gbọ́n mi nígbà tí máa kípe ọlọ́run òdodo mi ìwọ ni ó dá mi nídìí nínú ìpọ́njú ṣe ojú rere fún mi kí o sì gbọ́ àdúrà mi ẹ káàárọ̀ gbogbo ẹ̀yìn aráalé orúkọ mi ni àlùfáà mósè adébọlá pọ̀lá mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo wájú sílẹ̀ láàyè lónìí ohun tí à ń sọ lónìí wà nínú sáàmù kẹrin orí kìíní ó ní gbóhùn mi nígbà tí máa kípe ọ mo ń gbàdúrà fún ẹnìkan bí o ti ń lọ lónìí olùwà yóò gbóhùn rẹ olùwà yóò ṣe ìdájọ́ fún àwọn tó dìde tiẹ olùwà yóò fún ẹ ní ìbùkún olùwà yóò fún ẹ láyọ̀ olùwà yóò gbé ọ ga òní ògo ẹ máa fara wọn ògo ọmọ ẹ máa fara wọn ẹ ní sí okú ọmọ ẹ ò ní sí taya ẹ ò ní sí tọkọ gbogbo alábàágbé àwọ ọlọ́run á wà lára yín ẹ ó jáde pẹ̀lú ayọ̀ ẹ padà pẹ̀lú ayọ̀ ọlọ́run yóò sì gbóhùn yín gbogbo àdúrà tẹ bá gbà lónìí ẹ ó lè sí àdúrà ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o ògo ni fọlọ́run lókè ọrùn jésù kristi olúwa wa.

0: mo de gbo won oluwa se wa gba
1: yes sir
0: egun oku die ko bo si
1: egun oku die ko bo se
0: egun oku die ko bo si
1: egun oku die ko bo se
0: jabo lara mi
1: jabo lara mi o
0: egun oku die ko bo si
1: egun oku die ko bo se
0: jabo le
1: jabo le
0: jabo le
1: jabo le
0: jabo le
1: jabo le
0: mo treaty case ko lai mo ye o si seyin egun ase gita so ranti
1: mo lo so
0: egun ase gita abe egun ase gita ni egun yi wa baba ere ase gita ki sise ko jere asa gbogbo eni sise bi eri jeje riri ase gita ni o ase gita ni egun ase gita ni asa ase gita ma sise oto le nti o jere asa awo nu gbo lo gegi ase lala igi aya lowo igi agun lara eji ayo o le ge igi fun wakati marun nigba to ba ma ta o le ta ni 100 naira sugbe igi to se lala le lori oun ko lo lo ko wulo fun o esa ori olori lo je fare ori olori eni ti o lo nu gbo lo gegi oun lo fi dana o esa ase gita ki jere to ba sise won ran mi si o egun ase gita si won gbe le olori ina gbe jare ina gbe jare jare o jare o jare o jare o jare o se wa gbadua e ma ko egun ase gita
1: egun ase gita
0: epin ase gita
1: egun ase gita
0: jade lara
1: jade lara
0: jade o o ya o ya o ya
1: Hey, go and check it out. Hey, go and check it out. Oh, yeah, get it. Get it, get it, get it. Oh, yeah. Get it, get it, get it, get it, get it, get it. Oh, yeah, get it. Oh, yeah, get it, get it, get it, get it, get it, get it, get it. Oh, yeah, get it. Oh, yeah, get it. Oh, yeah, get it. Oh, yeah, get it. Oh, yeah, get it. Oh, yeah, get it. Oh, yeah, get it. Oh, yeah, get it. Get it, get it, get it, get it, get it, get it, get it, get it, get it, get it, get
0: it, get it, get it, Amen. Eyin oro.
1: Oro.
0: Ago meje.
1: Meje aro ni o.
0: Eyin omo aran.
1: O ma ra o.
0: E wa pade mi ni oro.
1: Ka kesi o.
0: O ma ni agbara.
1: Ka ba lo pade o.
0: Oro ma lagbara o.
1: Oro.
0: E dide mo bo.
1: E ja dide. Oro.
0: Eyin aro oro.
1: Hallelujah.
0: Ni ojo Tuesday.
1: O ma tojo meta.
0: Ojo kerin.
1: Ba ni o.
0: Ojo Tuesday.
1: Ojo Tuesday.
0: Ojo kerin.
1: Oro.
0: Osu kejo.
1: Abi esa lorun
0: o. Oro.
1: Oro.
0: Osu kejo.
1: Osu kejo.
0: Ojo kerin.
1: Ojo kerin.
0: Eti so ojo Tuesday.
1: Tuesday la ma bere.
0: Ati ojo Wednesday.
1: Wednesday.
0: O ma ni agbara.
1: Alagbara o.
0: Ni oro.
1: Oro.
0: So ni ojo Tuesday yen.
1: Ojo Tuesday yen o.
0: Ti si ojo kerin.
1: Yes sir.
0: A ma bere.
1: Kabiyesi o.
0: Ni 7 aro.
1: 7 aro ni o.
0: Aro kutu ni.
1: Aro kutu hai.
0: Aso white lo gbudo wo.
1: Aso funfun ni o ma wo bo.
0: Ojo kerin.
1: Bene sir.
0: Osu kejo.
1: Osu kejo.
0: O ma lagbara.
1: Alagbara o.
0: Oro.
1: Oro.
0: E ti mo bi ta se npade.
1: Bene ajije.
0: Mountain of solution.
1: Mountain of solution.
0: Bible assembly.
1: Bible assembly.
0: Ni along body the way.
1: La along body the way ni o.
0: Agbegbe body the way.
1: Bene bene bene.
0: Ni adojuko ile Lai Muhammad.
1: Oh yes sir.
0: Ile Lai Muhammad.
1: Adojuko ile Lai Muhammad.
0: Body the way.
1: Body the way ro.
0: Adojuko ile Lai Muhammad.
1: Adojuko Lai Muhammad ile
0: Edo. Adeboye Avenue.
1: Adeboye Avenue.
0: O ma lagbara gan.
1: O ma lagbara o.
0: Ni Kwara State.
1: Kwara State.
0: Oro.
1: Oro.
0: Kwara State.
1: Edide o.
0: Baba ti n pari oro.
1: Oh yes sir.
0: O ma lagbara.
1: Alagbara o. Kabe salaro.
0: Taba se pari ipade oro.
1: Oh yes sir.
0: Eyin ara Ibadan.
1: Ibadan.
0: Woli mo.
1: Hallelujah.
0: Leyin pade.
1: Yes sir.
0: Titoro.
1: Kabe se o.
0: Ibadan loko.
1: Ibadan ku orire.
0: Ibadan loko.
1: Ibadan ma ku orire.
0: Leyin Ibadan.
1: Oh yes sir.
0: O kan ikirun.
1: Ikirun.
0: Leyin ikirun.
1: Oh yes sir.
0: O pada si Eko.
1: Eko loko.
0: Leyin Eko.
1: Eo.
0: Ilorin.
1: Ilorin Abuja.
0: Leyin Ilorin. Ofa.
1: Ofa.
0: Leyin ofa.
1: Abiyesi o.
0: Ilesa.
1: Ilesa ni o.
0: Leyin ilesa.
1: Oyesa.
0: Eyin ara Ondo.
1: Ondo.
0: E ma reti woli.
1: E ma mura le o.
0: Aran mi si o.
1: Abiyesi o.
2: Oluwa ni ti ma tete pray fun iya iko ti fe mo lole. Mama.
3: Ta.
2: Be de ni e njiya.
3: Be ni.
2: E bi eni je.
3: Eni je sugar.
2: Bi eni je sugar ni.
3: Be
2: ni. E je o.
3: Onje o.
2: Oh my God.
3: Onje o.
2: Kosi okowo te se odi odi ni
3: bene bene
2: kosi ẹ ti ṣiṣẹ́ alájà parí.
3: Bẹ́ẹ̀ni.
2: Síbẹ̀ ẹ mú kankan bọ̀.
3: Bẹ́ẹ̀ni.
2: Olúwa ni kí n wò yín báyìí. Ha! Mama.
3: Sa.
2: Ta ló ń jẹ́ Yetunde?
3: Ọmọ mi ni.
2: Ọmọ yín.
3: Bẹ́ẹ̀ni.
2: Níbo ló wà?
3: O, Èkó ló wà o.
2: Èkó ló wà?
3: Bẹ́ẹ̀ni.
2: A ti tọ́dún mélòó tẹ ti rí kẹ́yìn?
3: Ti dọ́dún mẹ́ta.
2: Ọdún mẹ́ta.
3: Bẹ́ẹ̀ni.
2: Ok. Àtìgbà tí ẹ ti mọ Yetunde, tẹ́ ẹ tọ́ títí ó fi dàgbà.
3: Bẹ́ẹ̀ni.
2: Ìjẹ́ Yetunde fún yín wọ́n náírà rí kẹ fi jẹun?
3: Kò fún mi.
2: Good. Ó dẹ̀ lówó lọ́wọ́.
3: Ó lówó lọ́wọ́.
2: Mama.
3: Sa.
2: Olúwa ní nínú gbogbo ọmọ tẹ bí. Yetunde yẹn lọ́lọ́ gbé lọ́wọ́ sókè jù.
3: Bẹ́ẹ̀ni.
2: Tó bá fẹ́ tóun àtọkọ ẹ bá fẹ́ ra ilé fún yín, kí lè ò ní tó ṣú? Wọ́n lè rà.
3: Ó máa rà.
2: Wọ́n lówó ẹ̀.
3: Ó ní.
2: Wọ́n dẹ̀ fún yín lówó rí.
3: Kò fún mi.
2: Bẹ́ẹ̀ bá pè é gan, ẹ̀kọ́ kan ni mo gbé kọ́.
3: Bẹ́ẹ̀ni.
2: Ṣé ti wá lọ̀dọ̀ àwọn wòlíì? Kí làwọn wòlíì sọ fún yín pé ó ń ṣẹlẹ̀?
3: Dádì, oríṣiríṣi mò ń gbọ́ ní ti ẹ̀dẹ sọ́tán. Etí wọ́n sọ fún mi láti rí wípé ìyá ọkọ ẹ̀, ìyá ọkọ rẹ̀ ló kọ ẹ̀yìn ẹ̀mí àti ẹ̀ síra wa.
2: Ìyá ọkọ rẹ̀.
3: Bẹ́ẹ̀ni.
2: Ló kọ ẹ̀yìn ẹ̀yìn àtọmọ yín síra.
3: Bẹ́ẹ̀ni.
2: Ẹ̀yìn tèmi ẹ náwó síbí. Ìrábíọ́dà.
4: Yes.
2: Ẹni tó rí ìran yẹn, mo confirm ìran tẹ́ni yẹn rí. Mi mọ pásítọ̀ yẹn ò ṣùgbọ́n ẹ bá ń patẹ́wọ́ fún.
4: Àtẹ̀wọ́dà.
2: Ẹ má pa jù, ó ti tó.
4: Ó tó báwọn.
2: Ìwọ̀nba làtẹ́wọ́ tẹ ẹ pa fún, torí pé ojú òkè ló ní kò ní ojú ìsàlẹ̀. Wòlíì tí ò bá lójú òkè àti ìsàlẹ̀ kò lè rí ìran àrídélẹ̀ débi tí ó rí ọ̀nà àbáyọ. Ìyá. Ìyá.
3: Sa.
2: Ó ti di. Ok. Sẹ́fẹ́ ẹ jẹ́ mú bí ele. Sẹ́fẹ́ kí ọmọ yín pè yín kí ilẹ̀ òní tó ṣú.
3: Mo fẹ́ o. Mo fẹ́. Ẹ sàánú mi.
2: Kó dẹ̀ fún yín lówó.
3: Bẹ́ẹ̀ni. Ẹ sàánú mi.
2: Ẹ.
3: Pásítọ̀ ẹ sàánú mi o. Mo fẹ́ kó.
2: Ẹ fẹ́ kó pè kí ilẹ̀ òní tó ṣú àbí.
3: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
2: Ẹ wá gbọ́. Àṣírí ìjìnlẹ̀ kan wà tẹ̀yìn ara yín ṣe nígbà ọ̀dọ́ yín ìyá rẹ̀ lẹ̀ ń jẹ báyìí. Olójẹ sọ pé ẹni tó rí ìran ìṣáájú yẹn ó rí pé ẹ̀rú bí àdánátà. Yàdà lẹ́kẹ́ kẹ́bì.
4: Ọ̀rú
2: àdáná ṣe káyìnà. Ẹni yẹn rí. Ṣùgbọ́n kò rí tán. Olúwa wípé kí n wò yín ọkọ tẹ bímọ fún.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Àtìgbà tẹ́ ẹ ti fi ọkọ yín.
3: Bẹ́ẹ̀ni.
2: Títí tí ẹ̀mí ìyá ọkọ yín fi bọ̀.
3: Bẹ́ẹ̀ni.
2: Ṣé ẹ jẹ́ kọ́kọ́ yín tọ́jú ìyá ẹ̀?
3: Mọ̀.
2: Ẹ dẹ́mi lóhùn.
3: Mi ì jẹ́ tọ́jú rẹ̀.
2: Ẹ náwó síbi gbogbo èèyàn.
3: Tí mo tọ́jú tọ́jú tó fi.
2: Ẹ kí lẹ sọ ma.
3: Mi ì tọ́jú rẹ̀.
2: Ẹ tọ́jú ẹ̀. Ẹ dẹ̀ jẹ́ kọ́kọ́ yín náà tọ́jú ẹ̀. Ẹ wá kì í ṣe pé ẹ̀jẹ̀ ó tọ́jú nìkan o. Mọ̀mọ́ àṣírí ìkọ̀kọ́ gbúdọ̀ tún ní gbangba. Tẹ bá fẹ́ bọ́ àbí ṣe mọ́ sọ̀rọ̀ mọ́ ká dé báwọn.
3: Ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀.
2: Àṣepamọ́ ló wà. Àṣegbé kan ò sí. Kò sí àṣegbé. Wàá ṣèpamọ́ ni ọ padà kéèrè ẹ̀. Mọ̀mọ́.
3: Sa.
2: Ṣé lẹ lọlé babaláwo kan nígbà tẹ ọ̀rẹ́ yín ló mú yín lọ o? Tẹ́ ẹ bá dẹ̀ ti jẹ́wọ́ ó kù sí yín lọ́wọ́. Àwọn ọmọ yín á dẹ̀ máa fìyà jẹ yín lọ. Kò sí tó kàn mí. Olúwa ní ń tu yín lẹ̀. Gbogbo tó bá bíbélì pé ẹni bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere.
3: Bẹ́ẹ̀ni.
2: Mọ̀mọ́ Olúwa sọ fún mi pé ní ìgbà ọ̀dọ̀ yín ẹnìkan ọ̀rẹ́ yín ó mú yín lọlé babaláwo kan. Ó dẹ̀ ṣe iṣẹ́ babaláwo kan fún yín wípé kẹ́ ẹ lọ fi dáná fọkọ yín.
3: Ọ̀rẹ́ mi ló mọ mi lọ.
2: Ọ̀rẹ́ yín ló mú yín lọ. Wọ́n ní kẹ́ ẹ lo nǹkan mẹ́ta fi dáná fọkọ yín ẹ̀ dẹ̀ lò. Ìtọ̀ ìdí yín àti ẹ̀kan oṣù. Àti òógùn ojú yín.
3: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n ní kẹ́ fi dáná fọkọ yín jẹ.
3: Bẹ́ẹ̀ni.
2: Ẹ ṣe àbẹ́ ẹ ṣe.
3: Mo ṣe.
2: Ẹ ṣe. Ogun yín ṣẹlẹ̀ ni. Ibi tí ẹ wà yẹn dọ̀bálẹ̀ síbẹ̀. Ìtí ẹ ṣe nìyẹn. Ẹ máa bèrè àánú mọ̀mọ́. Màá wá gbé ọ̀já agbára ilé yín lórí. Olúwa ní ìtí ìyá yìí ṣe nìyẹn. Tó fi ń kọ̀ǹtú ọkọ rẹ̀. Kọ́kọ́ rẹ̀ má bàá wò ta. Kí.
4: Ó jẹ́ tí òun nìkan ni ó mọ gbọ́.
2: Títí ẹnìkan ni ó mọ gbọ́. Tí ò ní náwó síta mọ́. Kò jẹ́ ó tọ́jú ẹbí, kò jẹ́ ó tọ́jú ara.
4: Kábíyèsí o.
2: Inú ìnira ni ìyá ọkọ yẹn kú sí.
4: Ká.
2: ori aisan ni iya yen ku si omo re si lowo to le wo san
4: jesu
2: sugbe iya yo je o toju e e wa fe so fun mi eh e so fun mi
4: o ni o se jere omo
2: bo ni ohun na o se je won omo
4: kabesi olohun
2: iya oko kan na gbudo ke yo omo re si
4: ta
2: eyin na seru e ki le se
5: mo fi si oku mi so yo oko mi ri ni
2: ki le se
5: ni na yi po
2: o ma ni yi ki le wa se fun
5: si bi o je re ri ni
2: e fi nkan osu se o je fun gbogbo gba yen se ti ni accident ese
5: yi mo ti last dent
2: ni bo wa loko yin wa
5: o wa le
2: o wa le se bo la yo ko yin e bayi
5: aye dada
2: se mo le pray fun yin
5: e fun mi
2: so ati gba dent fi nkan osu dano fun to ti je se ko na yin mo
5: ah ko si fe amọ aye yo kan je mi pe mo fi ko osu se
2: ko si fe nbe
5: osi vena
2: seriba ise okun te se ko le last be ti je wole ni mo oluwa lo de sika won meji nbe yen oja ti mo fi pray fu arabirin e ti mo fi kan inu e to fi loyun ma so fun mo meji o kan ba mi mu oja yen wa bi lola oja yen gbogbo ẹni wojú ọlọ́run fún ọmọ mo fẹ́ fi kàn wọ́n nínú ọlọ ìyá bẹ́ẹ̀ ti jẹ́wọ́ wájú ọlọ́run adarí ẹ̀ṣẹ̀ yíjì ẹ̀yìn òró agbo méje ẹ̀yìn òmù àná ẹ wá pàdé mi ní òró ó máa ní agbára òró máa lágbára o ẹ dìde ẹ máa bọ̀ ẹ̀yìn aró òró ní ọjọ́ Tuesday ọjọ́ kẹrin
6: bẹ́ẹ̀ni o
2: ọjọ́ Tuesday ọjọ́ kẹrin
6: òró
2: oṣù kẹjọ
6: lábẹ́ ìṣọlọ́run
2: òró
6: òró
2: oṣù kẹjọ ọjọ́ kẹrin
6: ètí
2: sọ ọjọ́ Tuesday
6: la máa bẹ̀rẹ̀
2: àti ọjọ́ Wednesday ó máa ní agbára
6: alágbára o
2: ní òró
6: òró
2: sórí ọjọ́ Tuesday yẹn
6: tí
2: í ṣe ọjọ́ kẹrin
6: yẹsà
2: a máa bẹ̀rẹ̀
6: kábíyèsí o
2: ní seven àárọ̀
6: ni o
2: àárọ̀ kùtù ni aṣọ white ló gbúdọ̀ wọ̀
6: aṣọ funfun ni o máa wọ̀ bọ̀
2: lọ́jọ́ kẹrin
6: bẹ́ẹ̀ni sà
2: oṣù kẹjọ ó máa lágbára
6: alágbára o
2: òró ẹ ti mọ bí ta ṣe ń pàdé
6: bẹ́ẹ̀ni ẹ̀jíjẹ́
2: Mountain of Solution Bible Assembly ní along Bodedi way
6: ni o
2: agbègbè Bodedi way
6: bẹ́ẹ̀ni
2: ní àdójúkọ ilé Lai Muhammed
6: Bodedi way road
2: Adéboye Avenue
6: ó máa lágbára o
2: ní Kwara State
6: òró
2: Kwara State.
6: Ẹ̀dìjẹ́ o.
2: Bàbá ti ń parí òró.
6: Ó yẹ sà.
2: Ó máa lágbára.
6: Alágbára o. Kábíyè ṣọlọ́run o.
2: Bàbá ti parí ìpàdé òró.
6: Ó yẹ sà.
2: Ẹ̀yin ará Ìbàdàn.
6: Ìbàdàn.
2: Mo ní mọ́.
6: Alleluya.
2: Lẹ́yìn ìpàdé.
6: Yẹsà.
2: Títòró.
6: Kábíyè ṣe o.
2: Ìbàdàn ló kàn o.
6: Ìbàdàn kú oríire o.
2: Ìbàdàn ló kàn o.
6: Ìbàdàn máa kú oríire.
2: Lẹ́yìn Ìbàdàn.
6: Ó yẹ sà.
2: Ó kan ìkìrun.
6: Ìkìrun.
2: Ó padà sí Èkó.
6: Èkó ló kọ̀
2: o. Lẹ́yìn Èkó. Ìlọrin.
6: Ìlọrin Àkọ́jà o.
2: Lẹ́yìn Ìlọrin.
6: Yẹ̀sà.
2: Ọ̀fà.
6: Ọ̀fà.
2: Lẹ́yìn Ọ̀fà.
6: Kábíyèsí o.
2: Ilésà.
6: Ilésà ni o.
2: Lẹ́yìn Ilésà.
6: Ó yẹ̀sà.
2: Ẹ̀yin ará Òǹdó.
6: Òǹdó.
2: Ẹ máa retí wòlíì.
6: Ẹ máa múra lẹ́ o.
2: Aran mi sí o.
6: Kábíyèsí ọlọ́run.
2: Sọ bílẹ̀sí o.
6: Ọlọ́run
2: àbúkọ

0: dára dọ̀tun ẹni dáàmú ẹni ṣe àìsàn àìsàn ní jẹ́ tí yín àti ti délé yín o mi ìtọ́ gbàdúrà fún yín but ẹ̀mí ọlọ́run kò ní fi yín sílẹ̀ dádì inú mi dùn láti sọ testimony yìí o inú mi dùn ayọ̀ mi kún ẹjọ́ nítorí ọlọ́run ọlọ́run ò ní fi yín sílẹ̀ o mi ṣe ń fẹ́ sọ testimony yìí ní pé torí ní last year ọlọ́run jẹ́rìí ara ẹ̀ lórí mi o mọ́mí rẹ̀mí dé ló ń sọ̀rọ̀ láti ìlú Mòwe ní last year ọ̀dọ̀ mi ti bí ọmọ yọ̀kan tẹ́lẹ̀ bọ̀ ó dà ń pé bóyá ìdádúró kọ̀ọ̀kan fẹ́ wà díẹ̀ bọ̀ ní ọdún tó kọjá ẹ gbàdúrà ẹ ti ń gbàdúrà yẹn lọ bóyá ẹ̀mí lọ sọ fún yín I don't know ni understand but ẹ ṣáà sọ pé gbogbo ẹni tó bá ń wojú ọlọ́run ẹ gbàdúrà fún gbogbo wa ń jọ ọ dà ń pé ẹni ká finú sí ká da inú wa báyìí ká dá sí ilẹ̀ ńlẹ̀ lẹ wá ń gbàdúrà ẹni ká máa ṣe àmì ní pé tẹ bá tiẹ́ ń sọ àwọn ọ̀rọ̀ yẹn ní pé ká ṣáà máa ṣe àmì ìgbà tó tiẹ́ tó ní bóyá ká máa sọ tẹ̀lé yín mi ṣáà ń ṣe gbogbo ẹ̀ ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ ló ń sọ̀rọ̀ so mi ṣáà ń ṣe gbogbo ẹ̀ ọlọ́run inú mi dẹ̀ dùn kò pé kò tó oṣù mẹ́ẹ̀lọ́kọlọ ọlọ́run jẹ́rìí ara ẹ̀ lórí mi ó jẹ́ kí n ti ṣe testimony láti last month bọ̀ oyè ọlọ́run infact bíṣẹ́ mi ń sùn mi mọ̀ bóyá ọlọ́run lọ jí mi ni o bíyá ìkọ̀ọ̀kan mi mọ̀ bóyá ọ̀hún mi gan pàápàá bóyá clear ní pé testimony tó ní o fẹ́ ṣe ẹ̀wọ̀ ọmọbìnrin ṣé o fẹ́ jọyẹ abaramọ́ rẹ jẹ ni òun ló jẹ́ kí sáré sọ testimony yìí ẹ ṣe ọmọ dúpẹ́ o inú mi dùn ayọ̀ mi kún o ọlọ́run ti fi ọmọkùnrin ó tún fi ta mí lọ́rẹ́ o olúwa ṣeun o.
1: Àdúrà méje ti ní.
2: 7 hours today.
1: Lónìí ọjọ́ ìṣẹ́gun.
2: Today being Tuesday.
1: Orúkọ Jésù.
2: Call the name of Jesus.
1: Gbogbo ẹni tó fẹ́ fi agbára rẹ̀ ká eyín ọkàn mi.
2: Ẹnu ọ̀dà wọn tó yí jàpá tó devastate
1: me. Ẹni níbi tó ti máa dùn mí ló ti máa mú mi.
2: Na ṣe wẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ ni mo ṣe fi capture me.

lọ́gbọ̀nyọ́rí yípo lẹ́ẹ̀kan wà fọ́ sókè wà ní olúwa lọ gbà wá ohun tí ènìyàn jí mọ́ mi lọ́wọ́ àti mò ń fò mí jẹ́ wá ohun tí ènìyàn jí.

Amen. E try ka na wo soke. Oro mo wa so le ma kan o. But o le sami le boya dori omo omo sa. One. Alaboyun ri oni ku lojiji. Eni to ni ti o ba ti sami e gbagbe. Number 2. Bese to je oku orun be yanju e. Number 3. Ofa ti o ni je ko darugo. Ofa ti o ni je ko pe. Boba ise ki ara atami ofa ye jabo le. Jabo. Number 3. E ma gade awon eyan elomi o lule o. Ogun lo jade lara ba fuye. Awon to de subu awon de subu lasan o. Gba tin kan la ba jade lara won. Ibi ba ti se kabakaba ni o ba lule. Na won so ke. Number 4. Bo se gbo mi ye. Atomode atagba wa ma yonu si o. Number 5. Ojo ti ireti ba fe tan fun e. Anu ma jade si e. Number 6. Ibi to ro po ku si loruko Jesus wa mori dele. Number 7. E da to so wi pe ki se loju lo se rogolo. Mo so ni e da la bara iwo ma rogolo. Number 8. Bo se n gbo mi lowo yi ibi to ti pe ri e laida. Iná ẹ̀sán máa jò lọ́dọ̀ wọn. Aha. Ìlọrin, ìjìnlẹ̀, àṣírí, ó ti tú. Nípanú létí gbogbo yín gbé yẹn. Àṣé, ọ̀pọ̀ yín rí ìyanu nínú ilé Olúwa. Ẹ ń rí àánú, ẹ ń kó èrè. Tẹ bá ti wá kó dénú ilé. Ẹ̀mí kan dìde látinú ilẹ̀nu ilé yín. Ó dẹ̀ ń bare jẹ. Ẹ̀yin kan ń gbé omi. Àdúrà wọnú ilé. Tẹ bá ti wá gbé débẹ̀. Agbára kan wá dédé ba gbogbo ẹ̀ jẹ́. Adàbí ẹni pé kò sí ìyanu. Àkàìmọye nǹkan alágbára tó nítumọ̀. Tọ́pọ̀ yín ti gbé dénú ilé. Ṣùgbọ́n tẹ́mi àìrí àtogun àìrí dẹ̀ ń bàjẹ́ nu ilé yín. Eléyìí logun tẹ jọ ń sùn. Àtogun tẹ jọ ń jí. Torí ẹ̀ ni Olúwa ṣe wípé gbogbo ènìyàn ẹ lọ gẹ̀ẹ́tì èèpẹ̀ kékeré láti inú ilé yín wá. Ìgbésẹ̀ yìí àṣerú ẹ̀rí. Ilẹ̀ gbọ́rọ̀ Olúwa ọ̀gbọ́dọ̀ gbóná mọ́ mi mọ́. Ilẹ̀ máa sóríre lórí ẹ̀. Ilẹ̀ ò ní kánjú gbé mi mì. A mọ gbàdúrà tó le. Ta ló ń gbé lórí ilé ayé tó ń fara ni mí. Ilẹ̀ gbé mi. Àti bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Gbogbo ènìyàn ẹ mú erùpẹ̀ wá kékeré ti tó. Ẹ wá mu sí lailon. Ẹ mọ mu bọ̀. Àárọ̀ Friday ọ̀sẹ̀ tuntun tá a wọ̀ yìí ní gbogbo owó pàdé ní àọ̀fà garage tó bá ti dé Kílàńkó junction yẹn wà kàn béèrè pé church arúgbọjọ́ ló ń lọ ní jẹ́jẹ́ street so wàá sá ti rí àwọn ọ̀kadà àti mọ́rúwá yẹn wàá rí èrò wàá bí wọ́n ẹjọ́ ní Kílàńkó junction tá a wọ̀ yìí níbo náà ń pè lárúgbọjọ́ àwọn èèyàn á dẹ̀ júwe ọ̀dọ̀ wa fún ẹ o ní side of garage ní Kílàńkó junction wà arúgbọjọ́ ni ọmọ bọ̀bẹ́ yẹn àárọ̀ Friday ṣe wá rí ti Friday lè àní pẹ́ rárá tó láti ṣe àtúnṣe àtètò láti tètè mọ́ parí aago mẹ́jọ láàmọ̀ bẹ̀rẹ̀ báyìí á dẹ̀ parí ó pẹ́ wájú ní 1:30 so bẹ́ẹ̀ nìkẹ́ni ó bá dé tí ó ní ìpín nínú gbogbo tá a bá ṣe tètè dé o tó rá tètè parí láago kan àbọ̀ ogun èṣù mọ́ jóná ìmọ̀ta mọ́ parẹ́ ìran àtọ̀nàbáyọ gbogbo ẹ̀ ló máa ń ṣẹlẹ̀ ẹ̀yin ènìyàn ẹ máa mú ẹ̀pẹ̀ inú ilé yẹn bọ̀ àti oyin kékeré tó lè wá ní kí gbogbo èèyàn mú wá a wá ṣe ìgbésẹ̀ èṣù.

iná gorí lẹ́fẹ̀jú kẹ́kẹ́ òjò pálámi ọkà yọ́lála adéwálé adédáyọ̀ ti dẹ̀rẹ̀ ọmọ ayé ti dé báyé ọmọ ìgbóró ti dé fún gbòòrò ẹsẹ̀ kẹrúkọ ẹsẹ̀ kẹtìtì wẹ́lúwẹ́lú bí iná òjò dálẹ́gẹ̀dẹ̀ gúrú iná.

kọwa fun ikọ ẹgbẹ agbẹ bọlu Newcastle United ṣùgbọ́n ikọ ẹgbẹ agbẹ bọlu Newcastle United àwọn nínú ibò ń bẹ àwọn ògbà ìrún ìsínwáwí owó tó kọwa yìí èlò lọ́wọ́ náà owó tó ń súnmọ́ bíi 90 million euros ni aláwọn ògbà ìrún wíwọ́.

láyánu ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù west ham ló sọ bẹ́ẹ̀ kó tó ti débẹ̀ Gianni Infantino ó ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí Donald Trump kìí pé kó dákun dábọ̀ ó jẹ́ kó ń rí dájú sáká pọ̀ ń tún ṣe kí ni o wípé ìṣèjọba ohun òsọ́sẹ́ ònà gẹ́gẹ́ bí ààrẹ àjọ tó ń ṣe kò kárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà lágbàáyé ẹ má wàá jẹ́ ń tàn yín ẹ jẹ́

àwòrán kan àti fẹ́ràn kan ó ṣàfihàn bó wọlé ìyá sọ́dọ̀ Donald Trump ṣùgbọ́n tí ò gbé ọ̀ka ti fó gẹ́gẹ́ bó ṣe wà lásìkò yìí ẹ ti ń pinnu láti ṣe ìpàdé pọ̀ látọ̀dọ̀ ta ni Marco Rubio olóṣètò pàdé ọ̀hún ẹni tó jẹ́ akọ̀wé ìyẹn fún orílẹ̀-èdè amẹ́ríkà ń bẹ gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó ti lọ bá yẹn kú ń bẹ̀ orílẹ̀-èdè amẹ́ríkà mo ṣì wà lórí pé mori ṣe pọ̀ jẹ̀ǹdínù ó ti fẹ́ sẹ̀rẹ̀ lójú sí gẹ́gẹ́ bí olùkọ́ni orílẹ̀-èdè ọ̀hún lọ́dún 2030. Ààrẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Lefse òun náà ti sọ̀rọ̀ ó ní sẹ́rí Yandé Ọ̀mọ́ndé eléyìí ti kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid fẹ́ gbé ẹ má jẹ́ wúlẹ̀ tán yìí gbogbo yẹ́ wìgò eléyìí tẹ̀ ti rí lọ́sẹ̀ tó lọ yẹn aṣọ òfútu wa ń ta ni o gẹ́gẹ́ bó ṣe wà lápá ibẹ̀ yẹn ó ní ẹ má fọ́ ó ní kò sí tó ti jọ yẹ́ wìgò kankan ìyẹn lọ́rọ̀ di Ọ̀mọ́ndé gẹ́gẹ́ bó ṣe wà látakọ̀ àti ibẹ̀ yẹn ó náà mo ṣe ń jẹ́ yín bẹ́tà lẹ́yọkọ̀ kí n jẹjẹ. Àjá àjá tán ìjà nírú ẹ dálẹ̀ nígboro ayé.

TV Nations Junior to ba ma di tita ni ko egbe agbe bo lase na e lo jale lo fo banki number ti mu yin a je pa e ti se won niyan e ba ti se won an le gba be pa yin o tori pe 150 million euro o ni ko egbe agbe bo lori abadu idi lo lo fe gba báwọn ọba ti ẹta finijọsi kò ní dínní kíni kò ní dínní bí 150 million euros táwọn ó fi tà á ẹ dẹ̀ mọ́ gbàgbé kìí pé lọ́wọ́ tá a wà yìí o kìí kó ẹgbẹ́ agbébọ̀ lásánà à ń wá ta ní bruno gumarez bákan náà túbọ̀ sí pé tí kó ẹgbẹ́ agbébọ̀ lásánà ó bá náwó owó tán náà lórí agbébọ̀lù méjèèjì yóò mọ lé níbi

àwọn fẹ́ jẹ́ kí ilé àwọn ọmọ kó nígbà táwọn bá ń gba ìfẹsẹ̀wọnsẹ̀ tó fi ká ilé gba tó fi kára ìgbà táwọn ò gba champions league qualification. Àwọn fẹ́ jẹ́ kí ilé mọ́ kó ní bàbísùá gẹ́gẹ́ bó ṣe wà látàkọ àti bẹ̀yẹ ó ní mo ṣe ń láǹfààní láti jẹ́ àyín bẹ́tà àjẹ́ àjáde ìjà ní ń dálẹ̀ nígboro ayé ẹ wò ó lórí tífa tí nò mo ti ń bọ̀ létà. Láǹfààní láti mọ sáré gbé yín débẹ̀ nítorí wípé kí ni àwọn kan ti ń ṣe kí ni o wọn ti ń gba kwalifáyà ìyẹn lápá àti bẹ̀yẹ fún ìdíje UEFA Champions League ẹ dẹ̀ mọ́ gbàgbé wípé àjọ káàfù ọ̀sẹ̀ yìí o ò ná láǹfààní láti ṣe yẹsíra àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù láàrin ara wọn ni. Ni wọ́n láǹfààní láti ṣe yẹsíra.

tó bá gbà làwọn fún àwọn fẹ́ rọmọ náà gbé ìyẹn gangan lọ́sẹ̀ yìí ó yá lórí ọ̀rọ̀ finitas junior kò ní ju méjì lọ nínú kó fẹsẹ̀ rẹ̀ lójú tàbí kó darapọ̀ mẹ́kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mi àwọn kan tó wá jẹ́ àbá alábàṣiṣẹ́pọ̀ ìyẹn finitas junior ẹ ti láǹfààní láti já wa wípé ti ń bèrè lọ́wọ́ àwọn agbábọ́ọ̀lù lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì lọ́jọ́ orílẹ̀‐èdè brazil wípé báwo láyé ṣe rí lápá london ẹ láyé fọ́rìn ní bẹ́ẹ̀ o wípé wàá jẹ dandi ayé gẹ́gẹ́ bó ṣe wá wà báyìí àjẹpọ̀ gbé fúyẹ́ ó sì tún gbé pálí yóò ti ránà ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal náà bá ṣe tán láti gbé ọmọ náà gonzalo garcia lórí ìtàkùn àti àṣekáyé instagram ó ti ṣe ọkọ sọ̀rọ̀ ìdágbére ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù real madrid ó lòun ti dúpẹ́ òun ti dúpẹ́ pẹ́ òkun ó dọ̀dọ̀ àjọ uefa ìyẹn alexander severin àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù psg nasser el-khelaifi àti ààrẹ uefa alexander severin ti sọ̀rọ̀ o pé káwọn pàdé ní sasbon yìí láti jọ sọ̀rọ̀ lórí mẹ́sẹ̀sẹ̀ kínní bẹ́ẹ̀ ní kópa ìyẹn nínú ìdíje club world cup gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀ yẹn wípé tí fatino bá ti jáàrí àjọ fifa wípé báwọn ò ṣe ní kópa ó làwọn ó mọ báwọn ó ṣe ṣe gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀ yẹn ó lè mí ṣe ń jà yín bẹ́tà àjá àjá tán ìjà ní dálẹ̀ ní gbòòrò ayé ó yẹ pẹ́pẹ́pá eré gbogbo ẹsẹ̀ wìtì lásìkò pre-season Trent Alexander-Arnold òun náà ní ozi mori

bọ́ọ̀lọ́ ṣe wà báyìí ẹ mọ́ gbàgbé pé ti ní àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn eléyìí tó jẹ́ pé standard gidigba tó wá ti túbọ̀ sí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù barcelona ẹ lọ gbàdúrà ave renard gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn yóò di olùkọ́ ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù côte d'ivoire láàrin wákàtí 2:58 ìyẹn sásìkò tá a wà yìí lórí pé kí ni òun náà ni yóò gbaṣẹ́ lẹ́yìn ta ni ẹ má ṣe fàyè ẹni tí í ṣe olùkọ́ ni wọ́n tẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn náà bó tún ti dá yín bẹ́tà lágbọn tibẹ̀ ẹ jẹ́ ń tẹ̀sọ́wọ́ wájú nítorí ìjọba àkókò àkókò kòmí ni pàpamọ́ra ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé christian alvaro dos santos ronaldo popsy junior yóò ṣègbéyàwó ìyẹn lópin ọ̀sẹ̀ yìí à ń bèrè pé bíi ti báwo ó pẹ̀lú georgina rodriguez ni georgina rodriguez ẹni tó jẹ́ olùtajà ó ń bá wọn tajà nílé ìtajà kan ìyẹn ní madrid ni o ẹ jẹ́ kí n sá sáré gbà mí láàyè kí n sáré dákọ iléeṣẹ́ yìí georgina rodriguez ó jẹ́ sister assistant ìyẹn ní store gucci tó wà ní madrid ní ọdún 2016 nígbàtí christian alvaro dos santos ronaldo tó wọ bẹ̀ wípé ó ń fẹ́ ra àwọn nǹkan tó ń tà ń bẹ̀ wọ́n ṣe fojú gé ní ara wọn báyìí pẹ́kì bá ṣe pẹ́kì ẹ mọ̀ pé tó lólùfẹ́ méjì wọ́n bá pàdé ara wọn wọ́n dì mọ́ra wọn gbàgbé gẹ́gẹ́ ló ṣe gẹ́gẹ́ lójú di ọ̀gẹ̀gẹ́ gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn wọ́n bá nífẹ̀ẹ́ ara wọn o ìyókù bá dìtàn georgina ó bá christian alvaro dos santos ronaldo sọ̀rọ̀ lórí báyẹn ṣe nira gbé fún lórí bó ṣe jẹ́ pé gbogbo ibi tó ìdílé tó ti wá wọ́n rọ́wọ́ rí ìyẹn látàgbọ́n tibẹ̀ ṣùgbọ́n kí n má tẹ̀yìn ọ̀rọ̀ yẹn ti dìtàn ìyẹn lápá tibẹ̀ yẹn gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn jọ ẹ jẹ́ mọ́ láǹfààní láti.

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún un. Ti bó ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀jọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fún gba yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákò káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dín gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú atólé, ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí ejigbara ẹlẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

0: Governing Council.
1: Tó ẹ kábọ̀ padà sórí ètò yín ètò wa ètò àtúpalẹ̀ ìròyìn nìkan Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lónìí. Apá kejì rẹ̀ Abalami Ẹ̀tọ́ Arẹjọ́ lónìí náà ni Malama Sokun ti kẹta wò. Ó ní ọ̀rọ̀ tó léde láti ẹnu gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ ọmọ òye fún ipò ààrẹ lábẹ́ àṣẹ gbòṣèlú ẹlẹ́gẹ̀ APM ìyẹn gómìnà Ṣèyí Mákindé wípé Ààrẹ Tinubu pé àtúntò tó ń ṣe lórí ajé ó ti kó ní adé bá àwọn ọmọdé yìí. Malam ẹ tẹnu ìbodò káwọ̀ ọ̀rọ̀ mi.
2: Tá a sọ fún wọn bẹ́ẹ̀ ni pé ẹ mọ̀ sọ pé forex change ti stable lóòótọ́ dọ́là tí wọ́n ṣẹ́ sí náírà nígbà tó ti wà ní 1.9 báyìí nísìnyí bíi 1.3 ló wà. Tá a bá dé observe kò lọ sókè mọ́ ó ń wálẹ̀ díẹ̀díẹ̀ ni gbogbo ẹ̀ náà ara ìdàgbàsókè náà láka sí foreign reserve òun náà ń gbéra lọ́hùn gbogbo ẹ̀ ó máa ń jẹ́ kí ó máa attract àwọn foreign investors àwọn olókoòwò ńláńlá láti ìlú òkèèrè kan wá sórílẹ̀-èdè kan wá dókòwò síbi tí ó jẹ́ káwọn èèyàn tó tún pọ̀ kan tó máa ríṣẹ́ sí ṣe pé gbogbo yẹn ara ìdàgbàsókè ni àmọ́ àwọn nǹkan kan wá ń bẹ tí ò le rárá èmi ò mọ rísìn tí wọn ò fi ríṣe ṣe ẹ mọ ẹni tó kó sòrò bá àwọn èèyàn jù òun náà ni jíjẹ mímu tí ò rọrùn yìí àti lílọ bíbọ tí ò rọrùn kí n fẹ́ kú ládùúgbò mi kí ni mò ń bọ̀ wá bí kan sọ pé kí n san 2000 fọ́kọ́lọ́kàdá sọ pé kí n san 2000 ní àti ìfẹ́sọ bí tí n gbé ni
3: àdúgbò ẹ̀ka àdúgbò
2: ìfẹ́sọ àdúgbò náà ni kò jìnà lọ títí
3: bẹ̀bí
2: nínú lọ́rin ni sọ́yà kí ni ìka nínú lọ́rin yìí kọ́ wọ 2000 ká tẹ̀tọ́ pé ibi tó jìnà jù láti lọ́rin síbi tó tún jìnà jù sọ́yà kó wọ 2000 kí ló fà á a ó wá wádìí rẹ̀ síbi ọ̀rọ̀ pé epo wọn wọn máa fi epo wọn ṣe ìdí láti fi gbé owó lọ sókè kí ló fà á epo tó sì wọn tó bá já sí pé àwọn nǹkan míì wá ẹ wá sí àwọn nǹkan míì tó yẹ pé àwọn nǹkan yẹn ò bá wá wọn kódà tó ń ti pépo sí wọn gan a sì lè live better life tí ó tún rọrùn jù báyìí lọ tó ń jẹ ò bá wọn pẹ̀lú ẹ kí ló fà á tó ń jẹ fi wọn àwọn oúnjẹ wọn tó wọn wọn gbé e lórí pé àwọn ọkọ̀ tí ó bá wọn kó owó ti wọn kálukú náà sì ń fọgbọ́n ṣèbàjẹ́ lábẹ́bẹ̀ ìjọba náà ò sì rí nǹkan ṣe sí yẹn àwọn nǹkan tá a sọ fún yín pé kẹ ẹ ṣe tẹ ẹ kọ tẹ ẹ ṣe òun ló fa ọ̀rọ̀ tí gbogbo ẹ fi lé koko báyìí.
3: Malam
2: kí la sọ fún wọn pé kí wọn ó ṣe tí wọn ò ṣe tọ́lá yẹn lè padà máa béèrè a ní ẹ ṣètò ìlànà bí àwọn oúnjẹ tá à ń jẹ tó kọ́ mọ́ jù bí ó ṣe dínwó ó sì rọrùn kí ló dé tí ó fi rọrùn láìpẹ́ ìmọ̀sánjú òní ẹ ṣe tẹ ta oúnjẹ ní owó ìdajì fáwọn èèyàn nípínlẹ̀ Kwara bí a sì rí àárí reflection rẹ̀ lára price àwọn oúnjẹ tó ń tà lọ́jà tó wá tó àṣírí pé àwọn tí ń ta oúnjẹ tán kó oúnjẹ wọlé fún wa wọn ń gbé owó lè bó ti wù wọn ni torí pé mo wò ó pèsè wọn wọn sáà lè tàtà sọ́ọ̀tì nígbà tó rí pé ìjọba pín ráìsì nígbà ẹni wọn ń ta rẹ̀ sí ní 40,000 ìjọba wa tà fáwọn òṣìṣẹ́ wọn ìṣiṣẹ́ kéréje náà ní kẹsẹ́ gbogbo òṣìṣẹ́ o wọn tà á ní fún wọn ní 40,000 láàrin ìgbà yẹn àwọn òṣìṣẹ́ kan ò rà wọn ò nídìí àti lọ sọ́jà lọ ra ráìsì mọ́ ọwọ́ affect price ráìsì tán tà lọ́jà láwọn sọ pé tọ̀ èyí wo ti fún yín ní òye pé tẹ́ ẹ bá tún lè kó oúnjẹ jáde sí ká mọ̀ bùn àwọn èèyàn lóúnjẹ gbogbo jẹ́ tẹ́ ń bùn àwọn èèyàn yẹn ẹ̀ ń sọ àwọn nǹkan ọlọ́rọ̀ ni torí gbogbo ẹ̀kọ́ ni wọ́n kó fáwọn èèyàn wọ́n tún tà wọ́n rí báàgì wọ́n tún tà.
3: Malam àkọwà sí ìjọba ẹ̀ka kan tẹnu kí ní ìbòdò àwọn kan ní ìgbésẹ̀ láti dín ìṣẹ́kù poverty eradication wípé kì í ṣe ojúṣe Tinubu nìkan ṣùgbọ́n wọ́n ṣe Mákindé gómìnà náà ni bẹ́ẹ̀ ni pé kí gan ló ń ṣe nípìnlẹ̀ tiẹ̀ láti dín ìṣẹ́kù ìpínlẹ̀ Kwara kí ni ìjọba ìpínlẹ̀ Kwara ti ṣe tẹ́yìn wò láàkó tá a wà tó jẹ́ pé ó ti ríṣẹ́kù ìpínlẹ̀ Kwara ìjọba ìjọba ìpínlẹ̀ state government báyìí federal government náà kí àwọn náà ọ̀rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ yìí kì í ṣe ojúṣe federal government nìkan.
2: Ẹ̀mí ò di
3: Ẹ̀mí sùn Malam a sì rọrùn kí wọ́n ṣe nípìnlẹ̀ náà ní sọ̀rọ̀ national scout náà ṣì nǹkan báyìí náà bẹ́ẹ̀ ni pé kí ni ìjọba ìpínlẹ̀ Kwara náà ti ṣe láti dín ìṣẹ́kù káwọn pé Tinubu Tinubu àwọn alájọba ìbílẹ̀ kí wọ́n ti ṣe láti dín ìṣẹ́kù lọ́dọ̀ tiwọn náà ìbéèrè táwọn èèyàn máa bẹ̀rẹ̀ ni.
2: Ṣé rí ibi tí mo fẹ́ wa ọkọ̀ ọ̀rọ̀ mi gúnlẹ̀ nìyẹn. Ìjọba òkè kò lè mú ìṣẹ́ dínkù o bí ìjọba àṣàlẹ̀ bá gbègbè sí ẹ̀tọ́ tiẹ̀ kí ló ṣe ìjọba state kankan tí ò ní ìgbésẹ̀ tẹ́yìn gangan gbé ṣe bówó owó òlu wọlé sọ́wọ́ yín ẹ sì tún pa owó òlu lábẹ́nú tó sì ṣe gọbọi àwọn ìgbésẹ̀ wọn lẹ ti fa àwọn owó yẹn gbé láti fi lè mú ìdẹ̀kùn bá àwọn èèyàn sáwọn owó yẹn kọ́ lẹ ń challenge sọ̀rọ̀ politics sáwọn owó yẹn kọ́ lẹ fi ń kọ́ àwọn buildings tó já sí pé ṣé rí kèsì pé tí wọ́n ń kọ́ yẹn ò dáa o kódà kò sẹ́yà àlè sọ pé kò dáa o àmọ́ sóhun ni priority sóhun ló kàn because èmi wò pé tó bá kàn jù ìtìjẹ́ ìjọba gangan akoko re

0: dàgbà sókè yóò ṣe dé bá àwùjọ wa látún ràn wá létí nípa rẹ ẹ bá wa dá sí ẹ bá wa dá sí ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹgbẹ tó tún gbà wọbọ pẹlú àwọn atọkùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbangba sùn lọyẹ táwọ wọn sì kájú ìlú lórí gbogbo àwọn ọrọ ìdàgbàsókè tá a bá ṣàgbéyẹwò rẹ lórí ètò ní gbogbo ọjọ ajé monday sí ọjọ ẹtì friday bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì diamond 88.7 ìlọrin ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ ni.
1: mo kọ́ wa pé a kú ojúmọ́ ní òní ni ọjọ́ ṣẹ́gun ọjọ́ kẹrin nínú oṣù kẹjọ ọdún tá a wá yí mo kí wa kábọ̀ sórí akọ́tún ètò yin ètò wa ètò ẹ bá wa dá sí ní ìkànnì diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kọ́ra ẹ bá wa dá sí ètò ká ti ń ṣe àgbẹ̀wò àwọn tó ń lọ lóríṣiríṣi ẹ̀ka bí ẹ̀ka ìdájọ́ ẹ̀ka ọ̀rọ̀ òṣìṣẹ́ ọ̀rọ̀ ìṣèjọba àti agbami òṣèlú ìbéèrè lórí ètò yìí ó ta owó kó díẹ̀ torí ẹ̀ a lè pè wípé ẹnbáláyà kó wá wọ̀ ní ètò yìí táíwò Adéyẹmí lorúkọ mi lónìí àwọ̀ ọ̀rọ̀ òṣèlú nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara ṣáájú ètò ìdìbò ọdún tó ń bọ̀ pàápàá jùlọ àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ń lọ nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ yìí ọ̀ṣìjọba nípínlẹ̀ Kwara àti ọ̀rọ̀ àwọn alátakò ní ìpínlẹ̀ yìí àlejòmí lónìí àwọn ni ọ̀nàrẹ́bù ọ̀mọ̀wé Abdulmalik Bashir Mupulola Risikatu Lai wọ́n fi ìgbà kan jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ àwọn obìnrin àti kọmíṣánná fún ohun àlùmọ́nì inú omi ní ìpínlẹ̀ Kwara bákan náà wọ́n díje wọ́n jẹ́ ẹni tí wọ́n fìfẹ́ hàn láti lọ sojú àwọn èèyàn ẹkùn ìdìbò ìwọ oòrùn ìlọrin àti àṣà nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ yìí nítorí ìbọn tó ń bọ̀ lónìí àwọn sọjà abẹ nìkọ dr ọ̀nàrẹ́bù kí n pé ẹ kojúmọ́
2: ẹ káàárọ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ káàárọ̀ gbogbo ọmọ ìpínlẹ̀ kwara ẹ káàárọ̀ gbogbo ọmọ ìlú ìlọrin àti gbogbo agbègbè tí a ti ń gbọ́ mi jákèjádò àgbáńlá ayé ẹ káàárọ̀ mo kí n
1: ká. ọ̀rẹ́bù ká mú látọ̀dọ̀ tí tọ́jọ́ ti sẹ́wọ̀n ẹni ó wù yín kẹ́ ẹ díje fún ìjókòó lẹ́gbẹ̀mọ aṣojú ṣòfin ilẹ̀ yìí aṣojú àwọn èèyàn yín ní ìjọba ẹkùn ìdìbò oòrùn ìlọrin west àti àṣà ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀.
2: ẹ ṣeun púpọ̀ fún ìbéèrè tí a fi wọlé ní kòpẹ́kòpẹ́ yìí tí ẹgbẹ́ wa ẹgbẹ́ olóṣòṣù ọwọ́ apc tí wọ́n ní kí gbogbo wa wá àwọn tó bá nífẹ̀ẹ́ sí tí wọ́n sì tó gbangba sùn lọ́yẹ́ kí wọ́n jáde kí wọ́n wá fìfẹ́ hàn sí àti lu ipò gbogbo pò èmi tí mo láǹfààní àti wọn wájú yín lẹ́nu yìí mo wora mi mo rí pé mo tó gbangba sùn lọ́yẹ́ mo sì jáde láti dupò ilé-ìgbìmọ̀ asòfin ti Abuja kékeré fún ìjọba ìwọ̀ oòrùn ìlọrin àti ìjọba ìbílẹ̀ àṣà mo tó gbangba sùn lọ́yẹ́ mo sì jáde a jáde nítorí pé a mọ̀ wípé àǹfààní wà fún wa láti jáde nítorí pé bí ètò ẹgbẹ́ APC ṣe rí bá a ṣe ń bá a bọ̀ mo fẹ́ fi ọ̀rọ̀ kọ́kọ́kọ́ lélẹ̀ kí n tó máa wọ agbami ọ̀rọ̀ wípé ìlọrin west àṣà àti àṣà àdàbí siamese twins
1: ìbejì
2: alálẹ̀ pọ̀ ìlọrin west àṣà bá a ṣe rí nìyẹn tí bá a ṣe ń tò tí ìlọrin west bá ṣe ọdún mẹ́rin àṣà ó ṣe ọdún mẹ́rin àwọn bàbá tán bí wa àwọn tán ṣẹ̀ wálẹ̀ ni wọ́n ti rí pé lágbàmì òṣèlú tá a ti rẹ́pọ̀ tá a ti dàbí ìbejì alálẹ̀ pọ̀ yìí a gbọ́dọ̀ mọ́ ṣe dọ́gbandọ́gba láàrin ara wa ìgbà tọ́dún mẹ́rin ẹni tó ṣaláìsí lọ́jọ́sí tó wá láti ọ̀dọ̀ wa tí gbogbo wa mọ̀ ní ọ̀nàrẹ́bù alájàgùsì kọ́lọ́n kó bá wa fi ọ̀run kẹ́ wọn tí wọ́n lo ọdún mẹ́rin wọn ló bọ́ sí ọ̀dọ̀ ọ̀nàrẹ́bù Mukhtar Tolani Sagaya tí òun ń lò lọ́wọ́ báyìí tó jẹ́ ti ó jọ ọmọ ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn ìlọrin ìgbà tó ti lọ ọdún mẹ́rin tán àlàálẹ̀ sọ pé kó padà sí ìjọba ìbílẹ̀ àṣà tẹ́mi sì ríra mi pé tí wọ́n bá ń ka àwọn tó kájú òṣùwọ̀n wọn ní ìjọba ìbílẹ̀ àṣà iwájú ni mo tò sí mo sì fìfẹ́ hàn ṣùgbọ́n tí èèyàn bá fìfẹ́ hàn tó bá jọmọ ẹgbẹ́ to duro dede to si gbagbo ye pe keyan ma se egbe tori egbe agboye egbe yawa tori a sese wa no selu ti egbe ba ti ni ibi ta won fe dare lore ti esi se pe o jeyan to epo re o se tan lati ko nu egbe yen wa gba nkan ti egbe ba wi nkan to sele ni gba ti a fi fe han a se gba nkan ti egbe wi nkan ti egbe wi ni fun dikan be keji ni pe honorable Muktar Tolani Sagaya bo ti le je pe awon aye kokan wa ti gbogbo wa na mo
1: bikini
2: awon aye ko si ba se rin tori oni mi gbogbo awon ara ile na mo pe honorable Muktar Tolani Sagaya se bagbara re se mo sugbon agbara re o to ba wa bayi se nfoju wo pe bo se ka agbara ayan rire tori ko se nti won gbe sipo ti ko ni se dada
1: Sagaya
2: honorable Muktar Sagaya
1: ti
2: oselu se ri oro oselu ti yan ba nsoju awon omo ijoba abile eyan gege bi awon se nsoju wa Labuja fun Ilorin West ati Asa local governments oni be to se gbodo ri yo dodo awo ti lo beri sugba wa ti lopo ri asi mo bi eto se gbodo ri sugba gbogbo awon eyan to nfoju sunukun wo bi honorable Muktar Tolani Sagaya ti se o ku die ka to ti a ba ni ka mo be pe o ku die ka awon bi to ku die ka tohun la wa fe tuse tori ta ba n pe ise merin ni aran awon ti won ma soju wa Labuja aran won ni representation
1: asoju
2: aran won ni law making
1: kasofin
2: aran won ni constituency issue
1: oro awon tan dubo
2: fun yes yes as iran won ni oversight function
1: kan
2: mojuto awon sugbon ti a ba wo gbele ta fun ni ipe af gbogbo won da 25 max mike 25 ta ba pe yele ta ni ka ma fun honorable Muktar Sagaya awon bi kan wa to ni aye awon bi to ni aye yen awon to wa nle won ri gboju mi lo nibi representation to ba laaye awon to wa nle won ri gboju mi lo nibi law making to ba laaye awon to wa nle ri gboju mi lo nibi oversight function to ba laaye awon to wa nle ri gboju mi lo nibi constituency issue to ba laaye awon to ri nle but awa ri emi gege be nikan ri po laaye awon to wa nle kokan na si ri po laaye aye un pe ta wa ba ti e tun be ta wa ba de be awon aye ta wa ti ri un nitori pe ko to le didi po fe lopo kan o ti ri bi ta won bi kan ku si
1: bo se bo won se ri mo pe lola logun ti ba Sagaya e gbe si ori won mewa lo poju kile fun
2: mo fun ni mefa
1: c'est va ten
2: ogbiyanju ni won ba agbara ni bo sa agbara ni bo se mo
1: eyan bi yin pe nigba te mo pe Sagaya only pass mark ogbiyanju ibe kile en wa so yi pe kan gba ko lowo re
2: mo
1: lo to gba ogbiyanju fa koyo c'est va ten le fun bayi awo pe kile en wa te fe gba lowo re pe papa ele
2: mo wa bi 6/10 yen se ma di o kere papa nta 9/10 6/10 yen that means pe meta ni Ilorin West meta lasa se n pe ta ba busi meji pe loko ijoba abile meji ni honorable Muktar Tolani Sagaya soju awa busi meji meta ni ijoba iwo orun lorin meta ni ijoba abile asa o je mefa emi wa fe fi kun ko je merin o kiri papata
1: bi pe kaneyin ne se julo
2: a se julo ni gbogbo awon bi ti mo ti da ko
1: e te so e bi ogbon ti won egbe re yin je
2: egbe gbo sugbon nkan ta npe legbe ojinu egbe jinu gan
1: emi so egbe fowo ro yin seyin
2: no won fowo ro mi seyin no
1: abu maliki bashi wi pe to nso yi Sagaya gbiyanju lo joko nti e na fun
2: ko ri be
1: won se fun yin
2: ani ko ri be eyin awon eyan le ma wo be sugbon mi so pe emi ti mo lara won ni lara oro hun en ki poko aisun o ku aiwo emi ti mo lara ni egbe o fowo ro mi seyin
1: won se fun yin
2: bo fun idi kan be keji tori en to ba je loyal party member
1: honorable Mukolola egbe o re yin je e so pe en to wa nbe pe fa koyo julo
2: beni
1: te ba di betan
2: beni
1: sugbon egbe o gbo nkan te so egbe o pe omowe Mukolola lo joko na Sagaya fa koyo yen ni pe ngere so pe egbe yo gbo niyan
2: ninu egbe oselu enike jawade ope yen ni jejemo nkan to npe ni oselu ko si beyan ko se le gbanju gbogbo eyan lo ko si beyan kan kemi ke ndide nisigba emi mo pe lola mo gbon mo gbon ju gbogbo yin lo egbe ni wa ogbon looto gbogbo ari po gbon gbogbo nkan to ye ke yan ni lo ni gbogbo awon to ngba mi owe sugbon fun di eyi abi keji o sa le gbon ju gbogbo yan lo
1: iyen ni pe egbe wo ba ye pe te nso yan apo yin le nso si ke se tegbe nfe ni eso
2: ko ri be
1: o ni
2: ko ri ani ko ri be emi ti mo wa nu egbe emi ti mo la nso pe ko ri be Mr. Taiwo, egbe o so be.
1: Egbe so yi
2: pe egbe o so be.
1: Pe apoti ile nso.
2: Alegbe o so be. Egbe o so be.
1: Honorable Mokoyola, igba kan wa te wa leyin ayaseriki fun po gomina.
2: Ben.
1: Awon ke ayaseriki pe gomina tan ni. Bi pe awon e wa so reto yi, won ni gomina de lade egun. Pe gomina tan akeriki je ni. Ibi lo aban tin.
2: Ibi ti oga wa lola julo Mwalam Abdurrahman Abdurrazak His Excellency ti mo fi to daruko won sadana geri mo sese wu fun won ibi ton ba wa ni mo wa tori pe I'm a complete party person en to rira re girigiri sinu egbe ni mi fun di yen ti e ba ni mo wa lodo yaya seriki be ni mo fi gbogbo enu so n tori pe yaya seriki pe mi o pe mi o ka mi ye nitori pe bawa na se kere to di oselu yi a kan le ra won kan ki won ko ra won jombi kan kan ni won je sara kan wa ni amuko lola na yabe ara o but awon yen ba ni ah mo pe won wa ba o gege bi ipo kekere to lo n to mi si as far as Kwara politics is concerned awon na oko ni omo ati ko lo ma gbe seyin roko anu ati ko igba ti ona Malam Abdul Yahya Fataya se ki pe mi pelu awon ijo kan dabi iru mi
1: lodun wo niyan se ran ti igba tan pe
2: lodun to lo early last year ti won pe mi pelu awon kan ta jo fara jora wa because awa yi ba fe sapejuwe ara wa a sapejuwa ara ni intellectuals in politics strategist o ko to ma n peru wa wa ni iromi tin joloke onilu tin lu fun o wa labi omi o ko to ma n peru wa yi ni a ki se feed politicians because politics no ni categorize a le gbe ni pele ni oselu nigbati honorable Amalama Abdulfatai Ayaseriki ti won awon ijo kan ti won je intellectuals ton so round won ko ra won jo won wo pe anilo obirin laarin wa yi ta la le pe for like 3 months na fi kun pe mi o to su meta to fin pe mi le mo dako eni ti mo wa pon leju to bi as bu selu no ba ni mo pon lola do lo selu leni ko le soro fun mi ki ma tele won pe mi nkan bye gbogbo awon ton gbo mi leti mo won mo pe
1: elomi emi suru honorable eto yi oju abe an so ko loju eni an so pe to awon mi won simple le kwara ta gele bola to pe yin pe ke se ma seriki
2: eni ti mo bola fun ju to pe mi igbe gi se fun aya seriki pe o to pe mi pe won pe ohun lati awon team bayi ipe ya eseriki o awon kan to je intellectuals ton so round there won nominate mi pe kin wa jara won ipe se mo le se mo so pe ya eseriki ko ke se yan buruku si mi iyan mi ni gbogbo wa ta ba ra wa bi tegbon ta buru lajo man se sira wa won yan dada ni mo si parapo mo team ni mo darapo mo jo yen emi ni kan si lobirin ti mo wa laarin
1: ta le ma ko lo lobirin yi ta le so ko pe yin pe won ni won pe awon na tare ni yen
2: former commissioner
1: former appointment Kwara
2: honorable Ibrahim Akaje
1: lo pe yin pe
2: beni ajo wa team yen atawon mi na
1: lodo aseriki
2: ni intellectuals with aseriki
1: sugar ni bayi energy ko ni yen aseriki
2: bi tegbe ni ka lo lawa
1: egbe lo ni ka lo
2: beni bi tegbe ni ka lo tawa na si di pe bi to ye ka lo ni
1: ehun takora won eni bi te ke lo ni ati bere lo bi ati bere mo tori ke pa bi bere ni pe ya seriki awon so pe won yan je ni e gba be
2: ni gba be
1: won yan won je
2: ni gba be
1: ka sele sun
2: nkan to sele ni pe se ri oselu ba wa se mo ro gbogbo en to ba gbo oselu ye tori a gbo ye jura wa lo ba si se gbo ye o yato en to ba gbo oselu ye ipo ti won ba fun won ni bi egbe ipepo yi o se primary election wole o egbe wa gbe igbimo won gbo sori po begbe se man se niyan o won a gbe sotun sosi sotun tan ba gbe sotun sosi ibi tan ba ti ri pe ah ta ba tun gbe bayi yo mo tun da jole lo ta ba wo dada nkan ti gbogbo egbe nsare fun na ni pe kan le wole ko se egbe ton sare ko mo wole o won wo pe ta eni yi ta ba lo bayi ohun tun ni I ti la npe ohun ti la nfani to tun po ju eni yi lo nkan to ma nfanu le mi si wa nibi ti ololaju lo mala mabra mo na brother kini gbogbo wa to je leader wa malam taiwade pastor taiwade
1: gomina ni ka won to ke aseriki pe awon joko ifukuluku pelu awon eyan toro kan nu egbe ka won to mu ya aseriki mo ko ina ka oro gomina on facebook ina ka
2: ben
1: logo ti yin bayi eyin na gba yi pe tan ba mu download honorable download pe won taga yin jo aseriki lo eyin na gba
2: pe won se kini
1: ti ba mu speaker tan ti mu speaker bayi speaker o toja yin ju aseriki lo eyin na gba
2: ko sentio le taja wa na mi
1: e so lo kan nisin bayi
2: ipe
1: eni gba mi egbe ngba mi wa joko fi kolukun o pe ta tu friend yi o se se ko tu taja wa julo ma bi pe eyin na gba bayi honorable wi pe aseriki honorable dandadi oja yo taja aseriki lo eyin na gba
2: ko se pe yes in le fun yin ni yes abi na ni bibe
1: e so do niyan o
2: a mi sojo a gbogbo eyan ma mi pe pe ni ni ni obirin to laya to ma ni obirin to ba ni obirin bi okunrin mo pe lola ni won wi
1: na gba wi pe danladi oga i say di ki oga to ma ta na ata ju be lo eyin na gba
2: rara ko si ko center gboja won fun ti oni tanu won
1: won sa gba o sa se won sa gba lo yen gba yen ka ni lo to e so wi pe e gbe be lo to ko se lo le gbe e mo yen ni pe won to ko fe nkan se le pe ta won fe lo ni yi be gbe won pa ra fun mo e so le nsin bayi pe egbe ma wo pe eni yi ta tu fun o sese ko tu won fun lati wole ju lati wole lo eni ko yin na bayi pe ya seriki oja yin ko le ta daada bi danladi te be se
2: Mr. Taiwo e so lo selu e broadcaster media person ni te ba fe do lo selu boya ke join egbe kan ke wa ma si o ke no mo ba bo e sa agenda e ja e ma nu mi mo mo je ti e ba wa join oselu e wa ri pe nkan to wa nu an fo mo ye kale o jinu ju gbogbo nkan ta awon eyan ri nta lo o jinu
1: ibere mi e soju e fe dan
2: yin na mo da yin lo yin bi pe e se li ti o mi taja wa na meji mo ti da yin lo
1: eni party person ni
2: e be ni
1: te gba fe gbe
2: be ni
1: be mo bi pe ni ana bo so pe ya seriki na ni ayu awon sugbe ni gbeyin gbeyin a ri pe won pada yo won pada won mu da oran danlad won a bi pe inu e gba nkan te gbe se yi pe e so pe e gbe ngba mi e ma njoko e ma wo wi pe ah eni yi ta ba tun fun a tu wole o da fu bi so egbe ma bi pe eyin na gba kun te gbe se yi pe ya seriki oga yi yo ta lo to bu da di yo ta julo be na yi beko
2: be ni ati beko
1: e ka wo beko
2: be ko ni wi pe ti a ba gbe oro kata oja oselu kale
1: tawon odigbo fun la
2: so ba tawon odigbo fun egbe ati eyan sugbon ni Nigeria ta wa yi egbe o gbe o ni akaso to po ta ba ni rating o ni akasa to po akoso to po ju akaso ti eyan ma ni lo egbe ati eyan ni mi le o peri mi gbo ta ba ni honorable yakubu danladi yo taju honorable fataya ya se dikilo be ni ati abi be ko ni
1: e mu kan ni mo je ma latan
2: oloselu oni mu kan ninu megeji o se ita le mu two size of a coin ni
1: eyin tin yin ti oloselu ma mu kan ya se diki awon to gbona gba na po ya se diki yin ba ya se diki
2: be ni nitori pe ya nkan to Mr. Masha ma pe mi malam pastor taiwo adeyemi ibi ti oro lo gangan ni mo fe so fun yin yi nigba na ti yaya seriki mo wa pelu yaya seriki lo ka mi ye lori mi pe ta ba fi mo pe lola sara wa ta ba te nwo obirin eja fi mo pe lola si ara wa ni bibi ti mo wa ni ijo ti mo wa tori majority awon eyan mo mi pe mo wa pelu yaya seriki o cause I told mo so lati le pe I belong to the class of intellectuals and politics awon to npe ni strategists awa ni iromi to njo loke onilu tin lu fun o wa labi omi gbogbo awon to ba mo pe mo wa yaya pe won gbo pe for the first time ni
1: ibere ti mo bi e pada dan
2: ina mo wan down pe ko se ni ti o le taja ti oloja
1: ikaju kan lo
2: ti o ba jura won logo ko ni po ti e ba ni ki se ni mewa ninu mewa ta ba ni fataya abe mo malam abdul fataya e se ki la fun 8.5
1: danadi nko
2: honorable danladi 8.4
1: yen ni pe ya sedikit tagu danladi lo
2: point 0.1
1: sugbon ya sedikit tagu danladi lo
2: ani 0.1 which is in go ni value value here what there
1: ni nkan te ka sire yi
2: ani value here what there
1: ya sedikit tagu danladi lo
2: ni fun idi 1 which is negligible
1: ala le sa pe yi ta ye ga se mo kiyin pe ah eku ikale
3: Shalai mapani lani lakoko akwe jokwa itakurosori la mlebi mi. Oti eda, oti wubo wani fesi ni monse. Ono ni ami dani mamiti she, Maggi Native Jollof Rice. Ito we kan lasan, are kan ko si lenye.
4: Maggi stack ta ashe latare wa soya, alubosa adu chili, ati konofuru.
3: Onje aleti dele, ema bo jeje, tabike ema warara.
4: Maggi stack yo sogo bunje ta ase do wara.

àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olú ilé iṣẹ́ Fortunate Bread 9 òpópónà Tìjàní Adéjúmọ̀ lẹ́gbẹ̀ẹ́ Niger River Basin Road Ìlọrin nípínlẹ̀ Kwara àtìlẹ́yìn Arch Camp olódó nílùú Ìbàdàn. Wọ́n tún wà Londo Road Àkúrẹ́ àti ní Dagbolu Ìkírun Road nílùú Òṣogbo 08033781226. Jẹ̀gbádùn búrẹ́dì Fortunate 50/50 pẹ̀lú owó péréte.

0: ọ̀rọ̀ gbéyàwó láyé
1: kò ṣe fọwọ́ yẹpẹrẹ mú
0: kò ṣe fọwọ́ yẹpẹrẹ mú
1: wàláì
0: àwọn òǹtẹ gbọ́ yẹn àwọn àmọ̀ràn tí wọ́n fún tọkọtìyàwó yẹn nu kódà ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe tọkọtìyàwó tá a dọ́rọ̀ rẹ̀ lẹ̀ ẹ lè rẹ́ kọ̀kọ́ nú ẹ pé ìgbéyàwó tá a bá tiẹ̀ ti fẹ́ máa lura wa kọ́ mọ̀ jẹ́ pé ẹnìkan ó ku ò láyé fẹ́ nìkan ẹrí mọ̀mọ́ yẹn inú òrírí wọn ni wọ́n ti sọ̀rọ̀ kódà ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n nílẹ̀ haúsá ló ti wáyé ẹ wá jẹ́ àṣẹ báyìí ẹ jẹ́ à lọ sọ́dọ̀ aládùúgbò ẹni wọ́n jọ ń gbé ẹ lálọ́mí pòwe kan lẹ́ẹ̀kan ó ní àwòdì òkè mọ̀ pé ara lẹ̀ ń wò ó
1: kò lè mọ
0: ìgbé ayé tọkọtìyàwó tá à ń sọ yìí àwọn tí ń gbé pẹ̀lú wọn ẹ gbọ́ ń tẹ́ni yẹn wí ká tó lọ sọ́dọ̀ ìyàkọ̀ gan ó ṣe é ṣe kọ́ jẹ́ péjọ́ mẹ́jọ ẹ gbóhùn ọkọ bẹ́ẹ̀ bá ti ní ọkọ òun ọ̀dà ìyàkọ̀ òun náà ọ̀dà kí ló túkù ti dúró ṣe
1: kọ́
0: padà lé wọn ni.
2: Hello, ẹ káàtó sá o. Ẹ kú iṣẹ́ sá, ẹ kú ètò, Ọlọ́run àmà fún yín ṣe. Ẹ jọ mo gbọ́ prógráàmù yín kan lórí Diamond tí obìnrin kan tó gbé ẹjọ́ ọkọ rẹ̀ wá fún yín. Ẹ wo níbọ̀ wọn òun lèmi ń ṣe. Àṣìfẹ́ gbà náà lobìnrin yẹn, àṣìfẹ́ gbà ni. Kọ́lọ́mọ ẹ̀kọ́ ọmọ wa pàdé àgbákò, ọkọ rẹ̀ ó pàdé àgbákò ni. Ibi tí ọkọ rẹ̀ tí ó jẹ́ntù tí ò ní àpọ́ndé. Kódà àwọn tán tún jẹ́ ọkùnrin tán jẹ́ ń gbóríná wọn mìíràn rẹ̀ pé sọ́kùnrin sì ni wọ̀ yí àbóbìnrin. Sọ́kùnrin ni wọ̀ yìí, àbóbìnrin ni wọ̀ yìí. Obìnrin yẹn burú, iná ni àpárà ni. Iná ni obìnrin yẹn ó burú. Ṣẹ̀rí ká bá ní pé ó ṣeéṣe kẹ́yìn fáìtì ọkọ àtìyàwó àwọn méjèèjì kẹ́yìn fáìtì wọn papọ̀ ni. Ọkọ ní àwọn evidence táwọn àgan tá a jẹ́ níbọ̀ wọn gan rí àìmọ́ wọn mọ̀ pé ní ọ̀bọ̀ yẹn náà ní àwọn enough evidence láti fi sọ fún láti fi jẹ́ kẹ̀mọ́ yìí pé ní ó ní evidence gidi gbogbo nǹkan tó ṣe gbogbo ṣe ń gbìyànjú agbára rẹ̀ tó náà sínà ó ní kó mórí wá kó fọrùn lẹ̀ ni. Ẹ dákun o, ẹ bá wa bójú wo, ẹ bá wa bẹ̀ ẹ́ kó mọ̀ pamọ́ yẹn fún ìyàwó tóbi tọrọ ọmọ kékeré ni kó mọ̀ pa fún àwọn tóbi o. Ọlọ́run á máa fún yín ṣe.

0: ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ẹgbẹ́ òṣèlú APC tako àhesọ̀rọ̀ pé ìwé ẹ̀rí òní yóò sọ̀rọ̀ bí ìjọba yóò ṣe rí. Àjọ NBC péjọ kò tẹ́mi lọ́rùn lórí ìdájọ́ tó gbé kalẹ̀ pé kò nẹ́tọ̀ láti máa pàṣẹ fáwọn oníṣègùn ẹ̀fẹ́ ká máa sanwó tanràn. Ṣowórẹ́ ké sí àwọn ọmọọlẹ̀ yìí kán máa ṣe wádúwádú lórí àbádòfin láti ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀. Ní ilé òkèèrè Zelensky ti gbàṣẹ lọ́wọ́ aṣojú ìjọba ilẹ̀ Ukraine tó fi ránṣẹ́ sí ilẹ̀ Amẹ́ríkà. Ní ìdárayá ilẹ̀ Morocco, Algeria ti wọ abala tó kàn nínú ìdíje WAFCON tó ń lọ lọ́wọ́. Ẹ̀ka ọ̀sán akéwà pé a kú ọwọ́ lẹ́nu iṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kàyìndà àmọ́lẹ̀ tí 8.7 tó wà ńìlọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí ìròyìn yìí. Kàṣà fún yín pé ẹ̀rọ gbọ́ wà ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ̀rọ wá YouTube wa ní Diamond 887 FM ẹ̀kúnrẹ́ náà bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Ta ni mọ̀la tí o ti gbé ilẹ̀ yẹn lọ dà sójú agbára.
2: Bàbá ta ni mọ̀la, ẹ ti gbàgbé pé ẹni ní kílẹ̀ ayé ó da, ó nìkan kọ́ ni yóò jèrè ẹ, bẹ́ẹ̀ sì nílẹ̀ ayé ò dùn fẹ́nìkan ṣoṣo. Ẹ kúkú mọ̀ pé
3: ìjọba ò ní dáwọ́ dúró láti máa dẹ́kun dída ilẹ̀ sójú àgbàrá tó ń fa ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù, ilẹ̀ rírì, ilé dídàwó àti àwọn ìjàm̀bá míì tó lè tètè sọ ni di aláìnílé lórí. Ẹ sì mọ̀ já gbàgbé pípẹ́ àgbàrá a máa gbé tọmọdé àti àgbà lọ. Ẹ sá fún ilẹ̀ dídà sójú àgbàrá.
4: Ilẹ̀ dídà sójú àgbàrá kò dára, káyé fọwọ́ ara wa ṣera wa.
5: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.
6: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti iléeṣẹ́ Diamond FM.
7: Ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa, ìdàkùn ìbádọ́ rẹ Facebook, ìdàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 88.7 FM. Diamond FM, shining supreme.

0: darapọ̀ mọ́ wa ní ìtàkùn káyélujára wa, ìtàkùn ìbádọ́rẹ̀ Facebook, ìtàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 887 FM. Diamond FM, shining supreme.
1: Ẹ̀ka bọ́ padà, ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ni amúwáṣe tí gbọ̀nyìn láti kàyìn dá mọ́lẹ̀ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ilẹ̀ òkèrè. Ààrẹ ilẹ̀ Ukraine Fọdámi Zelensky ní àná ti gbaṣẹ́ lọ́wọ́ aṣojú ìjọba ilẹ̀ Ukraine lọ sí ilẹ̀ Amẹ́ríkà ọ̀ka Stefania lára àgbésẹ̀ tó ó léde bó ṣe bẹ̀rẹ̀ àtúntò sígbìmọ̀ aláṣẹ ilẹ̀ láti oṣù tó kọjá. Ó kéde ìgbaṣẹ́ lọ́wọ́ aṣojújọba ọ̀hún nínú àṣẹ wá kan tó léde bí ilẹ̀ Ukraine ṣá gbogbo ọ̀nà láti rí ìrànwọ́ ilẹ̀ Amẹ́ríkà láti ra òjòwò kan láti kojú ilẹ̀ Russia tó gbogbo ìjà lọ́wọ́. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe wí ní ilẹ̀ Ukraine, Stefania òun fi ẹ̀sùn ìwà jẹ ìbánu kan ní ilẹ̀ ọ̀hún àmọ́ wọn àti ìpẹ̀jọ́ lórí rẹ̀ Zelensky. Ó ní ó bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti máa mú àtúnṣe débá gbọ̀n aláṣẹ láti ṣòkò kọjá àmọ́ kò tí kéde ẹni tí yọ̀rọ̀ pò rẹ̀ ní ilẹ̀ Washington. Síbẹ̀ ní ilé ókéré tó ayọ̀ márùn lágbére fáyé àmẹ́wàá sì fi ara kaṣà nígbà tí ilẹ̀ Ukraine ṣàdúró ránṣẹ́ sílé ibi kan tó ń kó ọjà sí ní Moscow ní àjẹ òní. Gẹ́gẹ́ bí gómìnà àgbẹ̀ Moscow ṣe wí André Forobo ṣàlàyé náà àtẹ̀jáde kan tó buwọ́lù wípé ilẹ̀ Ukraine ló ṣe ìkọlù sílé iṣẹ́ ọ̀hún tó ṣàlàyé wípé ibẹ̀ òun náà ni àwọn èèyàn ti ń ragà ní ojú ayélujára jùlọ nílẹ̀ Russia. Gẹ́gẹ́ bí ilẹ̀ Ukraine ṣe wí tẹ̀síwájú pé iléeṣẹ́ ọ̀hún ó ní wọ́n fi ṣe ìrànwọ́ fún àwọn ọmọ ológun ilẹ̀ Russia. Ẹ̀wẹ̀ iléeṣẹ́ aláròyìn ṣàfihàn díẹ̀ múlẹ̀ káàdó lóró tótó ogun lé ní 300 ni wọ́n jù ránṣẹ́ láti ọwọ́ ilẹ̀ Ukraine àmọ́ orí já wálẹ̀. Lábala ìròyìn eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin agbájẹ ilẹ̀ Morocco àti irọ́ rẹ̀ láti ilẹ̀ Algeria ti wọ ìpele tó kàn lóje ìdádúláwọ̀ àwọn obìnrin WAFCON tó ń lọ lọ́wọ́. Wọ́n ṣe parí ìdíje ìsọ̀rí àkọ́kọ́ ní àṣálẹ́ àná ilẹ̀ Senegal àti ilẹ̀ Kenya kí láǹkó wọn sì yọ kúrò nínú ìdíje ọ̀hún. Ilẹ̀ Morocco ò ní ó lékè ìsọ̀rí náà lẹ́yìn ìgbà tó gba ọmọ ayò ẹlẹ́yìn pẹ̀lú ilẹ̀ Senegal nípa ìṣeré olímpíìkì tó wà ní Rabat. Nínú ìdíje mìíràn tí wọ́n gba nípa ìṣeré Malu Adela, ilẹ̀ Algeria ló gbowúrò sójú ilẹ̀ Kenya pẹ̀lú àmì ayò gò méjì sódò. Ẹ̀wẹ̀ ilẹ̀ Morocco ló lékè ìsọ̀rí ọ̀hún pẹ̀lú àmì méje tí ilẹ̀ Algeria ṣepò kejì. Ilẹ̀ Senegal ṣe pọ̀lọ́ta, ilẹ̀ Kenya ló sì kò kẹ́ni nínú ìsọ̀rí ọ̀hún. Agbára wa ni fúrúkọ Manchester City Matthew Kovacic fìdí ẹ̀ múlẹ̀ pé yóò dúró sínú ikọ̀ ọ̀hún lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ pẹ̀jọ́ rẹ̀ pẹ̀lú olùkọ́ni Manchester City Enzo Maresca. Ó ṣàlàyé pé òun ṣetán láti lọ sí inú ìdíje Serie A. Ó ṣàlàyé pé ikọ̀ ọ̀hún ti nígboyà nínú rẹ̀. Ẹni ọdún 22 ọ̀hún ó ní ó ní oṣù 12 ló dá lẹ́nà lọ́wọ́ nínú ikọ̀ Manchester City. Ó fìdí ẹ̀ múlẹ̀ láti ọwọ́ Enzo Maresca pé Kovacic ò ní yóò dúró sínú ikọ̀ ọ̀hún. Tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé. A ká fún yín pé ẹgbẹ́ òṣèlú APC ti tako àìsọ̀rọ̀ pé ìwé ẹ̀rí òun yóò sọ bí ìjọba yóò ṣe rí. Àtúnká fún yín pé àjọ NPC pé kò tẹ́mi lọ́rùn orí òfin tí wọ́n fi débí kò nẹ́tọ́ láti gba owó tanná lọ́wọ́ àwọn ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. A kà fún yín pé ṣé owó rẹ̀ kí sáà mọ̀lẹ̀ kí wọ́n ṣe wàdùwàdù lórí àbádòfin aláṣẹ ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá. Nílé kéré, a ká fún yín pé Zelensky ti gba àṣẹ lọ́wọ́ aṣojú ìjọba ilẹ̀ Ukraine tó gbé lọ sí ilẹ̀ Amẹ́ríkà. Lákòótán, a ká fún yín pé ilẹ̀ Morocco, Algeria ti wà tó kàn díje WAFCON tó lọ lọ́wọ́ ní ilẹ̀ Morocco. 2014

0: Next time, same time, same station. God bless you.
1: Ayo ati idunnu yin lo je wa logun. Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ó lópin ni.
2: After working kílógù, ìgbádùn lógù ta wa jẹ. After working.
1: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tún yọ.
2: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Àwọn tí wàá
1: yọ. Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
2: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
3: Ṣé yí wá tẹ́?
4: O ní láti respect.
3: Ṣé yí o máa tẹ́?
4: Tí mi bá fọwọ́ sí ẹ̀gbọ́n mi ò lè
3: ṣe. Ṣé yí tó bá yá ò ní jẹ́nu lé mọ́?
5: Ẹyin èèyàn wa tẹ́ ń gbọ́ wa nílé, a kàn fi lè ṣe ìtọ́wò fún yín ni. Ẹ máa pàdé àwọn olólùfẹ́ yín.
6: Ṣé máa ń gbádùn ẹ̀ náà ni? Ẹ pàdé wa lágo méjì ọjọ́ Ìṣẹ́gun Tuesday.
5: Níkànnì Diamond 88.7 FM lórí ètò tá a pè ní ní ìdílé wa. Níbi tí ẹ ti máa gbọ́ àwọn eré oníṣe eléyìí tó máa ń tún ìdílé ẹni ṣe tí kì í jẹ́ kẹ́ bí ó dàrú. Lágbára Ọlọ́run, ìdílé àwa àti yín ò ní dàrú o.

0: ẹ ló máa dìá.
1: Ẹ pẹ̀lẹ́ kújò kó. Mo wà pa ọ̀ báwọn ní gbogbo
0: ẹ̀. Ẹ mọ̀ tí mo ní pé ẹ lọ.
1: Ó tọ́ mà ní.
0: Ẹ wo inú tọ́ílẹ̀tì kan tá a bá ti ní ẹjọ́.
1: Mo tẹ̀ ti ní list àwọn kan tá a nínú ilé gan.
0: Mo fẹ́ ká ẹ ṣéǹjì kírímù àtọ̀sẹ̀ tẹ́ ẹ ń lò. Èyí tẹ́ kó wá wọ̀n yẹn mi ò láìkẹ́ kò síbi tá a ti rí tẹ́ ẹ bọ́ tó bá ti tán o. Kẹ lọ rà mí. Ẹ lọ ra èyí tó wà.
1: A máa ra eré tó bá wà tó
0: rà ní ibò náà. Mọ̀ yẹn wà ń bi ìsàlẹ̀ ń bẹ̀ yẹn bá ti dé ibi ìsàlẹ̀ rí mọ̀ yẹn bẹ́ẹ̀.
1: Ó dà pé mo tiẹ̀ mo kọjá bẹ̀ gan ní àná torí gbà bó ṣe lọ bí sátálà náà mo kàn jáde pé.
0: Àti ẹ̀ bá wá mọ̀nà padà sílé mọ́ ńkọ́.
1: Àṣẹ bí wọ́n lè yẹ̀ sọ̀nù ní ìbò.
0: Ok.
1: Wọ́n lè yẹ̀ kí sọ̀nù nílùú ìbò.
0: Mo ti gbọ́.
1: Má sọ wá sọ ni mo rí ní ìsàlẹ̀ bẹ́ẹ̀ náà ni.
0: Tó ẹ ṣàjẹ kọ́kọ́ ẹ ṣàjẹ ya fọ́tò ẹ jẹ́ kí n yà yín sórí fóònù mi in case tá a bá rí ní tẹ bá miss.
1: Èrò burúkú wa náà yín sì wá miss ọlọ́mọ jẹ miss.
0: Mi ò rèrò burúkú oore mo fi ń ṣe o ọlọ́run ní jẹ́ sọnù.
1: Yín sì wá sọnù ló ibò wẹ́n wọn bá tá a ti rìn náà wa náà ti dánmọ̀ lú bí ibi àti pé àti ìgbàgbé ni ìgbélu.
0: Ó yẹ tètè lọ èmi náà ti ń lọ bisẹ́.
1: Kò sí pọ́lẹ̀ máa lọ.
0: Pàdé wọ́ọ̀dù.
1: Máa lọ sìn.
0: Ẹ mọ̀ pé.
1: Ẹ jẹ́ kí n múra kí n súré lọ. Kò sí wàhálà.

0: ẹja ma ṣe bẹ́ẹ̀ ma wọlé sórí ètò àdélébáre celebrate gọ́sẹ̀. Ẹ tí mo bá ṣe máa ń ṣe gbogbo ẹgbẹ́ alábòsí
1: mo
0: bá ti ń dánwò aago mẹ́rin
1: báyìí
0: a máa yọṣu ti ètè láwọn ohun tó lọ lórí ìtàkọ̀ ayélujára the something of the happenings in the entertainment industry ẹgbẹ́ alábòsí o ẹjọ́ bẹ̀rẹ̀ ìpàdé.

0: èèyàn yọ ṣù ti ètè sí lórí social media báyé.
1: Wọ́n lẹ́yìn ìpà ń pa bàrà wọn pa gbá.
0: Bí bá ní máa bẹ̀rẹ̀ bẹ́gbẹ́ṣegbẹ́ láàrin àwọn méjèèjì ó lọ fa o.
1: Ẹni tó kàn wá o láàfin ni ó lè kẹ́ni.
0: Bí ọ̀nà ọba jọ ọmọ ẹgbẹ́ yìí mo mọ̀ pé wà á ti mọ ohun tó ń lọ láàrin Jesus àti Mama.
1: Ẹlẹ́kùn
0: egbére lèmi máa ń pè.
1: Agùn ní kíríkù àti Bẹ́ẹ̀nà mi.
0: Gbogbo àṣírí tó ń bẹ láàrin àwọn méjèèjì ẹ rí i pé Mama ti tú gbogbo ẹ̀ pátápátá pọ̀ kù kan.
1: Ẹkùn náwó.
0: Ó tu tó tún fèpèlè.
1: Ó tó dùbù ẹkùn ọlọ́dẹ tó bá fẹ́ pẹ́ ẹkùn
0: wálé. Wọ́n mi tó ń lọ láti lọ falagbọ́ tán.
1: Ó lè sọ, bàbá mi kò kọ̀ wá o, ó lè sọ.
0: Òun bá bọ́ sí láìfò.
1: Ó là fi ni, ó lè.
0: Wọ́n lè wọ́n mọ̀ pé àwọn kan wà, wọ́n wà gifted nínú káwọn èèyàn lè pè. Ti mú jẹ̀bù ká mọ́ bẹ́ẹ̀ òkúta àṣà ibi mo wà náà òkú ọ̀rọ̀ bèmi náà.
1: Kí ni kú àti.
0: Èmi ò sì ń sépè kódà yẹn ìfẹ́ràn kéèyàn máa sépè ibi mo wà.
1: Ipa ń pa bàrà bá pa gbá.
0: Àmọ́ ọmọ abẹ́ òkúta náà ń wò mí torí ọlá kò lè rí wá tì.
1: Ó dùn wú ẹkùn ọlọ́dẹ tó bá fẹ́ pẹ́.
0: Ó wá ní ṣùgbọ́n bí abẹ́ òkúta ti ń sépè tó kò dàbí tìjẹ̀bù ó láwọn èpè tí mọ́mà lélẹ̀ yẹn ti ó ti wọ́n jù kí ló dé. Bí èèyàn bá gbọ́ bí mi náà ṣe rí tó mẹ́nu lé pé òun mo sùn sókè ni pé dákun. Kí n gbọ́dọ̀ fetí kélé láàárọ̀ kùtùkùtù.
1: Adépa tún kò sẹ́ni nǹkan tó dá sí. Bàbá ọdẹ bá pẹ̀tùrẹ́ lé ó yẹ gbogbo ẹtù
0: wá. Ṣé bàbá wọn ń jà ṣé bíi kákú ni láàrin Jesus àti Mama.
1: Àìlè gbé oúnjẹ bọ́ balùpẹ̀kù.
0: Bí n bá ti ṣojú òpólẹ̀ ganu sí.
1: Bàbá
0: mi lè lérò pé ó ń lọ láàrin Jesus àti Mama.
1: Mi kò kàn wá.
0: Ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ tó bá dórí social media. Adájọ́ wà níbẹ̀. Àwọn jọ́jì. Àwọn prophet. Gbogbo wọn rí social media lọ́wọ́. Ní pé ó láìkí Jesus ó fẹ́ kí Jesus mú kíní yẹn wọnú ìgbéyàwó ó ti yé yín. Àwọn kan ní kò rí bẹ́ẹ̀.
1: Ó kọ́ máa bá ẹkùn ló kọ́ pa láìlé gbé oúnjẹ bá balùpẹ̀kù.
0: Wetin me I know.
1: Pa bàrà ló pa.
0: Ẹ jẹ́

0: party, mama. Ṣeré òjò ń pagogo ní kò ní ní ilé kékeré kan lórí. Òjò pagogo níbẹ̀ èèyàn bá ń tọmọ bí ò bá fi lè kọ́lé lásìkò táwọn ọmọ ṣe ń bẹ́ ń pinni sí bí wọ́n bá dàgbà ó ló lè ti lé.
1: Gbogbo nǹkan máa stagnant negative.
0: Ó ní gbogbo bùkátà orí àwọn ọmọ tó ń gbé ó ló ti kọ́lé bíi mẹ́wàá ṣùgbọ́n òun ò ní lé lórí. Òjò pagogo ní ṣe rí bẹ́ ṣe ń ràwọ́ ní tíátà ó ní ẹ̀sítíríọ̀ ó yàtọ̀ sí ìntíríọ̀. Ihun tẹ́ ẹ máa ń rí níta tẹ́ ẹ máa ń lérò pé ẹnìyẹ ti àráàfù ó ní ó ṣe é ṣe kó ṣe pé bẹ́ẹ̀ kọ́ lọ́rọ̀ rí o ẹgbẹ́ bòjò pagogo bó ti sọ.
2: Ṣé kí ló lè fà á?
3: Ìtawa là ń rí. Ìtawa lẹ̀ ń rí. Kò sẹ́yìn tó rí inú ilé. Àwọn bùkátà kan wà téèyàn ò lè filẹ̀ kó lóun lọ kọ́lé òun lọ ra. Wọ́n ní ọmọ tí a kò kọ́ ni ó gbélé tá òun lọ ra. Wọ́n ní ọmọ tí a kò kọ́ ni ó gbélé tá a kọ́ tà. Ẹni bá sì bímọ tóun ò bá tètè kọ́lé ẹ má bínú mo ṣe sọ́ọ̀ tóun ò bá tètè kọ́lé nígbà tí àwọn ọmọ wà létí sí wẹ́rẹ́. Tí wọ́n bá fi ń di pé wọ́n ń dàgbà ilé ìwé ń ga gbogbo ẹ̀ ń ga ṣe èsì kọ́ mọ́ jẹ́ pé ńgbà tí àwọn ọmọ bá parí lóòótọ́ ráyè lójú kọ́lé.
0: Ọyẹ jẹ́ tún kú olórí òjò pagogo òun lọ gbé ìbọ̀bà ní àwọn ònílé lórí o tòun ti bí àwọn ṣe gbajúmọ̀ nídìí iṣẹ́ tíátà ẹjẹ́ olópolówó ọjà lórí ètò àdélé bá rẹ celebrate gossip with Omidola Yinka wọ́n padà bọ̀ ẹ wò ó gbọ́sgbọ́s ó ṣe ń lọ lẹ entertainment industry ti peter and square peter and paul mò ń bọ̀ lórí ìyẹn ẹjẹ́ àṣẹ báyìí ẹ má gbé kú ọ̀bẹ.

0: business. August 1st, Nigeria, yera.
1: Ọmọ ní kẹ́ bàbá Túnde Fẹ́lá ṣègbéyàwó òsì ń bẹ àǹtí Rámọ́.

ọ̀pá àwọn méjèèjì ti pín gààrí láti bí ọdún mélòó báyẹn. Ṣùgbọ́n gbogbo ọgbà tí gbọ́ sí ń lọ lórí social media. Peter Square ò san kankan. Àmọ́ ó ti padà bọ́ ta. Ó ti ṣàlàyé. Bí ọ̀rọ̀ owó ṣe tú gbogbo ẹ̀ ká. Ilé-iṣẹ́ kan wà tí wọ́n ní ó ń gbowó. Royalty wọ́n ń powó ọ̀hún. Àwọn béèrè pé irú ilé-iṣẹ́ wo rèé. Ó ní Pọ́ọ̀lù àtẹ̀gbọ́n àwọn Júùdù. Nígbà tí wọn ò mọ̀ ń pa rẹ̀. Àmọ́ ń gbọ́ ọ̀yẹ́ àṣírípadà tú. Wípé ilé-iṣẹ́ tà ń wòye. Ìyàwó Júùdù ń gbà ń bẹ̀. Ó ní lọ ní ó ń gba 80%. Ọ̀rọ̀ owó ṣà. Àmọ́ Peter fọ́ gbogbo ẹ̀ lójú with evidences. Social media bá pé. Àwọn kan sọ wípé ha. Èyí pọ̀ láàrin ọmọ ìyá mẹ́ta. Àmọ́ ká má purọ́. Combination P Square yìí ọ̀pọ̀lọpọ̀ Nigerians ni wọ́n mìí sẹ̀rọ̀ under the comment section. Give it to me some more. Get us in the room. This story get as they do me o. Bí ibo ṣe jà yẹn bí gbogbo ẹ ṣe fọ́jọ́ pa yìí kí wọ́n wá ṣe kí nǹkan wá ṣẹ̀wá parí ìjà. Comment section kú oríṣiríṣi àríwísí Yẹ́ṣù ti ètè yìí ń gbọ́dọ̀ wọ ọbẹ̀ lọ. Àtàwọn tó fẹ́ kó dàrú ju báyìí lọ. Gbogbo wọn ń bẹ comment section. Àwọn alàgbà prophet ń bẹ ń bẹ, àfà ń bẹ ń bẹ, judges ń bẹ ń bẹ, lawyer ń bẹ ń bẹ, ẹ lọ sí comment section Peter Square. Ajé ìṣojú ọ̀pọ̀lọ̀ fẹ́ yan ẹgbẹ́ alábọ̀sí celebrity gossip ẹ̀yin ẹgbẹ́ alábọ̀sí kí lẹ rí tí mi ò rí kí ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tí yín ń bẹ̀ yẹn. Ibo ń dé ta yín gbé yín dé. 0913655692. Bó o bá rí nǹkan mú ẹgbẹ́ dákun jọ nítorí ọlọ́run.

0: ṣáájú ẹ̀gbọ́ àwọn kọ̀kọ́ tó wà nínú ìròyìn náà. Mínísítà fún ìlú Abuja ti buwọ́lu ìgbésẹ̀ kan fi òfin de àwọn alùpùpù kẹsẹ̀lẹ́kẹsẹ̀ mẹ́ta pé àwọn ibì kan wà tí wọ́n nínà mọ́ nílùú Abuja látàrí ìpèníjà ètò ààbò. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti pàṣẹ fún àwọn ará ilé-ẹ̀kọ́ gíga kanlẹ̀ akẹ́kọ̀ọ́ tó máa gbámú ipò lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé kúrò nílé ẹ̀kọ́. Àjọ kọ́sítọ́ọ̀mù kéde ìgbésẹ̀ láti má gbà síbi iṣẹ́ ọ̀hún ní ọdọọdún. Ní ilé òkèrè, ọmọ ológun kan ja okùnmi àwọn èèyàn mẹ́rin ní agbègbè Crimea àti ilẹ̀ Russia ń darí. Ní ìdárayá, ààrẹ Tinubu ti gbósùbà rabadẹ̀ fún ìgbésẹ̀ akin tó lédè níje Commonwealth ọdún tá a wáyé látọwọ́ àwọn tó ṣojú ilẹ̀ Nàìjíríà. Ẹ kúrò lẹ akíwà pé a kò iṣẹ́ òní. Ìròyìn àgbáyére láti kàyìndà Mọ́dé tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi ìròyìn ká sọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wò wá YouTube ní Diamond 887 FM. Ẹ kúrò náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akíyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Social media, Amy Omoyini, pretty by me. I'm blushing. Most video you know, let's update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House. Nye, let me get black. Nye, oh, if I go gone, let me. Hey, but where it's my man say? Every morning, my man she ni 7 a.m. every day. Most man keep fit. Lele, every shape me ni can see over. I'm all to you.
2: O ma ṣe o. O sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndù ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. Àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn. Ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? Ayé le o, èèyàn sì burú. Kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra, mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
3: Ìmọ̀ràn yìí ló ń dé sétí gbọ́yìn láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: fún ẹnì kan báyìí lọ ní wá wí o báyìí ni wò ní sọ gbogbo ìwọ tó ń la ìkorò kọjá arín mi sí ọdún wòlíì sàmí tó lé lórúkọ jésù ìkorò di adùn oyè ó ń la ìkorò kọjá lórí iṣẹ́ oyè ó ń la ìkorò kọjá lórí ìdílé ẹ oyè ó ń la ìkorò kọjá lórí àgọ́ ara ẹ bóyá ńlá ìkorò kọjá lórí àti iná àti ìlò mo sọ àsọ tẹlẹ ohun gbogbo tá à ń fi ìkorò pè tó bá ti sàmí óyá ó di adùn mo sọ àsọ tẹlẹ gẹ́gẹ́ bá a ṣe fi rán mi mo sọ àsọ tẹlẹ báyìí lọ́lúwa wí o báyìí ni wòlíì sọ ìkorò tó là kọjá sẹ mo ní ó di adùn bẹẹ lolúwa ṣe kò yí padà jésù olúwa wá kí ni kí olúwa ní kí n fi bá àwọn ènìyàn sọrọ olúwa ní kí n sọ olórun tí a ń pè ní ìkorò ayé rẹ ó di adùn ìkorò ayé rẹ ṣe kí ni ó di adùn gbọ́ mi orúkọ mi ní prophet solomon adeoye láti inú ìjọ aláṣepé aláṣepé revival center níbo ni aláṣepé wà ní ìlú ìlọrin ní ìlú ẹyẹnkọrin ẹnìkan ní níbo ni ẹyẹnkọrin wà gbogbo ènìyàn gbọ́ tí o bá ti dé gèrè alimi tí o bá ti lóun lo ẹyẹnkọrin kò sáwọn onímọ́tò tí ò mọ bẹ̀ tí o bá ti wá dé ilé epo kan tó ń pè ní ilé pálíkàdì ní ìlú ẹyẹnkọrin ìyànà kan wà níwájú ilé pálíkàdì wọ́n pè ní ìyànà pátá tí ìwọ bá ti dé ìyànà pátá sọ wípé lọ sí níjọ aláṣepé aago mẹ́sàn-án láàárọ̀ la ni program sí aago méjìlá ọ̀sán 9 a.m. to 12 p.m. ọ̀la máa ní agbára mo ṣẹ̀ ń bọ̀ látorí òkè ni mo ṣẹ̀ dé látorí òkè ni gbọ́ mi olúwa rẹ́ mi sí gbogbo èèyàn ọ̀la yẹn máa le gan àwọn kan gbọ́ mi wọ́n ń la ìkorò kọjá oríṣiríṣi ọ̀nà náà ti ń la ìkorò kọjá ẹlòmíì lórí iṣẹ́ rẹ̀ lọ déédé ó ní shops gbọ́ ọjà òyá ó ní shop gbogbo ọjà ló ti expire mọ́ lórí nígbà tí ò ní customer tó máa wá patronize ẹlòmíì nínú ilé ló ti ń la ìkorò kọjá ẹlòmíì àgọ́ ara àìsàn ló ń ṣe ẹlòmíì nínú ìgbéyàwó ẹlòmíì ti wà nínú ìgbéyàwó for the past 7-10 years kò tí ì rọmọ gbẹjọ mo sọ àsọ tẹlẹ ó gbogbo tá à ń pè ní ìkorò ní ọmọ bóyá wàá sàmí ó di adùn in the name of Jesus nínú bíbélì níbi tí mo fẹ́ kà fún wa Exodus chapter 15 láti first number 22 bíbélì sọ pé bẹ́ẹ̀ ni Mose mú Israeli jáde láti òkun pupa wá wọ́n sì jáde lọ sí ijù Súrì wọ́n sì lọ ní ìrìn ọjọ́ mẹ́ta ní ijù náà wọn kò sì rí omi wọn kò rí omi first number 23 bíbélì ni nígbà tí wọ́n dé Mara wọn kò lè mu nínú omi Mara nítorí tí ó korò bíbélì sọ pé nígbà tí wọ́n jáde kúrò ní Íjíbítì tí wọ́n la òkun pupa kọjá bíbélì sọ pé Mose àti àwọn ọmọ Israẹli ebi ń pa wọn ògbẹ́dẹ̀ ń gbẹ wọn ṣùgbọ́n wọn kò rí omi nítorí aṣálẹ̀ ni wọ́n wá dé ìlú kan tá ń pè ní Mara bíbélì sọ pé wọ́n rómi ní Mara ṣùgbọ́n wọn ò lè mu omi náà kí nìdí tí wọ́n fi lè mu omi náà bíbélì sọ wípé omi Mara ṣe kí ni omi yẹn korò yẹmi gbọ́ gbogbo ènìyàn nígbà tí ọlọ́run bá ṣe tán kí là ń pè ní adùn nígbà tí ìkorò yẹn bá di adùn ó jẹ́ deep spiritual joy comfort fulfillment of expectation through divine connection ìyẹn tó ṣe pé nígbà tí ọlọ́run bá sọ ìbànújẹ́ yẹn di ayọ̀ nígbà tí ọlọ́run bá sọ ẹkún yẹn di ẹ̀rín nígbà tí ọlọ́run bá nu omi jẹ́ ènìyàn nù ó nu omi jẹ́ mi nù pátápátá ó nu omi jẹ́ mi nù pátápátá ẹnìkan sàmì èmi sọ̀rọ̀ bíi wòlíì ọ̀rọ̀ jáde àṣẹ́tẹ̀lé ọlọ́run nu omi jẹ́ rẹ̀
1: nù
0: bíbélì ní odidi ọjọ́ mẹ́ta gbáko ni àwọn ọmọ ìsírẹ́lì náà fi rìn ìrìn àjò odidi ọjọ́ mẹ́ta nígbàtí bọ́ọ̀n le yo se yon fun ojo meta sa ti e bi oni pa ti o gbe oni gbe ko rorun sa e ma je ntan yin sa anu ni o ti be so pe Mose ati awon Israeli nigba ti won la okun pupa ja won bere si ni rin fun complete good tiri de sa o di ojo meta won ko si ori onje be ni won ko se kini won ko ri omi bo ti to yi nigba tan tun wa de ilu kan ti won tun ti ri omi ti inu won ti dun ti okan won ti balẹ wi pe oluwa se o awon ti se kini awon ti ri omi bibeli so wi pe omi tan tun ri nilu na o tun je omi to se kini o tun je omi to koro bo ti to yi nigba ti ebi npa won nigba ti ogbe ngbe won bibeli ni won sunkun lo ba mose be ni opolopo to ngbo mi iwo na tin sunkun wi pe odun yi mo tun tin lo odun yi mo tun tin pari lo odun yi mo tun tin lo 2026 mo tun tin pari ko mo si imuse kankan 2026 mo tun tin pari ko mo si achievement kankan 2026 mo tun tin lo ko mo si kankan to le toka si oluwa ni kin so fo wi pe mi o mo boya wa sa mi mi o mo boya wa sa mi mi o mo boya wa sa mi losu yi olo ma ya olo
1: ni jesu
0: olo ma ya olo
1: ni jesu
0: olo ma ya olo
1: ni jesu
0: olo ma ya olo
1: ni jesu
0: eko re ma de
1: ni jesu
0: ikoro re ma di abi
1: ni jesu
0: mo lo ma di abi
1: ni jesu
0: mo lo ma di abi
1: ni jesu
0: mo lo ma di abi
1: ni jesu
0: mo lo ma di abi
1: ni jesu
0: ti e mi ba wa
1: yes sir
0: ireti wa sir
1: be ni sir
0: eh bi awon menseli se sunkun lo ba mose
1: yes sir
0: bi pe odidi ojo meta gba ko la fe rin a ko si ori onje be ni a ko si ori omi ta o mu hear me be ni opolopo na sunkun bai
1: yes sir
0: be ni opolopo n ba nu je bai
1: yes sir
0: be ni opolopo n ronu bai
1: be ni sir
0: be ni opolopo n kerora bai
1: yes
0: sir bi odun yi tun tin lo bi odun to lo se lo na mi ti ko si achievement
1: yes
0: bi odun to lo se koja na ni ti o si kankan to le toka si am I talking to
1: yes,
0: you opolopo tun tin mi kan le bai be eh odun yi tun tin se kini o tun tin lo oluwa ni kin so fun o ti e mi ba wa ireti wa sa ti ma give up amen
1: amen
0: amen
1: amen
0: amen
1: amen
0: sa ti ma give up o possible gbogbo eniyan gbo o possible ko ti sa gbogbo ipa to le sa o possible
1: yes,
0: ko ti gba gbogbo adura to mo gba lateyin wa
1: eh
0: ola yi ma yato
1: yes, sir.
0: Amen
1: amen
0: amen
1: amen
0: ola ma yato lala se yes, pe o possible ko ti gba gbogbo awe to le gba
1: yes,
0: o possible ko ti ke ko ti kigbe ko ti pariwo
1: yes,
0: ko ti sunkun solo leyin
1: yes,
0: solo leyin o ti sunkun si ona lateyin wa
1: yes,
0: o possible ko ti ko ti try gbogbo to le try am I talking to
1: yes,
0: you oluwa ni kin so fun wi pe ti e mi ba wa ireti
1: wa
0: am I talking to
1: yes,
0: you awon me sweli no o no ma sir
1: yes sir
0: o mama kinyan kigbe
1: yes sir
0: o mama kinyan pariwo
1: yes sir
0: awon me sweli na pariwo si mose
1: yes.
0: We say ah ebe npa wa
1: ben sir
0: ofun gbe wa am I talking to you
1: yes sir
0: because won mo wi pe o le gba won o ni woli o le ni ti a lo fun idande won lati mu won ku ni igbeku lati mu won ku ninu ahamo won de sunkun lo ba won ni eni to to ni gba la se kini la nsa ba eni to to ni gba la nto lo won so mose lo iwo me ti to ọlọlọ o ti opolopo ti gun orisirisi ori oge
1: ni
0: opolopo ti gun opolopo ori oge
1: yes
0: opolopo ti lo different
1: choices yes sir
0: opolopo number wo ni ta lo mi ni lori phone yo to 101
1: yes sir
0: prophet number 1 prophet number 2 prophet number 3 titi de 101 oluwa ni kin so fun o wi pe ni ola
1: yes sir
0: hey ni ola
1: yes sir
0: yes sir ko so to ni bere ti o lo
1: be ni sir
0: ibanujẹ yẹn o ni ibẹrẹ o lo pin
1: yes
0: e wo awọn paracetamol ta ma lo e wo awọn fensic awọn booster tori ba n foyan wọn a kọ manufacturing dates wọn a de kọ expiring dates

Ìwàásù tí a fẹ́ tẹ́tí gbọ́ yìí wá láti ìjọ apostoli ti Kristi, òkè Ṣẹ́gun Ibrahim Taiwo Road ti ìlú Ìlọrin. Oníwàásù wa ni bàbá wa ajínrere Emmanuel Tolúwaṣẹ́ Akérèdọ́lù.

0: àdúrà kan tó kù náà rè o.
1: This is the last prayer.
0: Ọlọ́run jọ.
1: Father, please.
0: Má jẹ́ padà lẹ́yìn rẹ̀.
1: Don't allow me to turn back from you.
0: Má padà lẹ́yìn mi o.
1: Do not turn from me.
0: Ràn mí lọ́wọ́ kí n má padà kúrò lọ́dọ̀ rẹ̀.
1: So that I will not depart from
0: Ọlọ́run you. Ọlọ́run jọ ìwọ náà má fi mí sílẹ̀ o.
1: Father, please do not leave me.
0: O yẹ fi gbàgbọ́ gbẹ àdúrà.
1: Pray in faith.
0: Yes, Lord. Mọ́mí ẹ̀ gbàdúrà o. Gbàdúrà lórúkọ Jésù Olúwa wá.
2: Ọlọ́wọ́ ìyanu, mo fẹ́ rọwọ́ ìyanu rẹ̀.
3: Ẹ̀mí àwọn wòlíì tó fẹ́ ṣiṣẹ́ agbára níwájú ọ̀sẹ̀ yìí o.

àṣírí àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ ọ́ sórí ayélujára má sì ṣe ṣiyèsí fọ ọ̀rọ̀ lọ́ka sọ ọ́ síta lórí ètò láwọlé sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlé sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday lórí ìkànnì Diamond FM.

kábíyèsí ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún orí ọ̀fẹ́ ńlá tó fún wa ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún òjò tó ń rọ̀ adúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún oòrùn tó ń ràn adúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún iṣẹ́ tá ń ṣe ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórí ọkùnrin lé lórí obìnrin lé ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórí àwọn èèyàn tí wọ́n yí wa ká lórí ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀ àti àwọn èèyàn tí wọ́n fẹ́ wa adúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórí àwọn èèyàn tí wọ́n ṣe wá lóore lọ́sẹ̀ yìí adúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórí àwọn èèyàn tí wọ́n wo wa tí wọ́n mọ wa lójú adúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórí àwọn èèyàn tí wọ́n fìfẹ́ hàn wá nígbà tá a ní kankan lọ́wọ́ ọlọ́run ọba adúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórí iṣẹ́ tá à ń ṣe adúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórí ibi tí a ti bẹ̀rẹ̀ adúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórí àwọn kankan tá a ti dáwọ́lé àwa adúpẹ́ lọ́wọ́ rẹ̀ nípa ibi tá à ń lọ ọlọ́run ọba mi o adúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórí ètò láwọlé sùn tí àwọn èèyàn ti ń sọ síta tọrọ wọn ti ní ọ̀nà àbáyọ ọlọ́run ọba adúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórí iṣẹ́ tí ẹ gbélé wa lọ́wọ́ àti àwọn ọmọ nàìjíríà tí wọ́n ń gba àwọn èèyàn nímọ̀ràn adúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìtọ́ni ìtọ́nisọ́nà ọgbọ́n àti òye tẹ fún wa báwọn èèyàn ṣe fẹ́ sọ síta lálẹ́ òní ọlọ́run ọba àbẹ̀ ọ́ jẹ́ kí ọ̀rọ̀ àwọn èèyàn kò níyanjú o má jẹ́ ká sọ síta lásán àbẹ̀ ọlọ́run ọba ẹ kaalẹ́ o ẹ káàbọ̀ sórí ètò láwọlé sùn ní ìkànnì diamond fm ètò yìí wà fún ọmọdé ó wà fún ọgbẹ́lagbà ó wà fún gbogbo ọmọ nàìjíríà yálà ibo yálà haúsá ètò yìí wà fún yín nítorí àmẹni tí ó gbà yín nímọ̀ràn ẹ kú déédé àsìkò yìí ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n fún wa nímọ̀ràn lóríṣiríṣi nọ́mbà tẹ́ sọ síta sí di 0916 159 1011 tẹ́ bá máa sọ síta ẹ gbìyànjú láti sọ òótọ́ ọ̀rọ̀ ẹ sọ síta kí ọkàn yín fúyẹ́ ẹ sọ síta kí ẹ sọ òótọ́ ọ̀rọ̀ nọ́mbà tẹ́ sọ síta sí tàbí whatsapp ní 0916 159 1011 0916 159 1011 tí ẹ bá ti sọ síta ẹ fọkàn yín balẹ̀ ẹ jẹ́ ká ọmọ nàìjíríà kí wọ́n gbà yín nímọ̀ràn ní èyí tó tọ́ àti ètò yẹ abẹ̀yìn lẹ́ẹ̀kan sí ẹ má wàá dání kankan lẹ́jọ́ nítorí pé ẹnìkan sọ síta ẹ wá wọ̀ pé ìdálẹ́jọ́ kò sáǹfààní fún yín 0916 159 1011 orúkọ tèmi ni adéolú adétúlà fún àwọn èèyàn tí wọ́n ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ ẹ lè darapọ̀ mọ́ mi lórí facebook ẹ̀tẹ̀ diamond 85 tv ẹ láǹfààní láti rí mi ọlọ́run ọba adúpẹ́ lọ́wọ́ rẹ̀.

ọlọ́run bá ṣàánú fún wa o má jẹ́ ká ṣèṣe láyé tá a wá ọlọ́run bá ṣàánú fún wa má jẹ́ ká ṣìrìn nínú ìtókùn nínú ọdún 2026 ọlọ́run bá bẹ̀ ọ́ pé má jẹ́ ká ṣe ẹsẹ̀ gbé nínú ìtókùn nínú ọdún 2026 ọ̀pọ̀lọpọ̀ wa la ní àfojúsùn láti ṣe àwọn nǹkan lóríṣiríṣi ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé kí ọlọ́run bá kó ṣọ́ wa kó tẹ́wọ́ gbà wá kó ràn wá lọ́wọ́ láti ṣe àṣeyọrí nínú nǹkan tí a bá ń dá wọlé mo fẹ́ kí a mọ̀ pé kì ń ṣe nípa agbára wa la fi débi tá a wà yìí kì ń ṣe ni pé mo mọ̀yàn owó ń bẹ lọ́wọ́ mi ọlọ́run bá ni mo ní mo sì ọlọ́run jù ẹ lọ bí ọlọ́run bá mi ṣe ń pín ọ̀tọ̀ọ̀tọ̀ ni o bẹ́ẹ̀ náà ni ó ṣe rí bàbá rẹ ni tí ọlọ́run bá mi fún lọ́kọ̀ nínú oṣù yìí àtẹni tó ń wojú ọlọ́run fọ́kọ̀ ọlọ́run bá mi yóò ṣe títí ẹ̀ nítorí elédùmarè ọmọ bíi ti ń pín àti dé lálẹ́ òní láti máa gbé àwọn ọ̀rọ̀ àwọn èèyàn yẹ̀wò lórí sọ síta lọ́lọ́kọ̀ òjọ̀ kan elédùmarè ọlọ́run bá mi adélàṣálẹ̀ tòní 0916-159-1011 àwọn àtẹ̀jíṣẹ́ ń wọlé o ẹ̀jẹ̀ kó máa wọlé àsìkò tá a wà yìí bó ṣe kan ọmọdé náà ló kà gbalagbà àsìkò ìsinmi ránpẹ́ fáwọn ọmọ wa ẹja gbìyànjú láti mọ nǹkan táwọn ọmọ yìí dà lọ́la nípa ìwà tí wọ́n bá ń wò àwọn nǹkan tí wọ́n bá ń kanjú mọ́ tàbí gbájúmọ́ ẹja máa tó wọn sọ́nà díẹ̀díẹ̀ ẹja tó wá gbìyànjú nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí summer class èmi ò sọ pé kẹ má mọ̀ mọ́ lọ kíláàsì ẹ gbìyànjú láti bá wọn rìn torí bọ́mọ ìbá ti wọ yunifásitì kò ní sáàyè láti máa bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ mọ́ orí fóònù lẹ́ẹ̀tì máa bá wọn sọ̀rọ̀ ẹ pè wọ́n gan wọn ní pík. a tún fa àsìkò yìí sọ fún àwọn iléèwé tí wọ́n lọ kọ́ ẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ diamond fm láti gbéléèwé yín lárugẹ wọ́n mọ̀ mí alọ́mọ tó pọ̀ yóò túmọ̀ sí pé kẹ má gbé yín iléeṣẹ́ yín lárugẹ o a ti ní àwọn ọmọ bíi 50 ní gss1 àti ní ab ṣé ó ti tó ẹ polongo sígboro ẹ jẹ́ kí wọ́n mọ iléèwé yìí ṣe jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ tó jọ mọ iléeṣẹ́ akẹ́kọ̀ọ́ wọ́n rí ẹwà ra wọn bẹ́ẹ̀ ni pé wọ́n ti tó wọn nílùú ìpolówó ọjà ẹ máa polówó ọjà làwọn èèyàn máa o ẹ gbìyànjú láti gbéléṣẹ́ lárugẹ láti bẹ̀ nínú ìwé tí ń bẹ wájú mi láṣẹlẹ̀ tóní ẹja wa bá àwọn olókàdá wí àti àwọn oníkórópè pẹ̀lú ní kẹ̀kẹ́ náà pẹ̀ ilẹ̀ ń yọ ẹ̀rọra ṣe lójú pópó má torí port hole àwọn ihò kéékèèké tó fẹ́ sá fún lọ́kọlọ ẹlòmíì o ẹja gbìyànjú láti tẹ̀ jẹ́jẹ́ láàkóta wa yìí ẹ má sọ wípé mo ń tẹ slow mo ń sá fún òjò mo ń sá fún kinní bẹ́ẹ̀ bá rí pé ẹ lè wa ọ̀kadà ẹ lè wa kórópè ní òjò ẹ lè wa mọ́tò nínú òjò ẹ park ẹ má kó bá àwọn èèyàn kí n tó tẹ̀wájú lẹ́ẹ̀kan sí a tún fa àsìkò yìí rọ àwọn tí wọ́n ń jẹ́ ọlọ́pàá gan orí etíkun gbòòrò ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ o ẹ má jò fọ́lẹ̀ o ẹ má jò jábọ̀ o ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ ní sọjú báwọn lọ ẹja wa sọ fún àwọn baálé ilé àti ìyàwó ilé wípé ẹja gbìyànjú láti mọ ìwọ̀ntúnwọ̀nsí o nípa bá a ṣe lè bára wa gbé nítorí àsìkò tá a wà yá àsìkò ẹlẹgẹ́ ni o ẹ ń bá níyàwó lọ́ọ̀dẹ yóò dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni ò bá nígbà yóò dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé òun lálàáfíà ẹni bá rí wojú ọlọ́run fún yaya rere ọlọ́run yóò pèsè ọlọ́run yóò pèsè ọkọ rere náà ọmọ rere náà ni ó gbẹ̀yìn rẹ̀ pé kálẹ̀ afẹ́bẹ̀rẹ̀ tó náà nù. Oh, 0916-159
1011 o ni number te so sita si la sele to ni awon dani lejo ba boro re wa ko si dani lejo kan ko de si dani lebi kankan fun enikeni lato do wa ni ayin boro ba si je la wa se nla lile.

0: lẹ́rù. Orúkọ mi ni ẹni tí Ọlọ́run mọ̀. Mo fẹ́ sọ síta ni o, nípa ọ̀rọ̀ ìyàwó mi. Èmi àti ẹ fẹ́ra pẹ̀lú àlàáfíà, pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. A dẹ̀ ń bèrè àníyàn wa lọ. Ó gbé ọmọ kékeré kan wá sọ́dọ̀ mi. Ọ̀dọ̀ mi ló ti kọ́sẹ́ parí. Bẹ́ẹ̀ mo lójú sí wípé ó ń ṣe àgbèrè. Ní táìmù kan wà, mo ti rí gbó sakùrù lọ́wọ́ ẹ̀. Wọ́n kí ní rọ́bà dáàbòbò ẹ̀. Ó ní pé wọ́n fi ń nu ojú ni. Aokọ̀. Bó lobìnrin ṣe máa fi gbó sakùrù nu ojú? Mo ṣe kí ni? Ọ̀rọ̀ ẹ̀jẹ̀ dínà tó mo báyé fóònù rẹ̀ jẹ́ gbàngbà ẹ̀. Mo ká sára àyanjú rẹ̀. Èyí tó tún dàbí ìkejì rẹ̀. Ònípẹ́ táìmù kan wà, ó ń lọ bí iṣẹ́ kan. Iṣẹ́ yẹn, wọ́n gbé wá sí ilé sí ibi tá a wà ni. So gbogbo àwọn tó bá láǹfààní àti máa lọ bíbẹ̀, inú wọn ń lọ bíbẹ̀. Ẹ̀mọ ló ti sì pé tó bá ń lọ, èèyàn tó yẹ kó dé ní aago mẹ́rin láago márùn-ún. Tí bá ti ṣe rí láago mẹ́fà, mi ò ní délé bá. Wọ́n ṣẹ̀ṣẹ̀ máa fi kọ̀ pé bí ọkọ̀ igbóló wà. Ó lè sọ fún mi páwọn pẹ́ ibi iṣẹ́ ni. Ojoojúmọ́ lẹ̀ ń pẹ́ ibi iṣẹ́. So rírìn sí ẹ̀dẹ̀ rèé, kò fẹ́ jẹ́ kí èmi àti ẹ ríra. Kò fẹ́ jẹ́ kí èmi àti ẹ rìn papọ̀. Débi pé wọ́n láìkì pé kó dárìn. Mo jẹ́ kí èmi àti ọ̀rìn papọ̀. Ìgbà tó wá yá, mo wá gẹ̀tẹ̀ wípé ọmọ yìí ń ṣàgbèrè mọ́ mi lára mi. Ibi tó wá rìn sí, mo sọ fún pé ibi tó rìn sí yìí, mi ò nífẹ̀ẹ́. Àmọ́ tó wà lẹ́fàá rúmẹ́ǹtì ọ̀dọ̀ wa, mo bá wa dá sí. Ó ní pé kí n fún sùúrù díẹ̀, kí bóun ti máa lọ síbi ibẹ̀. Kò ṣe pọ̀ gbá sí oṣù ibẹ̀ o. Nípò máa lọ sí ibẹ̀. Fáà ajàbí ẹ̀mẹ́ta léra bá a parí ẹ̀. Ọtún wá sọ fẹ́ni yẹn pé wọ́n tún padà bọ̀ wá bá a parí ìjà o. Èmi wá níbẹ̀ náà ní àtijọ́ yẹ pé lórí ọ̀rọ̀ tó sọ yìí, mo ní bá wa níbẹ̀ náà, mo ní bá wa parí ìjà. Mo wá fẹ́ kó, mo ní kọ́ kó jáde, oníwò kó jáde. Mo wá wò pé kàkà tí wò fi ní kó jáde, tí máa fi lóko èèyàn lọ́rùn. Abẹ́dà fi ń kó jáde fún. So bí ní àjò mi ṣe rí nìyẹn o. Ẹyọ gbogbo ọmọ Nàìjíríà tí ó gbà mí.
1: Ọlọ́run bá kábíọ́sí o. Ìrìnàjò arákùnrin ní agbára. Báwo lọ̀rọ̀ yìí ṣe yé yín sí, dádì? Ẹ̀yin bàbá wa ńlé, bóo ló ṣe yé yín sí? Ọkọ kú kúrò nínú ilé nítorí ti wípé kò fẹ́ ṣìwàwò sí ìyàwó lórí àwọn iṣẹ́ tí ìyàwó ń ṣe. Àwọn ìbéèrè tàbí yín kò lè púpọ̀ o. Ìbéèrè àkọ́kọ́ ni pé iṣẹ́ wo ni ìyàwó yín ṣe? Ó jẹ́ ìbéèrè àkọ́kọ́ tẹ́ lè sọ pé iṣẹ́ báyìí lárábìnrin ń ṣe, abẹ́ ìjọba ló wà, abẹ́ ibi báyìí ló wà. Ìyẹn jẹ́ àkọ́kọ́. Ìkejì ni wípé wọ́n parí ìjà. Kí làwọn nǹkan kan tí wọ́n parí ìjà lé lórí tí arábìnrin yìí tún sọ pé nǹkan báyìí yóò àwọn sì máa padà parí míì? Kí ni nǹkan tárábìnrin yìí fẹ́? Ǹjẹ́ ó sọ fún yín pé babalágbájá o, kí a má máa jà mọ́ o, nǹkan báyìí mo fẹ́ o? Torí bẹ́ẹ̀ kò kó jáde kúrò fún ilé fóbìnrin báyìí, èyí ò túmọ̀ sí gbọ́ ọ̀nà báyìí ọ̀nà o. Bẹ́ẹ̀ náà ni ẹnìkan fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa ní àyìn. Ohun tó ń fi ránṣẹ́ wípé bàbá òun àti màmá òun máa ń jà. Bàbá rẹ̀ sọ pé òun ò fẹ́ kí ìyá rẹ̀ máa ta ọjà mọ́. Ó ní bàbá òun sọ pé ìyá òun máa ń bá àwọn ọkùnrin míì sùn. Ó ní ìyá òun dẹ̀ sọ pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ó ní òun ò ṣe bẹ́ẹ̀ tó yẹ pé ó dọ̀rọ̀ pé wọ́n ẹ̀mọ̀ kéèyàn mọ́ bá ti ń sọ bẹ́ẹ̀, wọ́n ní kò búra sí. baba itu wa ya omo yin su fi ateyi se ranse wipe mama won o le jade mama won de tu le mu jade nitori baba yin pe baba won ni pe ko won ma ta oja mo won ni baba won gan ki n fowo le agbe ni baba won won ni o n gbiyanju o ṣùgbọ́n àwọn náà gẹ́gẹ́ bí ọmọ wọn ń gbìyànjú láti dọ́gbọ́n sí gẹ́gẹ́ bí ọmọ láti jẹ́ pé owó wà lọ́wọ́ ìyá wọn ẹni tó fi àtẹ̀jíṣẹ́ ìránṣẹ́ ó lóun ti gbìyànjú láti dọ́gbọ́n sí kí ìyá wọn máa lọ sọ́jà ṣùgbọ́n bàbá wọn ní pé kò sí nǹkan tó jọ wọ́n wá nígbà ẹjọ́ kí á gbà wọ́n nímọ̀ràn bó láti lè parí ọ̀rọ̀ yìí wọ́n nílò ìmọ̀ràn àti àwọn ọ̀rọ̀ tí ó fi wọ́n lọ́kàn balẹ̀ lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí torí a ti rí àwọn ọ̀rọ̀ yìí rí níbi tí ọkọ ti sọ pé ìyàwó pé o ò gbọ́dọ̀ kiri mọ́sẹ̀ ó dá àwọn ẹja gba àwọn ọmọràn torí àwọn kan wà tí wọ́n ń gbọ́ wa tọrọ ìtaba ẹni tó sọ síta ṣáájú lẹ́ẹ̀kan ìbéèrè tá a bí yín ẹ ronú sí kẹ fún wa lésì.
0: Ẹ káàlẹ́ o, mo kí gbogbo ẹ̀yin tí Ọlọ́run ń lò láti ṣe iṣẹ́ takuntakun ní àti mú ìdílé dúró àti mú ìdílé dára ní Diamond Radio. Ogun ológun kò ní di tiyín. Nígbà tí ètò yín bá ń fa èèyàn sílẹ̀, ẹ̀yin ò ní wọnú ìgbèkùn. Ọlọ́yọ̀mọ̀tẹ̀yìn síwájú. Mo sì tún fi àsìkò yìí mọ oore àwọn tí Ọlọ́run ń lò láti náwó wọn láti máa pè láti máa fún àwọn èèyàn ní ìyànjú ọ̀nà kan tàbí ọ̀nà mìíràn. Owó tí wọ́n ń lò àtàsìkò tí wọ́n ń lò Ọlọ́run yóò san wọ́n ní ẹ̀sùn olóore. Gbogbo wa àlàáfíà Ọlọ́run yóò sì jọba nínú ayé àti ìdílé wa. Mo fẹ́ kí àwọn Nàìjíríà ràn mí lọ́wọ́ ni lórí ọ̀rọ̀ yìí. Ó ṣẹlẹ̀ pé ìyàwó mi ìwé mẹ́fà ló kà. Ó níbi tí ọgbọ́n rẹ̀ àti ìmọ̀ rẹ̀ mọ. Èmi sì ní Ọlọ́run ní kí n kàwé díẹ̀ tí mo tún bá àwọn ọ̀mọ̀wé àti àwọn ọ̀jọ̀gbọ́n jàǹkànjàǹkàn ṣiṣẹ́ kí n tó fẹ̀yìntì. Èyí fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n òye àti ìrírí. Ìyẹn nìkan kọ́. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá sọ̀rọ̀ pé nǹkan báyìí báyìí ó ṣẹlẹ̀ ó máa ń ṣẹlẹ̀. Gbogbo kinní wọ̀nyí ni ìyàwó mi mọ̀ tó jẹ́ pé ẹ̀bùn tọ́lọ́run fún mi wọ̀nyí ọgbọ́n àti iye àti òye mi mo máa fi gbé nǹkan rere ṣe. Tí n bá sọ̀rọ̀ ó máa ń ṣe ó dẹ̀ ń rí gbogbo ẹ̀ ṣùgbọ́n tó wá ń bà mí nínú jẹ́ ni wípé ìyàwó mi yìí kò sí ohun tí mo kọ tí ó gbà kò sí ohun tí mo sọ fún tí ó gbà àfi tó bá fẹ́ ṣe lọ́kàn rẹ̀ tó bá ṣe kábàtì bá ní kí n kọ̀ rẹ̀tẹ̀ àgbágbí sáà ni lẹ́nu kan kò sí nǹkan mi tó dáa lójú ìyàwó mi. Ó pẹ́ láti wà lẹ́nu ẹ̀ ó kì í sọ̀rọ̀ sí i tí mo ti ń fara dà á ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọkàn mi kò gbé mọ inú mi sì ń bàjẹ́ lórí ẹ̀ ó ń bà mí nínú jọ́ ń bà mí ní ọkàn jẹ́ tí mo lè ṣe òye mi ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi kí ni mo lè ṣe ìyà ò jẹ́ o mi sì bi mi fi ọwọ́ kinní mú ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà ìyàwó mi yìí mi mọ̀ tí mo lè pè é kò sí ti mo tó da lójú ẹ kò sí ti mo sọ tó da lójú ẹ mi lè kọ ní nǹkan kó gbà kò ní já pátá kò ní já o kò ní lágídí o ṣùgbọ́n tinú ẹ ni ó ṣe ẹjọ́ ràn mí lọ́wọ́ kí ni mo tún lè ṣe ọlọ́run yóò wà pẹ̀lú yín.
1: Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ti gbọ́rọ̀ látẹnu bàbá wa ó yẹ kí n bí wọ́n láwọn ìbéèrè kankan ṣùgbọ́n ẹ já sinmi lápá abẹ́ mo fẹ́ kẹ́ ẹ jòkó kẹ́ ẹ fọkàn balẹ̀ kẹ́ ẹ ronú sí àwọn ọ̀rọ̀ mẹ́ta tí mo nà ń bẹ̀ yìí. Ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń ronú sí kí làwọn ọ̀nà àbáyọ táwọn bàbá wa yìí lè lò tá ọmọ wa yìí náà lè lò láti rí pé ile baba re ati ya re ko ma ba daru baba na baba yi o kin so mo de kekere o ki won to faint ki won to le so sita eja agba mo ni marun an lo an bo e ma yukun be e dakun.

0: ẹ ṣeun púpọ̀ tẹ́ ẹ̀ ń gbọ́ wa lálẹ́ òní àjọṣe wa mà níbàjẹ́ ò níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa ètò láwọlé sùn lètò kan tí àwọn nàìjíríà ti ń sọ síta lórí àwọn nǹkan tó ń dùn wọ́n lọ́kàn àti àwọn nǹkan tí wọ́n nílò ìmọ̀ràn lórí rẹ̀ láṣálẹ̀ ètò ni àwọn kan ti sọ síta o bàbá ṣe ń gbọ́ wa tẹ́ ẹ̀ láǹfààní láti gbọ́ sọ síta náà a máa fi tó yín létí láṣálẹ̀ ètò ni orúkọ tèmi ni adeolu adetula arákùnrin àkọ́kọ́ síta nípa ìyàwó rẹ̀ tí ó ní kò ṣe déédé pẹ̀lú òun àwa bí arákùnrin láwọn ìbéèrè kankan arákùnrin náà fún wa lẹ́sẹ̀ pẹ̀lú èsì tí wọ́n fún wa ẹ láǹfààní láti gbọ́ èsì tó fún wa rí ó yá tó padà sórí ọ̀rọ̀ náà
1: gbogbo nàìjíríà fashadi shaila ló kọ́ fashadi shaila ló ṣe bẹ́ẹ̀ mo nífẹ̀ẹ́ gan bẹ́ẹ̀ tí ó jẹ́ ọmọ kan chook you understand so mo sì sọ̀rọ̀ yẹ fún bí ẹnigbà kan kò jọ pé wọ́n fẹ́ máa fi mí ṣàwẹ́wà ni wọ́n wò pé ru ọ̀rọ̀ wo leléyìí mo kúrò mo bínú kúrò ńbẹ̀ fún wọn ní lọ́jọ́ yẹn pé nǹkan tó ń dùn mí lọ́kàn èdè ń fọ̀rọ̀ mi ṣàwẹ́wà gbà kò yẹ kó lè máa lọ bẹ́ẹ̀ bí mo ṣe bínú kúrò ń bíbẹ̀ nìyẹn so àtìgbà tí mo dẹ̀ ti kúrò ńlé bàbá ò pè mí torí kò ní ìyá mọ́ tó jẹ́ bí àbúrò ìyá ẹ̀ náà kò pè mí ìyá ẹ̀ sọ fún mi bàbá ẹ̀ sọ fún mi wípé tí mi bá ti lọ́mọ ẹ̀ fẹ́ mọ́ ọkùnrin pọ̀ ń gbòòrò so bí àwọn ti ní ọkùnrin míì tán fẹ́ fún ni o bóyá kan ni o.
0: Ọjọ́ ọ̀rọ̀ tí bàbá ìyàwó sọ nígbà tí wọ́n kó ọ̀rọ̀ déwájú wọn ẹ̀yin aráalé arákùnrin sọ̀rọ̀ nípa àìṣedédé ìyàwó rẹ̀ níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa bí wọ́n fi ẹ̀sùn pé ìyàwó wọn ṣe àgbèrè ni wọ́n rí rọ́bà ìdáàbòbò ti fún ìbálòpọ̀ ó yẹ kó ti yẹyin bá wọn nínú báàgì ìyàwó wọn gbà kan bí ibẹ̀ náà ni wọ́n ti máa láyé òun o tán ni pé ìyàwó rẹ̀ wọ́n ní pé wọ́n fi ń ṣe nǹkan ni ṣùgbọ́n láti bẹ̀ wọ́n ní pẹ̀lú àwọn ìrìn tí ìyàwó wọn rìn kò fẹ́ dán mọ́rán wọ́n ti kúrò nílé fún ìyàwó wọn báyìí àwa mọ ibi tí wọ́n wà o bóyá wọ́n gbalé o bóyá wọ́n wà lọ́dọ̀ ẹnìkan àmọ́ ṣùgbọ́n ìyàwó wọn ni wọ́n nífẹ̀ẹ́ ìyàwó wọn wọ́n tún sọ fún wa wípé wọn ò fẹ́ sí ìwàwò sí ìyàwó wọn ẹ jọ kí ni kárákùnrin ṣe láti rí wípé ìyàwó dúró lọ́dọ̀ ẹ̀ kò ní sí ìyàwó sí ò ní sí ìwàwò sí ìyàwó àti pé kí làwọn ọ̀nà àbáyọ fún arákùnrin bíi eléyìí arábìnrin kan bóyá arákùnrin náà ni wọ́n sọ̀rọ̀ nípa bàbá wọn tí ò jẹ́ kí ìyá wọn máa ta ọjà wọ́n fi ẹ̀sùn wípé ìyàwó wọn ti àgbèrè ìyá ohuntóhun ó ń ṣe àgbèrè ọmọdé fẹ́ràn láti jẹ́ kí ìyá ẹ̀ ta ọjà ó máa ń tẹ̀lé ìyá rẹ̀ jáde ṣùgbọ́n bàbá rẹ̀ ní pé kò sí nǹkan tó jọ́ nísìnyí wọ́n ní bàbá ò kí ń fi bẹ́ẹ̀ fi owó lẹ̀ nítorí àwọ̀ fi bẹ́ẹ̀ kájú òòlù àgbẹ̀ ni bàbá ṣùgbọ́n ọmọ wò pé ọ̀nà tí ìyá lè fi ran ilé lọ́wọ́ rèé ẹ jọ kí lọ́nà àbáyọ fẹ́ni tí ọkọ ń fi ẹ̀sùn wípé ẹ tó bá ti ń tajà yẹn àgbèrè ló ń ṣe lọ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbọ́ wa tó ní ìdẹ̀ ti dájà lẹ̀ láàrin lọ́kọ láyà nítorí wọ́n rí wọn gẹ́gẹ́ bí nǹkan mìíràn nípa ọjà títà ẹja gba ẹnìkejì mọ̀ràn bá wọn ọ̀rọ̀ kẹta ni bàbá tí wọ́n sọ síta nípa ìyàwó wọn náà tí wọ́n ní kò sọ̀rọ̀ táwọn sọ tí ò lè ṣẹlẹ̀ kò sí nǹkan tí wọ́n sọ tí ò ní wáyé ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ ìyàwó wọn ti sunwọ̀n nítorí àwọn jẹ́ nìkan tó jọ́jọ̀gbọ́n tí wọ́n kàwé ya won kai we mefa sugbon baba ni pe oya se bayi ko le ba ri bayi ani yawo won afa kikori pe tinu re ni o se won tin ba kini baba yi a mo yodun a mo yo a mo mo to wa laarin won won ni lu imoran lori ibora eni ye ti ko domona laarin awon ati iyawo won 0916159 1011 mo ti salaye bayi o eyin le wa fi imoran si e kale o hello e kale seun te pe wole o
2: hello
0: e seun adupe lowo yin o
2: e kale o
0: e seun sir
2: e
0: seun adupe
2: mi a ma fun labo e lo
0: e seun sir
2: ile ti mi fe da sinbe iyan to ko soro jade omo okunrin yen.
0: All right.
2: Mo like idea bo se ko jade. Tori eni ti o ba fe dan. Ti o ba fiki ya ho ba fi lele. Bo se fi lele yen lo da. Ko de sun kan to fe se. Ti e ri o yo kunrin lo se si na. O o bi ni lo se si na. Olorun lo le yi eni yen pada. Aye da ko bi ma se si na. Ko si bi o se ni affect okunrin yen. O lo like e. So nkan temi kan fe ro ni pe ko moju ko lara obirin yen tori sina yen ti wa ni ara e ko de si to ba ti lo run jo pe po wahala ma pada sele kan ni expect tori wahala ti o ni expect o ma sele pelu e se bi pe nkan ti o fe se o ma pada se ko de ye bi a de se wa yin sin o ni ka di ko ma le di ni to ba ni oun lo ba gbe papo olo ma je ka rogun nkan ti o fe si tele ko ba lo pada si o fi yawo yen sile to ba to ti bi mo fun olo mo kan lo pe wa sodo won something like that ko foko ko lo si ko mi ko raja o mi ni paro ko ni daran o ko ni daran o ko yo ife yen ku lara e.
0: All right sir,
2: ko ri iwaju
0: e se o
2: nipa ti baba ton so wi pe ki yawo ma sise se ri si nana ni gbugbu re ni baba ti ri yawo won
0: so ri wa mo ba won ri bayi
2: baba de lagbara lati da won duro le pe kan ma sise na tori agbara o si omo baba de fe je ki mama o ma taja nkan to sele ni pe omo ma pe baba ti mama joko ni a jo pe awon mejejo eni to ba je agba ni ile won a jo pe won joko ejo e ba ni oju oro yi baba o lagba lati ma to mama na je ni bo se rin ko te baba lorun omo de lo fe ki baba iya won ma sise nkan to mi mo ni pe eni to jagba ni won na ma fi sibe to ma ba won yanju e tori ko sibe yo se ni sise nsin na o ọkùnrin ò ní dáṣẹ sí o ọkùnrin náà jẹ ní dáṣẹ sí ajọ ń fọwọ wẹwọ òun lọwọ fi mọ.
0: All right.
2: Ẹ máa bá tó lọ.
0: Ẹ ṣe mo dúpẹ́ o fún ìmọ̀ràn tí ẹ fún wa láti ibẹ̀. Ẹyin náà lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ torí àwọn ìmọ̀ràn lóríṣiríṣi wà látòrí WhatsApp. Padà ẹja gbélé yẹ̀ wò náà.
3: Àlọ́ olóòtú.
0: Ìkàlẹ́ o.
3: Àwọn ọba Adétu là. Ìkàlẹ́ owó ọyìn lẹ́fẹ̀ẹ́ gbẹ̀tọ́ ọyìn ẹ̀mí ṣiṣẹ́ ṣe o ẹ̀sìn rógun alákòóbá o àwa tá à ń dá sí ètò náà lórúkọ jésù a ní ṣe ètò dá sí ogun ológun òní di tiwa ti alákọ̀ọ́kọ́ yẹn ni mo fẹ́ dá sí ọkùnrin yẹn ṣàlàyé wípé ìgbà tó ń kúrò nínú nígbà tó ṣàlàyé gbogbo ìrìn àjò ìyàwó ẹ pé ó rìnrìn kùnrin ó lóun wá kó jáde kúrò nínú ilé fún ó láwọn òbí ẹ ò pé o pé ní bàbá nìkan ló ní ọ̀rọ̀ tí bàbá ìyàwó ẹ sọ ó ti jẹ́ kí ọ̀rọ̀ níyànjú wípé òun nìkan kọ́ lọkùnrin tó wà láyé pé tí ó bá fẹ́ ọmọ òun mọ́ kó fọmọ ọlọ́run sílẹ̀ kó fọmọ ọmọ wọn ọlọ́run sílẹ̀ àmọ́ bóyá wọ́n ti bímọ fúnra àbí wọ́n ti bímọ fúnra ó ti tẹ̀síwájú kò sì ti ya wá ìyàwó mi ìyàwó alálùbáríkà ọlọ́run apèsè rẹ̀ fún ẹ mọ bí ètò bọ láti gúrú ní lẹ́ṣà.
0: Ẹ ṣeun láti ìlú lẹ́ṣà ẹ̀yin ara létà ń gbọ́ wa lásìlẹ̀ tún ní ọ̀rọ̀ ọlọ́kọ̀ láyà ó kọjá ọgbọ́n orí ṣùgbọ́n nígbà míì àwọn kankan ní wọ́n ti la àwọn nǹkan bíi ilé kọjá ọlọ́run bá mi dẹ̀ fún lónà àbáyọ ẹ ká lẹ́m̀bẹ̀ wọn ẹ bá mi yí rédíò yín sísàlẹ̀ dákun ẹ yí rédíò yín sísàlẹ̀ ẹ ló ẹ ká lẹ́ o ẹ ká lẹ́ lẹ́m̀bẹ̀ wọn
4: ẹ ló ẹ ká lẹ́ o
0: ẹ ṣeun.
4: Olóòtú ẹ ká lẹ́ o.
0: Ẹ ṣeun.
4: Támádì oníbàjẹ́ o.
0: Yes. Àmì o.
4: Ilé kálukú náà oníbàjẹ́ o.
0: Àmì.
4: Gbogbo ọ̀tá ń dásí sí olóòrùn ìdálé wa rú o.
0: Àmì.
4: Ọlá nàbẹ̀ ọmọ wọn.
0: Ẹ ṣeun.
4: Ti

0: jọ ma gbe papọ̀ nínú rẹ̀ ò ní máa bàjẹ́. Tí a padà wá di kéréje padà wá sí wa o. Ọlọ́run ti jẹ́ ká dáhùn.
1: Àmì o, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun. Ọ̀dà àwọn ìmọ̀ràn wà nílẹ̀ tí a lò tá a bá padà dé láti ìpolówó ọjà ráńpẹ́ ti ń bẹ̀ lọ́dọ̀ wa ní àyìn. À ń fàsìkò yìí sọ fún àwọn èèyàn wa tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tàbí ìmọ̀ràn ránṣẹ́ wípé kí wọ́n ní sọ̀rọ̀ a máa lo ìmọ̀ràn yín. Bàbá tí wọ́n sọ̀rọ̀ ìyàwó wọn síta tí wọ́n ti fẹ̀yìntì, ẹ fọkàn balẹ̀ o, má gbà yín nímọ̀ràn lórí ọgbọ́n tí à ń lò láti máa báyàwó gbé. Nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa pàápàá jùlọ àwọn bàbá wa, ìpele ọ̀dọ́ nípa ìbádọ́ rẹ̀ ó yàtọ̀ sí ìpele ti àwọn àgbààgbà. Torí béèyàn ṣe bẹ̀rẹ̀ kọ́ lèyàn máa fi parí. Ẹ dákun yín bàbá wa, ẹ wá là wá lọ́yẹ̀ lálẹ́ òní lórí àwọn nǹkan tí àwọn bàbá wa ti sọ síta àti àwọn ọ̀dọ́ lọ́kùnrin àti ọmọbìnrin tí wọ́n sọ síta nípa ìyá wọn. À ń dúró dé yín o, láàrin ìṣẹ́jú bíi mẹ́wàá à ń bọ̀. Ẹ dákun ẹ má yìí kú ọ̀nbẹ̀, ìkànnì Diamond FM lẹ̀ ń gbọ́, ẹ káàlẹ̀ ń bọ̀.
2: Ọmọ ọba ewé dọ́là, bàbá onípàṣà kòkòrò ń kì yín o. Sẹ́ni tó bá mojú ògún nípa bìnírè, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìdàgbà darúgbó, tẹ́ ẹ̀ réyí jẹran bẹ́ẹ̀ ṣe ń fẹ́, ẹ sún mọ́tò sí. Ọmọ ọba ewé dọ́là, bàbá onípàṣà kòkòrò, bàbá 30 minutes, lọkọ gbogbo tó bá jọ máa kòkòrò eyín, tàbí kòkòrò tó bá ń dani láàmú nínú ẹnu, wọ̀dà àǹtí tí ò lè rẹ́rìn láàrin èèyàn, torí pé gbogbo eyín ti jẹrà. Ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro eyín ń bẹ lọ́dọ̀ ọmọ ọba ewé dọ́là, bàbá onípàṣà kòkòrò 30 minutes. Kí ni ìtumọ̀ 30 minutes yẹn gan? Ó máa yé eyín nígbà tí ẹ bá débẹ̀. Ìtọ́jú akòkòrò nílànà tìbílẹ̀ tí ò mú ìnira dání. Má lọ yọ o, gbogbo eyín tó ti jẹrà, eyín tó ń mì, ká máa fọnu kó máa ṣẹ̀jẹ̀. Ọmọ ọba ewé dọ́là, bàbá onípàṣà kòkòrò ni kẹ́ ẹ kàn sí. Kòkòrò tí máa dani láàmú nínú eyín ni wọ́n ń pè ní ságowọ̀. Bí kòkòrò ọ̀hún bá gbilẹ̀ nínú eyín, ó lè fa kẹ́nu wọn máa rùn. Sí ọmọ ọba ewé dọ́là, bàbá onípàṣà kòkòrò 30 minutes lónìí ní Racial Travelers and Tours Head Office, ládojúkọ Gèrè Alimi Hospital, Gèrè Alimi Roundabout Ìlọrin. Ẹ pè sórí 08057466077. Èyí tó ń mì tí ò tí ì yọ, ẹ kàn sí bàbá onípàṣà kòkòrò 30 minutes.
3: Ẹ kú déédéé wò yí níbi tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́ wa lákòókò yìí, níbikíbi tẹ́ ẹ lè wò ó wà. Edumare kò ní fi sun ara wa dìwá o, àmì ní kẹ́ ẹ ṣe. Bàbá onípàṣà kòkòrò, bàbá 30 minutes ni wọ́n rán mi sí yín o, bàbá ewé dọ́là. Wọ́n ní kẹ́ ẹ lówó kẹ́ ẹ bímọ, ẹ tẹ́ ẹ ti gbọ́ rí àbẹ́yìn ò tí ì gbọ́ rí. Káàkiri àgbáyé ni wọ́n ti sọ wípé ìlera lọ́rọ̀. Ẹni tó bá lọ́rọ̀ tí ò nílera kò lọ́rọ̀ o. Ẹni tó bá sì nílera tó lálàáfíà ohun gbogbo ló ní. Kí ni tá a fẹ́ gbéyẹ̀wò lónìí náà ni ìlera ẹnu wa. Kí ni mo pè é ìlera ẹnu wa tó ní ṣe pẹ̀lú eyín wa gangan. Tẹ́ bá ti ń gbọ́ ọmọ ọba ewé dọ́là onípàṣà kòkòrò, ẹ ti mọ̀ wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìtọ́jú ẹnu ni Edumare fi jí kí wọn. Tó sì jẹ́ wípé oní wọn fi ń ṣe gbogbo ọmọ aráyé lóore. Gbogbo ibi tí ẹ bá wà, ẹ súnmọ́ di ẹ̀rọ rédíò yín dáadáa. Torí pé ọ̀rọ̀ yìí yóò ṣe yín láǹfààní. Ẹ mọ̀ pé bẹ́yàn bá kọ́kọ́ pàdé àlejò àbí ẹni téèyàn ń rí fún ìgbà àkọ́kọ́, ntí ó ṣáájú náà ni pé ká sọ̀rọ̀ síra ẹni. Èwo wá ni ká sọ̀rọ̀ kó ru ẹnu bùtì. Bẹ́yàn bá ti ń sọ̀rọ̀ tó di wípé ẹni tá ń bá wí tẹbi ẹni di múmú àbí ń gbémú sìn gbémú sọ̀hún, a ti mọ̀ pé ẹni ń sọ̀rọ̀ ọ̀hún ooru burúkú ló ń jáde lẹ́nu ẹ̀ tí àwọn olóyìnbó ń pè ní bad breath. Bẹ́yìn bá ti ń jẹrà lẹ́sẹẹsẹ tí ìtọ́jú ẹnu ò bá ti ṣe tí ò bá ti mọ́yán lórí, iná ni mo farú nǹkan bẹ́ẹ̀. Èyí la fi ń sọ fún yín nípa bàbá ewé dọ́là onípàṣán akòkòrò, bàbá 30 minutes. Ìdí tí wọ́n fi ń pe bàbá ní 30 minutes ìgbà tẹ́yìn náà bá dọ́dọ̀ wọn, ẹ pé àkàsálíkà ẹ ṣe kábíyèsí Ọlọ́run ọba. Gbogbo ìwọ tó jẹ́ wípé bóyá eyín rẹ ti ń mì lẹ́sẹẹsẹ, ọ ti wá ń wò ó pé àfikọ́ lọ yọ mọ́mọ́ yọ ọ́ àbí bàbá dáyé ó níjọ́ téèyàn wo eyín. Béèyàn bá ti wo eyín tán, títí ń jẹun, títí ń lásùtì, tí ń jẹ sìngọ́ọ̀mù, tí ń jẹ oríṣiríṣi oúnjẹ, tó bá dé àkókò kan eyín ọyọ yóò di jáfuru. Ìgbà náà ni wọn mọ pé àgbà ń dé sí ọ díẹ díẹ. Eyín tuntun tó bá tún wá wù nígbà náà, nígbà tá a wà ń kékeré, eyín ló yẹ kó wà lẹ́nu ẹni títí tá a fi darúgbó. Èwo wá ni tọmọ 20 ọdún, ọmọ 30 ọdún, téyín tún ti ń mì lẹ́nu ẹ̀ lẹ́yìn tó ti káyín àkọ́kọ́.

0: bẹ̀rẹ̀ lẹ́tẹ̀mẹtẹ̀fẹ̀.
1: Tó o bá ti tọgbọ́tọgbọ́ ti gbódì.
0: Tó o tọ̀nà títí dópin.
1: Àgbà ìṣègùn lọ̀rọ̀ kan.
0: Bàbá dúró dédé, ààrẹ ìdákọ́lẹ̀.
1: Bàbá wà ń bẹ̀ làgbà oníṣègùn ìbílẹ̀.
0: Tó máa bá a ti ṣe lo ewé àtẹ̀gbò ṣàwòtá ìsàn tí bá bá ní ìjà lágbo ara.
1: Kára máa kúta ìta iká ti sojú ṣe lọ́dọ̀ olólùfẹ́ ológun.
0: Ohun ìpè ayọ̀ tiẹ̀ ti ń di tẹlòmíì.
1: Èsì o.
0: Ẹ̀yà ara tí ò ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́.
1: Gbogbo ẹ̀ ló ní ohun tí ń fà o.
0: Àmójútó ara rẹ ló ṣe pàtàkì.
1: Gbogbo kùdìẹ̀kudẹ tó o bá ti ń kẹ́ fí lágbo ara rẹ.
0: Tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀.
1: Wọ ọmọkùnrin tó o bá ti ń bọ̀ wá.
0: Orógbó mẹ́sàn-án ni kò mú dání.
1: Orógbó méje ni tàwọn obìnrin.
0: Nǹkan ju nǹkan lọ mo gbà.
1: Ẹ pé bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ sórí 07051 07 5491 07 05 7 06 5491.
2: Akúdédé wòye o gbogbo ara lé èmi náà ni tiyín tó tọ́hún ni bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ bàbá olórógbó mẹ́sàn-án fọkùnrin méje ni fún obìnrin níléeṣẹ́ bàbá dúró dédé gbogbo ilẹ̀ ti mọ̀ pé àìsè nǹkan mìíràn lẹ́yìn àwọn nǹkan tó lè ṣe ìdójútì ọkùnrin lágbolé olólùfẹ́ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ bàbá wà ń bẹ̀ tí obìnrin bá ti ń sọ fún ìwọ ọkùnrin wípé what man can do woman can do it better àbùkùnbọ̀ dé ìdíẹnu tètè máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ ìwọ ọlọ́mọkùnrin tó ń gbọ́ mi báyìí báyìí nítorí tiyín ni bàbá dúró dédé mo ti ṣe àwọn egbòogi lọ́tún lọ́tún egbòogi pẹ́ lórí ẹ̀ tẹ́ ń gbọ́ ó ti wà ńlẹ̀ lówó pọkupọku tó da púpọ̀ fọkùnrin ṣẹ̀kan sùn lọ má wulẹ̀ máa gbéwò ìròyìn má máa sọ stórí lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ má máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé kọ́ wá gba egbòogi pẹ́ lórí ẹ̀ tí mọ́kùnrin ṣe bí ọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ ìwọ ọlọ́mọkùnrin tó ń gbọ́ mi báyìí báyìí wá gbé egbòogi àtẹ̀kanlẹ̀ àti ṣe ní tìgbàlódé ẹ wá gbà lówó pọ́kú lọ́dọ̀ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ bákan náà egbòogi tẹ́ ẹ máa béèrè fún ta mọ̀ sí egbòogi the champion tí mú tọkùnrin tóbìnrin jáfáfá lágbo léèfẹ́ ó ti wà ńlẹ̀ bìbà ẹ máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ lówó pọ́kú ni àníyànlá o àṣejẹ bàbá dúró dédé ó ti wà ńlẹ̀ lówó pọ́kú fún ìwọ ọlọ́mọkùnrin tí ọkọ tó fi ń roko lọ́dọ̀ ìyàwó rẹ tó kéré sọ́jọ́ orí rẹ máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ wá jásí jẹun lówó pọ́kú bákan náà àṣejẹ bàbá dúró dédé ti wà fún ìyàwó rere tó fẹ́ jèrè ìgbéyàwó lọ́dẹ̀dẹ̀ ọkọ ọlọ́run ní pètè lágàn bọ́lọ́mọ bá pọmọ wọn náà orí tiẹ̀ pè àmọ́ mọ́ fi òsàn rẹ dọ́là tètè máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé mo wà ní round about gèrè alími báyìí báyìí máa bọ̀ láti aago mẹ́sàn àárọ̀ di aago mẹ́fà rọ̀lẹ́ lẹ́mọ fojú rinjú pẹ̀lú ẹ̀mí bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ àwọn nǹkan tó wá lè fa ìdákọ́lẹ̀ sára ọmọ ọkùnrin àwọn nǹkan tó lè fa ìdákọ́lẹ̀ tàbí àríra tàbí àwọn nǹkan tó lè fa nǹkan tá ń pè lárobìnrin kú àbí arọkùnrin kú arọbìnrin kú ọkùnrin ní máa dà láàmú àsìkò tó bá róbìnrin nínú mọ bí ìgbà lára láyà rẹ ó mọ já pátipátì bákan náà arọkùnrin kú àwọn obìnrin ní máa dà láàmú ńgbà tó bá rí ọkùnrin tó rólólùfẹ́ rẹ lára ó mọ wá kan ní ìdààmú mọ wá bá láì sí pé wọ́n jáde tẹ́lẹ̀ bẹ́ẹ̀ láyà rẹ náà mọ já pátipátì bẹ́ẹ̀ tó ṣe nǹkan tí ò da bẹ́ẹ̀ sì ni kò ṣe nǹkan tí ò da àwọn nǹkan burúkú ti wà nù ara ẹni ń dá wàhálà alẹ́ ọlọ́run ní já rógun àfi ṣe o àwọn nǹkan tí máa wá fa àìsàn tá à ń wù yìí sínú ara òun ni bí àìsàn gbajúmọ̀ tí máa ṣàkóbá fẹ́ni tí máa fi mẹ́lòmíì níṣe tọ́ àwọn àpẹẹrẹ tó sì máa rí ni pé kẹ́yìn ó fẹ́ ṣẹ̀yọ́ kó máa làágùn kẹ́yìn ó fẹ́ ṣe ẹ̀yọ́ kó máa ta ni kó máa roni gooro kẹ́yìn ó fẹ́ ṣe ẹ̀yọ́ kó sì máa fẹ́ yọmi lójú kẹ́yìn ó ṣẹ̀yọ́ tán kó tún dàbí ìgbà tó kù títún dà sínú ara fúnra rẹ̀ òkú àtọ̀ sí àìsàn gbajúmọ̀ yìí ó jẹ́ nǹkan tó lágbára jù tó bẹ́ẹ̀ lè pẹ́ jù nínú ara a máa ṣe àwọn àkóbọ̀ ọlọ́mọjà rogun jẹjẹrẹ ọlọ́mọjà lo rọ́bà ìgbàlódé fi ṣẹ̀yọ́ tó o bá ti ráwọn àpẹẹrẹ wọ̀nyí máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ bàbá dúró dédé ló lè ṣe dádì mọ́mì ààrẹ ìdákọ́lẹ̀ ní ẹbí rè fún bàbá olórógbó mẹ́sàn-án fọkùnrin méje ni fún obìnrin ọ̀fẹ́ la fi ń ṣe ìwòsàn fáwọn ènìyàn nípa ká lo orógbó fún gbogbo ẹni tó bá ti rògùn níléeṣẹ́ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ ọkọ póríṣiríṣi ọkọ tí ń kọ bẹ yangan pẹ̀lú ọkọ tí ń kọ bẹ ráìsì ó yàtọ̀ sí ọkọ tí ń kọ ebè iṣu ẹ wo ṣúṣe ń ta tí ń ta gọbìnà wá gba egbòogi bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ etí àwọn bàbá tí wọ́n ti kọjá 78 ń lò tara wọ́n sì ń do yege kí wá ní ìsìnwọ́ ọlọ́mọkùnrin ọtí ìju 25 ọtí ìju 30 years lọ ọwọ́ àwọn rojọ́ lẹ́gbẹ̀ẹ́ olólùfẹ́ rẹ àbùkù ní fún ọlọ́mọkùnrin wá gbégbòogi tí ó mú ọkọ padà sí ọkọ tí wọ́n fi ń kọ́ bẹ ṣú tí ṣú fi ń ta bọ̀bìnà inú àwọn nǹkan tí mo wá dá wàhálà àìṣedédé ọlọ́mọkùnrin àjẹ̀dí a máa fà á bí ìjẹ̀dí tápà bí ìdí yíyọ tètè máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé a máa ṣàkóbá tọmọ ọkùnrin ò ní lè sojúṣe gẹ́gẹ́ bó ṣe yẹ kó sojúṣe lọ́dọ̀ aya rẹ̀ yóò gbọ́kọ́ dóko kò ní lè ró àbùkù ńlá ni ọlọ́run ò ní sa aya wa láya láya o bákan náà tọ́ ọ bá ti ń ṣẹ̀yọ́ tọ́ ọ rí i pé nǹkan jáde bí ètútù nǹkan funfun jáde tó kì tó wá fẹ́ dàbí omi tá a fi lọ́gbọ́lọ́gbọ́ tí máa bẹ láàrin ọkùnrin sayare iwa nsofu die die nu eti ma bo wado baba duro dede are dakole awon kan ta so ye a ma sokunri a ma so obirin bakan na bi e da oro abi e da bule ni ba nse wo obirin tete ma bo wo ba ri kan funfunfun to wa fe ma se bi igba ti tin gbe orun kan jade ti o si ri be tele tete ma bo wado baba duro dede abo nse yon wa nta o oju ara yiyun te yan fi yun ra fa ti wa fi dumo ti wa fi degbo tete ma bo wado baba duro dede ko to di nkan mi ti aisan yi ba pe laro mo obirin pupo to ba fi le wole omo a ma sakoba debi pe ti obirin ba ni oyun to ba ri oyun ni keje won royun ni keje won ri ere igbeyawo ti won ba wa ri ere igbeyawo n ba ndo sukini osuke ijo le baje susukarun ti ba wa n baje ni gbogbo igba o le sakoba deyan fi ma fe ni ti won pe ni oyun oju isalekun o wa wu yo se bi oyun ni benbe amoyun ko nkan mi ni to ba wa peju ninu ara ti won ba tete wona si olorun bo ni fare si olorun ni jo ori ti won pe loyun ju olorun ni jarugo abi se sabi e to ba fi wa le pe to ba fi le be abi to ba fi le ban da sinu ara o le mo obirin mi to ba soro abi to ba gufe yo mo wa dabi gba ti yan gbo fun ara re gan yo mo gbo gba ti yan ba n gbo run obu eyin eyin to ti baje kini e ba sele so obirin miran to ba bo si sale in ti fun je nkan olomo obirin o le ma gbe aworun kan jade ti esorun gidi ti esorun daada kankan be si ni latara aitete mojuto oyun ju yi ko to ti podi wahala sinu abi ara re to ba wa pe pupo ti o tete mojuto o le din to loyibo npe ni bacteria vaginosis adubo le yo leyibo npe bacteria vaginosis mo wa nigeria ni miranda about e bere russia muto ibe le ti gbe mi baba duro di are dakole abi ke ma pe number mi yi 070-570-65491 070-570-65491 Baba duro dede are dakole na le npe un tete ma bo wa arabirin to ba loyun ju olohun oba oni ja ma ti atenu so ola ti tobi anabi wa muhammad sallallahu ta'ala wa alaihi wasallam ani rugun afisi eyin olomokunrin mi olohun obo ni ja ti bi nkan ta fin jo olomokunrin gbo bi owo tete wa kan si baba duro dede are dakole nkan to fin jo olomokunrin olohun ni to tatenu gbo bi owo tete jade si aya wa oni daya laya o e bere mi te ba ti degere ali mi ke bere baba duro dede are dakole babo wa nbe babo olorogo meje fokunrin be ba ti degere ali mi roundabout e bere baba duro dede are dakole te ba ti de ile se russia muto ke bere baba duro dede are dakole mo wa nbe ni gere ali mi abi ke pe number mi 070-570-65491 tabi ke bere te ba tun fe lori whatsapp un na ni number whatsapp mi e pe mi sibe tabi ke temi lagu sibe e ko atemanse sibe yin si fun yin lesi bi agbara to lohun gbogbo owo omo olomokunrin to ba ti wa gbogbo ti nso yi mo fi $100 bakan na ayewo nbe fun yin ti gbalode ati gba ohun osise repete mo sayewo ni gbalode fun yin ibi kan ba ku si nkan logbologbo ti nbe lara omokunrin lo ba kere ni to se ko roju se to ye ko ori lara ere igbeyawo wa bo wa do baba duro dede aisan ti o gbogun koni si o koni si mara daddy mommy are da ko le ni ebiri fun mommy daddy a ni faisan lo gba ami
3: Olorun to

0: ni kan ma lo silent treatment lati fi deal pelu situation since that one sorrow till they come to pass come out that careful come out my son kokan boya nkan kan da po kan na fi kan wa weaking point e nkan ti awon se to dun won la won so jade kan na ma wa weaking point nkan ta na ma se to epo ma ma dun won na ti won fi ma oko ke on ti mo nse fun hotel lorun abi bi ti won se fun mi na bi o se te mi lorun ni tori okunrin mi ko ji laro ko ma kini o ma binu obirin mi ki koko ra wu koko ma se sorry o daran wa salaye o so kan wa won kan yen won ti jo ngbe according to them for a long time so you should be able to figure out things you can use to fight the battle probably to get to flash her brain to be functioning how the man expected it to be functioning so you need to come there because according to the man other one one relationship here for long so now is not the time not to settle amicably. They should be able to resolve this amicably. Although, when I apply wisdom, I think it will trigger something that can possibly make the woman change to what the man wants.
1: Mo lero pe won gbo imoran yin oda e ja wa fi ile na kun
2: ka le kweto emi ni ni te lo mo lati le to lo mo dasitu oro arakunrin to ni iyawo mo to ba dana ko ki dana to mo pe na ti tene kan lo mo nda pe ti o si pa ohun ti pe gbogbo nkan to mo se fun o ma nbe se pe iyawo si ni ko ni gbo tẹbi pé tún wá bá débi pé òun lè pè dé ìpè pé gbogbo tó múnú rẹ dùn ní padà dìbà níjẹ fún ṣé rí kí má bọrọ mi gùn lóòtù ṣé rí àti ra ìfẹ sí ọpọ obìnrin tí èmi rẹ bá ti sí ó dífíkọ́tì gan torí obìnrin alábàríkà obìnrin rere kò ní ẹ̀tọ́ láti máa ṣépè fún ọkọ àdúrà yẹ kó máa ṣe fún ọkọ ẹ̀ pé ọwọ́ rẹ máa rò kìíní kò ní ṣìṣe níbi iṣẹ́ kò ní fara pa ọ tó bá mo bẹ̀rẹ̀ dání ṣépè fún ọkọ rẹ má jà tàràwà kírú ọkùnrin yìí kó wá kúnrin àjò ẹ̀ kò í ṣe obìnrin alálùbáríkà ni because yorùbá ní ojú tó bá ní kalẹ̀ ni kò kí sáárọ̀ ṣe pin wọ́n sì yà rí oníṣẹ́ kò tí jọ nìkandọ̀ ọmọ kan ṣoṣo ló tẹ̀ wà láàrin wọn tó ọkùnrin bá ní kó máa forí tì tọ́ ní ọmọ kejì ọmọ kẹta ọmọ kẹrin bá fi wọ̀ kó má jẹ́ pé ní tí ó padà ṣekú pa arákùnrin ni ẹ̀ o kó má jẹ́ pé obìnrin ní padà wà á gbẹ̀mí ẹ̀ o ó sì sọ pé ọmọkùnrin sọ pé tó o ò lè fẹjọ́ sun anybody kó lọ sí court kó ṣàlàyé fún wọn adájọ́ béèrè ẹjọ́ lọ́wọ́ both party pé kí nìkan tó fà á tọkọ fẹ́ kọ́ ìyàwó ẹ̀ ìyàwó sì sọ nǹkan tí ń ṣe fún lẹ́yìngbà tó yẹ pé gbogbo ẹ̀sìn tọkọ bá ní òun ṣe òun bẹ̀ ṣùgbọ́n ìyàwó ò ní forgiveness mind sí ọkọ ẹ̀ so kí ọkọ ẹ̀ kó lọ sí court kó lọ sọ́mọ ẹ̀ ní lẹ́tà so kó gbé lọ sí court tó bá fẹ́kẹ́ mẹ́rin gun o torí ìdílé tó wá wà tó bá ti ṣe happy home kò lè sí peace o bí tó bá sí peace kò lè sí happy home kò sí peace nínú ilé wọn ni gẹ́gẹ́ báwọn kan sì sọ àìgbà àlàáfíà láàyè wà látọwọ́ ìyàwó èmi lẹni tọ́lọ́mọ láti lù tọ́lọ́mọ ẹ̀ máa bí tó bọ̀.
1: Ọ̀dà wọ́n ní àìgbà àlàáfíà láàyè ó wá látọwọ́ ìyàwó ẹ̀yin aráalé ṣe bẹ́ẹ̀ ni 0916-159-1011 ẹ̀kaalẹ́ o.
3: Ìkàlẹ́ tula.
1: Ẹ̀kaalẹ́ ma.
3: Ẹ̀kaalẹ́ náà wọ́n pẹ̀lú.
1: Àmì ẹ̀ ṣeun ma.
3: Gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ kan ní ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ àwọn òní sọ tán wọ́n ní kò sí ìfẹ́ ni bí ìfẹ́ bá ń bẹ láàrin ọkùnrin àti obìnrin ọkọ àtayá ìlú rẹ̀ bí ìpolè mọ́ sí ìṣẹ̀lẹ̀ ọkọ rẹ̀ o pé ti n pa lẹrin yo diba lo je fun ite buru fun mi o ye ki se pe be fun ya ta pa lo ko ni leyan
1: bo wa bo bere ba fe binu bebere ba fe binu pe oko mi se mi bawo lo se le binu obirin ni yin o to mo gbodo bere lowo yin obirin
3: ni se le binu na binu yo po lori sirisi le pa mi eti mo ya en wo lu le tele bo ba ti de yan ri pere padi re ni yan le mo re re ke yan le ji yan lo sa ma gbo no ti mo pe ka kan be le ni ori won ta to ri le to ngbo wa ri ni e to ri le to nju wa ri le to ngbo o to ti ke kan kan be la ni on yawo te ko ko re ba de tele ni ti sare di mo ke ka bo o ti ra won ye je bi ololufe ni wa di ko ko re yan ti yan ke ku le ti yo da lo I had to go to the room of the paper to get in another city. The colors must be and buy a yard bound yard. So I let the owner set about a little temple. If you like to die, I have to see you. I should like one. You are calling you for the family. You are not ready.
1: Money, you know what? You said once you don't see one in the batch of women. A moment you want to live with him.
3: Omo ni won se legbe leyin o
1: ben won se legbe leyin omo won bi
3: won se legbe leyin omo won o fe ko omo won joko le oko ni ipo ti ni o lagba ni ma te fara gi se fun to ran na o ko gi se be te yan ran fun ori e ti ni ga te yan mo se ni o gi se be ni ta ran fun o para wa pa bo ka wo ile pe na
1: o pari e seun e seun
3: da mo di ni ba je mami da mola lati sale kutu ni le ba wa
1: e seun mami da mola e ka le o
4: Hello, Oloyewa.
1: E ka ni sa o.
4: Aku o, de aku eto.
1: Aku o, dede asiko.
4: O ni baje.
1: Ami.
4: Deri lori oro yi. Deri olo ti dani aye, o da ti bitire. Lori oro de ni mo fe da si.
1: Mo gba yin sa.
4: O bi alaluba yin ka, toko ba je, okunrin ni mi. For gege bi temi n boju mo la sara won obi mi tabi bi eko temi ko be so o fi ala lugari ka to ko ba se aida o le ma junu si yan ko ni soro di ko ni se pe o le ma junu si yan lo ti pa pe o ki se to di jo pa ala lugari ka ni o but obirin buruku to ko ba se to ko ba ti mo epe ni obirin ma padi oko ti ba ti mo e la za nkan ti mo so
1: won gbo yin sir
4: different o gba laarin yen fun bi bere te ti sita olohun ni jo ba je o awon obirin na npo awon okunrin na npo ti okunrin alalubari alalubari ka na ba wa ti yawo ba se ke se pe yo mo se pe yo mo ran se lo sile kódà àwọn ẹgbẹ dáná fún fọmọjẹ yóò sì mọ fún owó oúnjẹ sílẹ sílẹ àwọn ọkọ àwọn èèyàn tí wọn bá fẹ jọ sùn ká àwọn èèyàn kó mọ sọ fún pé akínní kan tó ṣe fún owó oúnjẹ sílẹ kò dẹ jẹun ó àìdá ó ní tó ti ṣe nìyẹn tí ọba yẹn pé àwọn ọmọ ẹni tó gidi bá wà nínú mọlẹbí yẹn wọn ò yanjú gbogbo ẹ ní tùbínú bí tí ò ní hàn sí ta. So ọlọ́run ní ba orílẹ̀-èdè yìí jẹ ọlọ́run
1: ní ba or ọkùnrin tó bá ń ṣépè fún ìyàwó rẹ̀ ọkùnrin tó bá ń ṣépè fún ìyàwó rẹ̀ bó lẹ ṣe rọrọ sí sóyè
4: báwo in tó ṣẹlẹ̀ kò dá but ìgbà ìjà ìjà ló dé lórin dòwe ẹ má bínú bọ́rọ̀ tí mo sọ o
1: tí
4: ọkùnrin bá ṣépè fún ní.
1: Ah, she didn't talk to you.
4: Tọkùnrin bá ṣépè fún ìyàwó ẹ̀ tó bá tún bẹ ìyàwó ẹ̀ pé darí tó tún yanjú ẹ̀ ní tùbínú

0: mi polygamous family niru family wa number 17 deni mo je awo ori gbadun baba je ti baba fi lo eni to wa je ya fun wa to wa bi wa awa meta lo bi fun adua awa meta ta yen na ni won wa nko je ise osi iya ohun la fi lo ewe la fi gbe igbe sai ateni tin jo nje meta lojumo a rowo le san ko ra rowo le we san ama sport ka kiri ni e mo bi ka ma gbe ile enikan le ni ka ma gbe ile enikan lola ba se gbe igbe sai wa ni
1: e wa nwo awosun
0: to wa je nkan to ma kon mi lominu gege bi ati ba ti mo ti wa kekere lemi na ti pinu lati kekere pe ma je nikan to se pe lawujo o ma wa lawujo awon to je pe awon na ri gbe sai won se ti won ni owo ti won ni oro ibon ninu kan ti a ko nigba ti a n dagba bo won ni pe teyan ba lo lewe leyan o je eyan won ni ka lo lewe ta ba se lo lewe ka kawe wa dara ta ba ka dara para je eyan a lo lewe loto akawe rara loto sugbon diwe ti gbogbo nkan se ri ni economy o wa da bi pe certificate ta gbera ni ko fe wulo mo certificate ko lo mata mo laye sin certificate lo para mata
1: o e ku lakaye
0: mo para wa discover pe ipele bi marun ni gbogbo eyan pin si
1: ipele marun
0: ipele kan an pe awon yen ni financial crisis awon eleyi ka kan work fun won won ma depend lori awon elomi lati fi gbo bukata lati fi jeun awon kan won ma reti latodo enikan egbon aburo won ma reti ti won ma bu won lowo ni awon ele o ni kankan ti won se ala awon kan ti won wa ni financial instability awon ele ni se lowo lo to bo ise ti won ni oto won je salary won oto na ere ti won ri lori worobo ti won ta oto na awon yen wa ni financial instability iru won lo ma saba je gbese lati fi gbe igbese aye to won ala awon kan ti won wa ni financial stability level awon ele ni ise kan to je pe owo yen si o si wa manageable won le ma live life won lori budget won ko le se jura won lo ni
1: won wa under manageable condition
0: under management la won fin live won ni gbo won gboro se jura won lo iru won le ma na ka si ebi iru won le ma na ka si ara iru won le ma na ka sojurumo ibi ipele meta akoko yi ibe lati ma saba ri awon ti won lo lewe ti won ni certificate lowo ati wa lawon kan ta wa financial independence level awon ele tutu ko ni pele awon le naka si won ba sugbon o ni limitation ibi ta won de na le se de awon lawon kan ti won wa ni financial freedom level iru awon lele owo ko ni problem won mo won tun won ro ni sin pe bo lawon se fe lo owo titin wole fa awon to ti po ya bo ayi bo lawon se fe lo lati fi tun igbesi ayo mala keji se se wa ri summit ta gbe kale yi capital power symposium yi bo la se move awon eyan lati whichever category ti won ba belong si ti won move si financial freedom level
1: ti won fi lo si next level
0: ta won no fi wa ni financial freedom level eh ta asiko ni gba mi lati si alaye popo sugbon ma gbianju lati se kekeke so that awon eyan le ri reason to fi je pe awon gbodo wa iru summit ta wa yi opolopo awon eyan reti pe ki joba wa save awon abi joba ni o change situation abi kini kan ni sey itemi ni gbagbo nu re ni pe ko si lu kan to le ju agbara awon eyan lo awon eyan ni won ni to lati fi live ni rulu be bi lu wa se ri ni sin e ri pe awon kan wa ni the same ilu te pe won si koro jo won si lowo won si se dara lawo jo ibe la si ti awon kan te pe won ni ise osi ohun iya la won
1: si lobe jo won kan lojumo
0: te ri pe inu ilu kan na la jo abo ani different category of people ko lawon kini kan to ye awon eni yi ti o ye awon to ku iru awon oye yen la fe la kale fun awon eyan ni bi akanse eto capital power symposium ti a fe se yi se wa ri won so kini kan won ni awon ti won ba se gbese ko si kankan ti o change life won tori awon to ba se gbese ni ran lowo ma n de fun
1: iyin o tumo si pe heaven help those who help themselves
0: exactly olotu alakoko nkan tawon yin o je lanfani tolorun ba kada pe won wa ninu awon ti won wa selected lati participate ninu summit won get nkan tan pe ni health consultation session odidi osu kan ni won fi ba lofe teyan ba sanwo fun health consultation tan so npa ni pa be obo ni ilera ara awon eyan o si mo pe si tori teyan ba lo gan teyan o la lafia won lowo lowo loni so over 15,000 half awon eyan lofe ti won ba ni anfani lati kopa ni bi capital power symposium yi won mo ni access lati enroll ara won yàtọ̀ sáwọn àtàwọn ọmọ wọn sí business academy wa tí a bá fẹ́ register sí business academy wa normally owó ti 20,000 registration fee nìkan pé mo kàn fẹ́ gba fọ́ọ̀mù fọ́ọ̀mù business kò eléyìí kọjá bí tí wọ́n ti ń kọ̀yàn ní ẹ̀kọ́ tí ò wúlò ibi láti kọ̀yàn bẹ́yàn ṣe dominira ara yàn tó là ń sọ̀rọ̀ pa ẹ̀.
1: ẹdúná kẹ́tọ́ mọ̀ bá a lọ ẹ̀dàkùn sí kìí ṣe pé summit yìí ẹ̀ kó worobo láwọn èèyàn lọ́wọ́ bí oògùn bí ìpara pé ẹ̀ máa kiri ẹ̀kí kẹ́ mọ̀ mọ́wọ́ wá.
0: Rárá o sẹ́yìn ní tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn believe ni pé hard work ni máa ń jẹ́ kéèyàn dolówó náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe kéèyàn mọ̀ ṣiṣẹ́ kárakára ní sọ̀rọ̀ dolówó ìmọ̀ ní sọ̀yàn dolówó mindset ní sọ̀yàn dolówó sẹ́yìn ní tàfẹ́ ṣe ní summit yìí oníká educate àwọn èèyàn nípa àwọn àṣírí táwọn náà lè lò láti fi kó ọ̀rọ̀ jọ láti fi dọlọ́rọ̀ láyé nǹkan ẹlẹ́kẹta tí wọ́n tún jẹ́ láǹfààní òun ni publicity ẹlòmíì ní business ẹlòmíì ní brand tó ń wá publicity fún tó wá kí káwọn kan bóun gbé business
1: wọn káwọn èèyàn tún mọ̀ sí káàkiri
0: a ní public range tó worth over 50,000 tàti lè help àwọn èèyàn láti publicize the brand wọn publicity yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ worth 15,000 a tún wá fáwọn àwọn èèyàn ní babambari ẹ̀ẹ̀kan ní ìgbésí ayé opportunity tí wọ́n lè fi partner pẹ̀lú international business platform kan tó lè mọ sanwó fún wọn títí for the rest of their life ní ìgbésí ayé wọn a tun fa awon yan lure opportunity yen se wa ri gbogbo nkan ti mo ti ka kale yi o ti worth over 50,000
1: be ni ta ba ka dada
0: o ti worth over 50,000 se wa ri eto capital power symposium ti a gbe kale yi ticket policy le yo fi wole
1: ticket policy
0: yes, so ticket yen instead ti won fi san aduro owo ta kakale yi ti won fi access gbogbo nkan ti mo fe fun wa lanfani 5000 pere ni won lo
1: 5000 naira
0: 5000 naira pere la won eyan fi bi awon anfani ti mo gbe kale
1: repete won yi
0: elomi wa ninu ile to gbo mi lo bayi ti won 5000 laye tinubu yi teyan ba se kini kan sai niyan bo le yo se kuro loju kan abi teyan wa mistake ta won yan ma saba se ta ba ni ta lo fe do loro ta lo fe lo ta lo fe jeyan o ma la won awon ta lo ready lati pay price lati fi ko kini kan ti o change life yan
1: nkan to te so yan do lori re ti wa lofe
0: ke wa lofe
1: e si se fun ni
0: e ma duro owo ta won yan fi ran mo lo le iwe ti to fi sise 30,000 se 50,000 bo yan se wa do mi ra to da multi millionaire o ni kan ta gbe kale ti ya ni ka won yan wa se this is the same opportunity ti mo ni leni I've made millions of naira in profit in my business ile ti mo n ko fun mi mo ti fe pari re
1: pelu
0: Ọlọrun opportunity ti a fe fun awon eyan ni bi symposium yi emi lo lati fe ran ya temi lo si meka the same opportunity lati fi ran opolopo awon eyan lowo ni kan bi odun pa abo seyin la fi de eyan 1000 1000 pesos la fi the same opportunity ta fe fun awon eyan now ninu ka awon eyan ma wa toro je abi ka awon eyan na ma wa se fun yan ewo lero bi o ye ka awon eyan mu olotu
1: e wo bi te ba deun e ba mi na book slot kan kale e dakun mo beyin ni
0: lati book slot a pe number kan lori eto awon eyan wa te atejise si number yen ti won fi show interest pe awon ni interest lati wa
2: fun capital power symposium ta gbe kale yi
0: se wa ri number ta fe pe ati atejise ti won te yes na ni won te ko le rorun fa awon eyan koko se ati atejise yes ni
1: yes
0: na ni kon te
1: lasun
0: koko te wa yes now nkan ti ma tu wa se
1: lori eyan lo wa ni o te wa yes ohun ta ye gba
0: se ri gbogbo eyan tolorun ba kara pe won te yes si wa aye gba won lati participate ninu ki won ti show interest pa won ready
1: to
0: lati pay price lati fi wa ni summit yen
1: to
0: gbe mi a se kini kan lori eto eyan 50 akoko ti yes ti won ba kokko wole eyan 50 akoko
1: eyan 50 akoko
0: ti a dota eyan ti yes ti won ba kokko wole lori number ta fe pe 1000 naira pere la won san
1: 1000 naira pere
0: awon to ni ma ba won san 5000 1000 naira pere la won san
1: sẹ́rin tá à ń wí báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní mo ń gorí afẹ́fẹ́ wípé ẹ wá jàǹfààní ni ẹ wá jẹ lọ́hùn kò sí yìí tá a fẹ́ sọ tẹ́ẹ̀ tí ì gbọ́ rí ṣùgbọ́n eléyìí tá à ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ yìí ó yàtọ̀ sí gbogbo yìí tẹ̀ ti gbọ́ sẹ́yìn tẹ́lẹ̀ torí pé ètò yìí nígbà tẹ́mi gan ṣàgbéyẹ̀wò ẹ̀ mo rí pé ó tó nǹkan téèyàn ń kówó lé lórí torí ètò tó ń sọ̀yàn dó lórí rere ni bí wọ́n náà bá wá definitely tó bá kópa ń bi ètò yìí ta pe ni
3: capital power symposium
1: dandan ni ko fadua ranse si mi bi enju ko wa nbe e ba nju number na sori afefe
0: number ti won te atedise yes si 08161835854
1: 08161835854 Bọ́dọ̀ ti wáyé ọjọ́ wo àti dédé aago mélòó?
0: Ọjọ́ Sátidé tí a dojúkọ yìí tí ń ṣe ọjọ́ kẹjọ oṣù tí a wà nínú rẹ̀ yìí ni ètò yìí máa wáyé ní Kwara State Library tó wà ní agbègbè Post Office ní ìlú Ìlọrin. Aago méjì ọ̀sán gérégé ni ètò yìí máa bẹ̀rẹ̀.
1: Tó ẹyin ẹyin wa gbogbo àlàyé pátá lẹ ti gbọ́ ìṣùgbọ́n ẹ tí gbọ́ tán bẹ́ẹ̀ bá dé inú ètò tá a gbé kalẹ̀ tá a pè ní capital power symposium yìí ẹ tún gbọ́ wìrìnwìrìn ẹ gbọ́ wúlẹ̀wúlẹ̀ lórí àwọn ọ̀rọ̀ tó lè sọ yín do lóríire tó lè sọ yín do lówó àgbọ̀ngbẹ tẹ́yin náà kúrò nípò olòsì tẹ́ bọ́ sípò olówó pẹ̀lú àṣírí ìdùnmọ̀rẹ̀ bó bá wà ń bẹ̀ dandan ni ó dúpẹ́ fọlọ́run sá ẹ bá ń tún nọ́mbà yẹn pè lẹ́ẹ̀kan sí
0: 08161835854
1: Kò jẹ́ bó ti lóhun ó jẹ́ ẹ̀yin èèyàn wa ẹja ṣe gírí kájọ kópa níbi ètò yìí àkànṣe ètò capital power symposium yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti jàǹfààní ńbẹ̀ àwọn tí ò tí wá kópa rárá ń bẹ̀ torí tiwọn la ṣe gbé special edition yìí kalẹ̀ mọ́ dàgún ńlá ó lè jẹ́ gbégbàdúrà sí ń tọkàn rẹ ti ń pòǹgbẹ fún tipẹ́ tí ogun àìrínà àìrí lò tí ó fi dohun ìgbàgbé nínú ayé tiẹ̀ náà títí ìgbà míì tẹ́tùn máa gbọ́ wa.
0: 08161835854 08161835854
4: 08 51 6 1 8 5 8 5 4.
3: Let's
4: 0 0 8 1 6 1 8 3 5 8 5 4. 0 8 1 6 1 8 3 5 8 5 4.
3: Ireo.
5: Kale o akuto oba ni je ko baje oba tin tin fun yin se lati ana doni dolana ko nu para leyin ke bi a case temi obere to so nisin oni iwan si pe tori pe oko ti fi fun han ipa buru lo nba soro gbogbo bi ti dasi o taku oni be ko o wa si pe kan oni tin dun ma ninu to para bale mi je si obirin ori pe ri won pe ni ninu kan to je dunun re yi ko mo pe be nudun to won ni ti ko mo pe o ma ni dunun re ni to ba ba ninu je so won na dunun awon na o ba so pe ipan para re olohun paja oni tin dun yo ba ninu je ko mo pe tin dun ninu ara won lo wa won ro ni nke awon lo ni won si dunju ti obirin ma ni binu ero won o kuru pupo eleru benti ni won ese ogan
6: kalo akọ temi ni tọlọn mọ lati bi ti ọlọn mọ mo ki gbogbo ati ati da si eto lati aro boya ya undana ti e loto ti o kan jeun ti o fi ọkọ kale gbogbo isu yen pata e ka kekere ni kele mo fi so pe nkan kekere ni pe e toju ma toju opo ma saba ri ninu igbeyawo yo kan ya toto sira won ni ton tolorun lohun ma ri ni ko ti gbianju to lokunrin yen ko ti gbianju to ah e ni fe fe wahala okunrin ko ni fe yawo ba te so ni odun kan yàwó wọn sẹ ṣe ìyàwó kẹtí ìjọdún kan lọ ọmọ ayọ kan náà níbẹ láàrin wọn kò tí mọbìnrin kọdà tún rí ntọ́tún ju ìtìsẹlẹ lọwọlọwọ yẹn lọ lọwọlọwọ báyìí nínú ìtìsẹlẹ lọwọ yẹn atún rí ntọ́tún ju lọ so yín fẹ wàhálà lọkùnrin wọn fẹ yàwó sọ ẹrọjọ fẹ wàhálà fẹ jàgbéjàgàn fẹ yàwó kọ fẹ yàwó wọlé gbogbo yìí ìtì ọgẹdẹ ní tí ò tó tí à ń yọ adasi o ko ti gbianju to ko pe in le be in fe soro mo in fe se da mo in fe sawo mo ni ko ti kan yen odun melo na lo lodo ara won omo melo lo ala ni ojo melo na ti jo gbe ko to ko ma ko jo ko si do ko ma jo ko si do ko wa idunu arabin yen ko sit down now kini ka tin pa nkan bayi kọ́ra bí ọba sọ ọwọ́ ṣàlàyé gbogbo kóhun ṣàlàyé gbogbo ntọ́wà ọ̀ndà tóhun mọ̀ nípa ẹ̀ bíkọ́ tó bá sọ tóhun bá sọ tóhun lérò pé mo lérò pé nǹkan ti ń bí ọ̀nà ni mo lérò pé nǹkan ti ń bí ọ̀nà ni bẹ́ẹ̀ náà lọ́bìnrin yóò ti come out pé no eléyìí ni eléyìí eléyìí nǹkan so àmọ́ ìfẹ́ rojọ́ mọ́ ìfẹ́ fi ọ̀rọ̀ kankan lọ mọ́ ìfẹ́ lọlé àná mọ́ èmi ò lè má lọlé àná mọ́ lóòótọ́ but ko be omo obirin yen ko tu ko fi mo okodoro oro kini kan tin binu ko de be ba jomo ede ko be ko kon mo fon ama en fe wala okun mo si tenu mo o ni fe yawo ni bimo ni to ba ti fe yawo to bimo o ti wa wala ala ma jari wala ti o gaju wala e to ba fe gaju liyan ma pe ara ata si pe e dakun aba nda
7: e kale ọ̀gá Adétúnlá orúkọ tèmi ni Alájà Yusuf Látọ́ṣogbo. Nípa ọ̀rọ̀ ọkọ tó ìyàwó rẹ̀ ń ṣépè fún ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ mọ̀ ń gbé wa ẹnu dùn rọ̀fọ̀ àgàdà ọwọ́ ó dùn gẹ̀ràn ní lọ́dọ̀ ẹlòmíì. Ẹ kọ́kọ́ béèrè lára ara yín pé sọ́ṣọ́rí eni to ba bo si owo okunrin tin se yala yale epe ta bo birin to je epe epe ni won fi dawo re nigba ti won bi ewo agba ko ni o koda ko si ru bi eniyan se le madura se to ko si si bi o se le ni sara to bọlọrun ba ni erin na o ga epe man da nkan ru ni I man da nkan nu ni kọlọ bala nu ko ma je ka ri afani seyin ni premises bi to wa ti tin se pe iru ta lo mo to gbe afose sile tabi awon oni mimo je ka mo ipe elomi gbogbo n te ba tin so ni sakani bi to ba wa yo mo se ni gbogbo e ti elomi egbon ki o so pon fe se nkan o ti di be ni se igbesi aye tokunrin o wa fowo munu to ba de ti je pe ni ti won fe jo so awon ebi iyawo ti won gbe leyin omo won ewo ti ba se pe lokunrin yen je china made ko fira re le ko yondo obirin yen patapata kan wa elomi kan lo si court kan lo to ba je pe court kini ni won se wedding na se kan lo si court kan lo report kan se kan separate won eni to ba je china made ni kan lo le so pe bo je pe kini kankan yoruba bo won ni omode buroko o boju wa irin oru ojo kan lo luwere npa ni kan lo mo je ka eni to da wa ni senu e mo binu to me kolukaluku keko re lowo lakundinu kun waliye din ni nipa to ni condom ti won ni okore ninu bag ewo gbogbo ala mo se ti condom se igba ti iya nurse kan si to soro nisi to ni mo yo ororo won fi mo yo pimples ni to ba je pe nkan ti o lo funu oko ti mo tele irin ese re pelu nti oko ri o ti ko o ti combine mejeji po kan mo wule tara won ise ti fin se nu awon ebi won to si to ipe ni kini kan yonda re fun kan ba ni wa lo okunrin po ko po obirin ti ma se siku se ti o ba para re yo po ko
8: e ka le sa o Mr. Adetula ekwe to sa o Samson lo so lati basin ni lorin bi fe da si eyi te so lasensin te bayan so sita lasensin lori oko ati yawo ti ja ti sele laarin won ti ko dana fun kini mo te ke bi oro ti enikan so le kan pe idi ti awon muslim tan fi ma fe yawo meji re je pe awon kokakokan gan ninu christian gan won tin se kini yen nsin se ti di pe fun ara arabirin yin si lo fe loko e sita den gege be so nsin ni pe igbeyawo won gan ko ti pe odun kan abi almost a year now se ri pe won si wa fresh ra won ki wa lo wa le to gbogbo yen gbogbo gan ti o ba sele den according to the so nsin ni oko ti pe ro amo lebi bo won ma n sai lori yawo won kini itumo gbogbo ile because oro yen ti lagbara to the extent pe toko ti so pe won le be mo won se gba mo nsin gege bi ero okan temi mi ba ni pe ki ma yin boya ko si ko fi arabirin le na o tori pa ki di pe oro tin di pe tori bo je nson so da pe won lo ma nbe le every time odun na kin tu igi obo toro ba ti fe to geje mi eyan eyan ni lati move on na ni na eyin na gbo nkan te so eni pe wedding o ti pe o ye pe kankan so it o lagbara pupo ju so olohun ni damu wa but ko fine we are gege bi oro ke tori oro yen tin lagbara niyan ma bi to bosa
9: o da ikaba pada awon imoran loloko ojo kan legbon a soju opule tori awon kan gbo wa lale na ti awon na fe so sita tani Mr. Tulai Dakun bo kan ti e je seju kan je so ti ni na zewala a soju po fun yin lai pe 0916 159 1011 oruko temi ni Adeolu Adetula fa awon yan ti won gbo wa e seun pupo amo lori ti e darapo mo wa fawon yan ti won ni fe lati ma gbe wa lori kore e seun pupo e ma iko nbe elo e ka le o ele nbe o
10: ele ka le
9: yes sir
10: kola arasu ke lo ko te gbe ta gbo gbe lo
9: Mr. Kola e ka le
10: o ele bu pe to yin o
9: amen se
10: mo fun mi da mola mo ri ki gbo awon iya si ki gbo awon mi sa ji lo kan na o ka wa na mi ni bu ma so bi ara ago at everybody se ari to je koko o na ni ati akobi e to je koko o na na agbalagba ti a ti so e ite bi e fi kun na ni pe emi to ni pe yawo ohun o try lati gbianju lati won understand mi pe man se ipe ipe si nkan to da Mr. Dikla as gbadura gan o ti gba kan to ari yan ma fi pe loyan laaro kutu abilale abila e keji ni pe mi ba so pe lo po si awo obirin tin lo le oko sin Mr. Adichula, CB ni one trial at Bamu, no PPA for your call. Hello, no go, hello, no sight, carking. I say, I will, while at you see, all bowed, woosy will be. It has a inevitable product and what it departs. Definitely, I will say, I will cook me a bilati PPA cook me, me to a bambe. So it's not at you, and you. There are no donors or sitter. He could judge the call, look, you don't bally new. Abon lo ni le ni o iyan ni lati ko fun challenge ko jade fun challenges challenges de ni yen won a mo ni je tan ba ko jade yen so tuma si pe boya bi nkan je ni kan si so si won so yige eni ti du pe baba ya we na wa fun message pe ko form awon le awon no gbianju lati tun arin yen se okunrin ma si bi okunrin ni o ta ba wa wa agbaragba ko si te ma fi claim pe jin bi okunrin tori ti okunrin gbowo ju bi okunrin ọkùnrin gbọ́ mọ́sásán ọkùnrin gbọ́ jáfara ọkùnrin gbọ́ ṣtrọ́gù láti pé bó nínú ilé ìwòsàn máa dúró ní jíjẹ múmu ọ̀kan tó wá bẹ̀rẹ̀ tí wọ́n sọ tó fọ́ọ̀nì sí mi so possible fún mi kí wọ́n á tó bẹ̀rẹ̀ bí èèyàn lè ní kárí òfòrun àmọ́kọ̀ yẹ kó ní kárí òfòrun jẹ́ o tó bó mi bá bí ọ̀dọ̀ la ó tó mi bá bí ọ̀dọ̀ ló tó kó ọbẹ̀ mí kalẹ̀ ni kọ́lá bàbá ń gba dípò mi ń bèrè owó àmọ́ kárí òfòrun ó possible kò ní kárí àmọ́ oúnjẹ èmi gan lè dán o àjọ jẹun tán ni o èmi ní fowó kalẹ̀ tí jẹ́ ogun nǹkan tá à ń sọ yìí ọlọ́run ní dá délé oníkálukú kò ní dàrú àwọn ọ̀dọ́ ká mọ́ gbàgbé kó jòkó sọ́ka o karantí ọmọ ẹni tí àwọn àṣẹ ó dàwọ̀.
9: ó dájú àtẹ̀wájú bíi eléyìí láàrin àwọn ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí arábìnrin kan fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi ní àyìn ẹ̀yìn wá nlé tẹ́ ẹ̀ ń gbìyànjú láti pè mí má ìgbé kọlù yín ẹ̀jẹ̀ ń gbélé ná
11: ẹjọ afẹsọ síta ni
9: ó yá ẹ tẹsíwájú ẹjá gbọ yín
11: nípa ọrọ ọkọ mi ni ó ti jẹ pé mo ti bímọ méjì ó fi jẹ pé máa ń jáde á ní ọ̀tọ̀ níbi tí mo ń lọ tí mo bá wà nílé á ní fi wọn á bá mi sísun ilé ikú jò gan àbúrò ẹ gan ó sọ fún bá mi sùn kúlà gbogbo ẹ wá ń jẹ ìbànújẹ ọkàn fún mi gbogbo èèyàn nínú ilé kódà a sọ pé gan ló ti ń bá mi sùn nílé tó sẹgbẹ ọkùnrin tí mo bá pẹ nìkan bá a sọ pé ọtọ lẹni tí mo ń bá sọrọ ó sàn ló ń jẹ ìbànújẹ ọkàn fún mi ibùdó gan mo ti sọ fún àwọn pírẹǹtì mi rí ẹyọ pé kí n mú ojúkò ìbẹ pé níwọn ìgbà tí ẹ pé mi bá ti ṣe òru ẹ kéèjẹ ká mi wọn níbi tí mo ti ń ṣe òru ẹ so that ó mẹ ń jẹ ìbànújẹ ọkàn fún kẹ pé kó bá ti lè sọ á tún máa mú èpè mọ kẹ pé mi ò kì í fẹ òru ẹ rárá kẹ pé màá tún máa rò pé lèmi náà so that màá tún máa rò pé àpọ́ náà ṣàánú fún mi o ibùdó ó tún jálẹ̀ gan pé mo sáré jáde á lọ́ra nǹkan tá a fẹ́ jẹ èròjẹ́ pọ̀ ń bibẹ̀ kẹ́kọ̀ọ́ wọn da ògbènyàn nígbà tí màá ta wọlé ọ̀pọ̀ nìkan tí mo ṣe wọlé bá mo ti bá fèsì ẹ̀ ní bad mood.
9: ẹ dákun ṣọ́kọ̀ yìí ọkọ̀ yín ṣọ́ fẹ́ yín ṣọ́ gbé yín tán ni.
11: lara
9: won ti sun ori yin e kan bi mo fura yin na ni e wa jo mi papo ba o le se wa pade oko yin
11: ilu odo wa ni mo ti pade e
9: ilu odo yin le ti pade e nibo le ti pade oko yin
11: ipindo
9: eh se ita ni se party ni e kan pade ra ni
11: lara o wa ohun ati omo ilu odo wa nu jo wa
9: okay
11: so
9: that,
11: two
9: of my daughter, I am in the same one. Okay, Ekomora. Last but 30 more coin at the middle of the
11: line. Go to 8 years, bye.
9: 8 years. On my middle, let it be?
11: Meji.
9: Meji. I like when you teach me, I will follow him.
11: Then,
9: Nibble, I am be, short of the length, Benny, I believe, and
11: I don't be. I don't be, Papa, and I don't be, and I don't
9: be. So, coin, boy, in Bessin, sorry, bye.
11: Then,
9: ki lo wa fa to ye pe to le so oro to wa lokan yin sita fun oko yin
11: o me nje banu je ko fun ke koko ba so ru oro ye o me bi mi ninu gan ese a
9: tabani
11: mo ba wo ru bo abi eleyi aye mi ga ti change ju bi mo se wa lo
9: ise wo le nse
11: mo me ta kan mi le mi
9: so ja de nlo e fi kankan mo ja te nta
11: rara drink lasan ni mo ta won je nse
9: ta ba ni ke gbe fun foko yin bayi se le gbe fun
11: ami o bi o le gba o
9: nitori pe nkan wa to nbi alakunrin nu ti ko le fi okan to yin tori ani pe ke ma gbe fun fun bayi
11: e gba ko down
9: mo ti mo pe ko ni down nitori okunrin ma ni agidi lati ma je ka kun kan da se arin won e ba wa so fun
11: e gba
9: awa o ba yin ja o ani fe yin ni lati da mo de fe
11: aburu e de ngba to so fun mi mo gbera mo lo ba ko bi mo mi e pe nkan be be ni mo gbo nkan be be lo so so abu e ni a o rubbish wo ni ye legba e o ni o rubbish wo ni ye so that igba ye ni mo to wa me minus e pe a so pe mi ni ba adun sun so that o me je do ko fun mi pe melo melo ni ara ita ko wa jo po elomi fe so fun mi na se pa ta ma shalata ko fun mi be ni ye
9: oda iya wa e ma pare di oyin o awon iya ti won je iya ti won ti wa nle oko kin so do kan kin so do meji awon baba ti won ti wa nle ton ti ni yawo kin so do meji won gba yin ni moran
11: won o da ta mo tin pe pe a kin o kan lo sale seun kin na ba le lo pe
9: ti ko so e ma worry awon eyan ma gba yin ni moran ati wi pe ton ba ni ke be oko yin e be o
11: okay
9: ton ba ni pe ke gboro si lenu e gboro si lenu en kan ton ba so fun yin to ba ye ke bi mewa e mu e sale yo kokan eyi te ba le se nbe ti o wo ti o sise fun yin e mu lo nbe to la wa emi ke be nikan ko si ri imoran ti ma gba yin ti awon Nigeria o ni gba yin ju ile ti mo fe fun yin lo se ti gbo
11: okay
9: oda ya oya awon Nigeria ma gba yin mo e foko yin bale e se un sate fun wa laye o ba dupe lowo oko yin o tori awon na lagbara o agbara wa lowo awon bayi eyan ra le se ti ri bayi pe nigba mi baba n so fun yin pe awon kankan sele ki n sejo okunrin o ni lati dabo bo nkan to nini e ka le o
12: alafia o adetila
9: e ka le sa se o
12: afa kokoro adua afa adua jangu ko lebo ko logun eyan olohun
9: lẹyìn ìgbà tẹ sọ pé kò lẹbọ kò lóògùn
12: lẹyìn olóhùn
9: àwọn méjì tí wọn pèsè tí wọn sọ síta ń sìn báyìí ọrọ wọn náà ò lẹbọ ò lóògùn báyìí o.
12: Adétìlá ọwọ́ ilé ẹgbẹ́ tó yín
9: ẹ ṣeun mo dúpẹ́
12: ìbànújẹ́ ò lè kàn yín adétìlá
9: àmì ẹ ṣeun
12: ẹ ní rogun ẹ̀wọ̀n o
9: àmì
12: dáadáa lẹbi tẹ́ lọ bẹ́ẹ̀ ni bí mo ọlọ́run dá yín lọ bẹ́ẹ̀ o
9: àmì ẹ ṣeun
12: ọlọ́run ṣíjú àní gbogbo kí ẹ tọ́lẹ̀ nídà ilé ṣẹ́ dáàmọ́ndì ọlọ́run ní sọ náà sí.
9: Àmì.
12: Tó mọ kí máa mi sunkúra pẹ́lá lásán òkè. Tó àti gbogbo àwa tí àjọ dá sí ètò àfàbàṣì ní okùn irin mo kí àwọn ní.
9: Ẹ
12: rí eléyìí tí emi kan fe menuba. Hello.
9: Mo gbo yin etesiwaju.
12: Iya ti won e soro tan ni ze. So amara ti emi kan ni fun won. Seri awa okunrin. Awa eyan kan ma so pe amon bidu ni. O ni bi kan yo gudo ni bi kan o ki se pe ta ma so pe e okunrin yaja abi obinrin yaja so yo ni bi ojo wa ni ara won. So ajojo sagba ko ara wa ni ni atokunrin atobinrin. Wallahi ajojo sagba ko ara ni wa ni tula. Te ti ri ni do ife ni ni ran di ife. Orisiti kan le yo gun pa padi ni be. Aha, so orisiti kan le o ni nisin gege bi o ti eyin bi won. Eni se won ba ra won pade ni abi won fi fun ra won ninu nkan te nso. To ba pe boya won ni ti ba kale ni kan wa. To je bi alarin ni se. Eun, eyo wo pile koro do gbe pe to. Dajaja o, eni to ni ka ojo mo fe ra o. Bye bye bye bye you say la ri wa o. So this is ko sinye. So in basically we la ri ye ni pe ki jayi. Ki wo ki bo iti ba ni le ba de ya le le se. So iti ibi ti won ba ku si ki wo lo to ani se o ni di wo kan so gugu tan fun wa ni. So to ba po ko won ne ba gba phone ni si ni. Àwọn náà sọ tinú wọn ò tinú ọkọ náà bẹ nínú rẹ o ṣùgbọ́n lápẹ́ wo dá fóònù ni o so kí wọ́n bẹ̀ wọ́n ẹ̀bẹ̀ ni so kí wọ́n má ta ìtú yìí lórí ètò yìí gbogbo tí wọ́n bá ti ìtàn bá paláṣẹ fún kán máa mú lò so tó bá yẹ pé oúnjẹ ni wọn ìbá jó ṣe déédéé ni kán máa jó ṣe ní láti òní lọ kí wọ́n sì máa sọ ìrìn ẹsẹ̀ wọn láti máa lọ rẹ kọ́ rẹ.
9: All right. Ese mo dupe o. Arabirin kan so sita won ni radio won ti fe ku. E ma binu ki sejo mi o. El dara po mo wa latori Facebook at Diamond 885 TV. Ki radio n to ku oro won single mother ni won. Omo obirin ni won bi. Won ni oyun yen, arakunrin yen ni pe ẹ̀wọ̀n ṣetán láti ìgbà oyún náà wọ́n ní kọ́ lọ yọ. Arábìnrin ni pé rárá. Arábìnrin gbìyànjú láti tọ́jú oyún náà òbímọ. Ọmọ pé ọdún mẹ́ta arákùnrin padà ó ní kọ́ má bínú. Arábìnrin ni pé òun dáríjì wọ́n tún bẹ̀rẹ̀ gain. Ṣùgbọ́n bàbá tó wá bẹ̀rẹ̀ sí ó tún gbèsè rẹ̀ dé. Wọ́n láwọn ló máa ń bẹ̀ láti rí i pé ó fún wọn ní attention. Wọ́n ní ó tẹ̀ ti wá sún wọn pé apọ́n ti jẹ́ kó dúró sáyàrá wọn kọ́lọ́kàlùkù wà àwa bí wọ́n ní ìbéèrè iṣẹ́ ẹjọ́ ń gbé papọ̀ ni wọ́n ní wọn jọ gbé papọ̀ wọ́n ní wọn ti fẹ́ra wọn fíàǹsì náà ni wọ́n jẹra wọn pera wọn. Wọ́n ní stay separately just go to him sometimes. Wọ́n ní wọ́n máa ń lọ kí arákùnrin lẹ́ẹ̀kọ̀ọ̀kan níbi tó wà. Arábìnrin tó bímọ fún arákùnrin yìí tí arákùnrin yìí bẹ̀ kó padà kí ló bẹ̀ fún ṣé láti fẹ́ ni àbí láti bímọ míì fún ó ní ìbéèrè tèmi máa bi arábìnrin yìí kí la arábìnrin arákùnrin yìí bẹ̀ yìí fún torí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló máa ń sọ kínní kan pé ẹ̀mí ò fẹ́ bímọ mi sójú sọ́tọ̀ọ̀tọ̀ ni ló fà tí mo fi gbà fún ẹni tó jẹ́ single mother tó bímọ kan tó wá bímọ mi àbí tí ọkọ padà wá lẹyìn ọmọ ọdún mẹta tó ní pé agbára ni ò sí ìgbà ẹmọ nìyẹn tí ọkọ tó wá ń ṣe ségesège báyìí àbí ẹni tó funfun lóyún gbà yẹn ó wá ń ṣe ségesège tó ní pé kí wọn bẹrẹ láti bẹrẹ lẹẹkan sí kí làwọn nǹkan kan tó yẹ kóbìnrin dúró lórí láti sọ pé tá a bá máa bẹ̀rẹ̀ nǹkan báyìí la máa ń láti ṣe tó máa fi mí lọ́kàn balẹ̀ tàbí tọ́rọkùnrin náà bá ṣe ṣé kò tún lè wọnú fọ́bìnrin torí lọ́pọ̀lọpọ̀ gbà bàbá sọ síta ẹlòmíà wò pé bóyá à ń ṣílégbè lẹ́yìn gẹ́ndà kan sí kejì àwa ò ṣe bẹ́ẹ̀ níbi o bó bá ṣe rí fún a náà lásọ fún b.
7: Wíìtàn kárí ìtura nipa obirin to so sita nisin tan ni oko awon ohun fi oju alagbere wo awon akoko na ki obirin yen ki won so irin si won ati wo wa si won de pa julo bawo na se mura iyen wa se wari ju gbogbo lo to obirin o ba doko to ba do afojudi o koja pe ko doko tori na nko to ba je pe lobirin yi o ba ni iwa afojudi lowo pe ki te ni nkankan okorin yo mo wo ma isesi ti won ba nse pelu bose lawon ta drinks boyo ti nkankan wa lara nkan to nta o fi je ki okorin ko ma think negativity tabi ko je ipe awon customer okorin ni won need you mothers ni customer okorin ti ko ba ti si trust ninu ari awon atoko won ntoko won mo fi ojojumo so ni ka won na gangan ka gbianju ki won mo fi afojudi kun oro won so that ko ni fi si jam
9: Eseun dupe ma adupe lowo yin fi imoran te fun wa 0916 159 1011 eja gba won niyanju edakun e ka le o elembe mo hello
13: e ka le
9: yes ma eseun adupe o
13: iye ti e bere iya fi atoye bi lati be
9: e ma binu e fori jimi edakun eseun
13: nipa obirin to salaye oko re yi pe o ma pepe won so pe go yo nyari teri atawa okunrin atobirin ida mi wa ti a le so dadi o boya obirin yen igba ti oko re ba ni oya won so pe ko saye alaye atan ti a wa wi ma ni dabe o se so dabe fokun
9: be ni
13: o omo benin ye gbogbo iwa to na ba wo pe o ni se laida o se atun se ile gbogbo wo ni da
9: en so pe ara benin ko gbianju lati ti oko e lorun
13: iru re na ma ndi da teyan ni le rojo se pe otolo teyan o ma so dabe
9: toropolopo awon benin ni won kin farale lati se nkan to ko nfe lapade
13: yes tema bi iru re to ti fi mi na ri gba ti mo wa ti mo wo ju olohun to ko bale an e gbogbo bana e ti ma wo mo ri tun o di dagan ni gan ti pe nkan ti o ni fun la un toro dadi ni ti to olohun a ti je ri ara re
9: ada e se mo dupe ma mi e se mo mo lori o
13: o da ro
9: e se o o tun mo se wike gege bi obirin e gbodo gbianju awon kan kan ti koja wipe ka ma sun lori ara wa gege bi loko layawo nkan to ko yin ba fe bayi bayi bayi e se fun ko le telorun ko raye mo pe ohun nikan ni baba to n se be o je oro kan to le pa yin lerin o sugbon o toro ni o eyin tede je balele e fi okan yin bale to bi ni ba ti le ma so fun pe ko si nkan to jo egberi eje to lopolopo okunrin ijapule ti won ni pelu obirin akoko ti won pade oju e ni won fi wo awon obirin to kun pe abegi dakun jen simi e ma fi gbogbo oju gbogbo obirin to rokunrin ni bayi a wo pe be lobirin se ri be na lobirin na wo awon okunrin kan wi pe en gbogbo won se ri tare kin se bubu okunrin lori be o ago mokanla abo ti fe lu a ni pe ma lo mo lero ki e gbadun to yi lasale tuni adupolowo yin fun ifete ni se wa e ja fi moran ikuna mo bo
14: sa mr adetola samson le federal program le kan si titi arabirin to so ni tansin tani kan gbe ku fun fun oko re ti o gba kini nigba ti mo te ko ngboro lenu lady gbogbo okan mi ni pe boya se ki sajo ni boya iro lo npa bi ola pe agboro tenu oko but o je yalenu fun mi pe oko na wa ni egbe to ba pe o to lo nso o ti o ba form ro o toro possible to pe boya ma se bi ba se bi pe ba pe wa legbe on to ba possible be pe o to ni to nso ah arakunrin yen disappoint mi die e ma binu sa o lo disappoint mi gidi gan definitely nkan ti o nso is true to ba je pe o to ni ati ma ni trust issue ni kin ba da tin fura se yan tin ba tin fe wahala ma wa so gege bi ro kan temi arakunrin ni ko fre lokan ba le gidi gan o do ba n gbo ko fre lokan ba le gidi den bi ara arakunrin arabirin yi o ni ko tun wa awon en ta tun ran si so gege bi eni to ni pa an fi mara awon ge bi ore e tan ni pa an fi mara awon ni ilu awon yen ko tun lo ba eniyan ko tun so fun ta ba lo sele ya ko ba ore so lo to yi true e na ni mo fi mo le fi mara ya kan to ba ran kan to ba ran so gege bi ro kan temi but to me katara kun yen se ya o ku die ka to o ku die ka to no matter at me bi o ku daru ko yen anybody with them anybody ni pa yin bi ba yi pe kankan so emu fe ko gba fun ni ko na wa suro kan ti jade so boya gbe lady yan na boya na rinrin ni rin yen ko ma je ko to ni boya na ma rin ni rin pe boya iyan ma furasi ni o tin gba to no gba fun lo nsin to emi link kan te ni yan so is true ko paro mo to to ni gege bi ro kan temi ki lady ko fokan bale ko de ko pe en do je ore yi ko to feju esun kan de pari oro sibi ti oro ba je anybody so fortare fun
9: hello e ka le o
15: ama ba di tura
9: ah e ka le sa la si bo le tin pe wa
15: ku ataro sa
9: e seun
15: e ni se la son
9: e seun je gbo gbo mo
15: ro ni to no
9: se gbo gbo mo ro tun lo yi
15: gbo na ni mo ati pe lataro egbe ni
9: e ja mu lati bi epe
15: okay sir
9: laarin lokolaya oko n fi kana se pe tori e se kini kan ni kini kan kini kan idiot bla bla bla bla yawo na fule si pada epe laarin lokolaya e mo ke pastor ni eyin je o je so je nkan to da bi pe teyan ba binu gege bi okunrin abi obinrin kan ma fi ke ba awon jare bi lokolaya
15: e se ni fate tula mo da pa awon mo Nigeria na n gbo wa ba
9: all right
15: Number one, bibili lowo si ki okunrin atobirin kon ma sepe funra won o wa ninu gbe romance to baba kai sale oni ka ma si sepe enu ta si fin gbadura to si yi bakan ati wa fin sepe o fe ka mo kina pe epe te si gbadura dura lo
9: beni
15: mo so fun yin sa so esi ki se lo fo si pe ka ma sepe ara to eri okunrin to ba tin sepe fun yawo abi ti yawo ba ti sepe foko eyin meji ti le ma je o to ba ti gbe le o epe te de se yen ko lo o wa pada wa si mu se to ti mo ba ti bi wa bibeli gan so abaka official 46 oni ka binu ni wo ba oni binu ma si sese ma si je ko ko wo ba ibinu re bibeli fa ye sile si ibinu
9: o mo ti mo ba ma ma ka
15: bayi bonu bodo wa ba ibinu mi pe ma ma sepe koko ma ma sepe fun yawo mi ko je ko nbe rara to so e ja seri e se gbe yawo tolorun we expect lo nsele bayi o
9: eh ni gba toro pari bi eleyi eh arabirin kan so se tan lekan bawo lokunrin se le fi okan re bale toro awon okunrin mi n gbo wa bayi o ma fojo agbere wo yawo won pe agbere lo nse kinikan ki lo le mu okunrin fokan bale nitori opolopo gba okunrin mi okan re o kin bale lori yawo to fe ki lo wa fe fun
15: Esisa eri pe awon baba wa ma nsoro kan tawon iya wa won ni pe eni ta ba nbarin a gbodo furasi
9: awon mo mo ba
15: ti ba ti ba yin ni ti ba ti furasi yin a me le ni to ti nu yin o beni sa eri e je ka se ra obini kan wa se ba ri won se ri mo ojusu ba awon obini kan e ma ro boya sa ni won ba lagbere won se lagbere igba te ba na ti won gbon lekan pe a emi ti reyan boya be ni ta mi kankan àwọn kan wà sí pé dressing wọn erin wọn ẹ máa fojú nǹkan tí wọn ò jẹ́ máa fi wọn kò dé rí bẹ́ẹ̀ ko ri be bibili ni pe wa do ku daju daju kejo to se ti tomu awa ko ni ko se pe a ni wadi kan a kan gbon won ni ewon no ya gbon ni bae omo iba no ti ri a ti lo ma ru kan ti mejiba ati lagbare lo ba ni ko de ye ku ri be rara e je ka kole saboju awa okunrin ta ba fe ka le ni gigun ko so kun to le tobi ni o beni lo le so rai so mi ba so pon lo soja nkan ta fe ta lo soja ni apo fa so po fe lo ki ja mo fa dojo egbon o ta ni ko ma lo ni e ja fokan wa bale awo okunrin o ni se enu okunrin o se begun mo kilo pa irunu ka ma so yawo ka ma se kini kan ojo mi la so ta ma so pa ma so obirin kan e ja fokan ara wa bale e ma ja so obirin le sora e le anye ya eyin yawo wa na eyin na mo bi te ba rin si won ton ba n seyan na bi fun rada o na se kini o a pa fun e mo
9: ada ko bo jeli yen sawo ese won kin to yonda yin arabirin kan so seta tori oro single mother o je nkan ti o monu mi du mo fe ki arabirin ti bi mo ko farakunrin o bi mo kan fun leyin odun meta ti arakunrin ni pe ko se oyun yen tarabirin se arakunrin ti pada oni ki won bere lekeji ti je bi awon ti won le fe da baby, husband and wife, fiancé and fiance. Arakunrin yo kin se dede oni arabirin ni popo fun attention ko se ko on lo ma lo nki eni ti won japule bi odun meta seyin ti won wa be pada ba binu ojo si to ba ma gba pada to je po ti gba pada igbese wo lo ma gbe ti won ni fi japule lekeje
15: awon ba ta fe gbo to
9: o to mo fe gbo
15: eyin na mo pe ore eto yi gbogbo awon to nda si olopo lologbon ni won awon to je pe won gbon te pin won mo yi daada o ba tu pada fe okunrin yen omo ba a tu disappoint lele fiji
9: to ba lo na ba yi wa
15: e se ona ba ni pe ko je ko ma lo mi ni paro fun yin o eni to fe la koko to ni ko lo seyun omo ba ini wo ina jo wo teyan won ni teyan o ba ti ready teyan o ba ti ready ko ma ready na obirin eni to so pe la fe fun lo e o loyun fe te pe kinu e du boya ma se mo mi mo ni oboyo ni nkan te ma ti ta le ti ko sare wole o wa ni pe ko lo se leyan odun meta o se to wa be eni pe omo ko yen o ni nkan se to wa tun fun loyun ege a tun ni ko lo se a tun lo a tun ni pe ko a tun ga tun ni pe ko pada wa so awon ogun adani do soju kan o lo mo kunrin yen
5: Sherry, awon ja kan wa to ben vanta ko si ki tope ba je n to jo wallahi o mama ja ni o mama fura sira won ni awon ja bi fenu ja onje awon ja to sha ni se pe okunrin tori iran okunrin lo mu fenu ja ju iran okunrin lo lo ya le buka obirin melo lo ya buka so wa lo fe n to je pe ponjo and again ki won na tun wa ma dress ki dressing e ma decent abi o tun wa n se owo yen se pe okunrin ton wa n be raja won ma fo je lara wa ni koko e dake ko ma soro ha emi gan le gbaru ati pe mi te le je ko obirin mi ta ro awon ja be yen no so obirin ma ni da ti ronu si daada pe kiki lawon nkan to n se ton fa aso laarin won ton ko and again to ba won ti fe lo bi kan fe lo ran kan my dear ja jo lo mi fe kin dancing ke ton ma binu pe mo pe a soju e pe to ya odo okunrin abugba ko ko to di ko ma po pe ton ba ti fe jade mi ni ko pe ton ba to ba fe lo le yagbe o to ba ti fe jade bi o fe lo ran kan ni ton ba je pa mi leso da ja jo debe to ba ti ri pe en te ba ti nfura si ke en ma ba rin e ti bi mo meji ewo la bro ma furansin oko gboro jo of course to ba ni fe ya we wa jo bo ma ki o je o gbigbona then ko bere na ma take up for granted
10: a ni tori pe oko e ti wa se nkan a o pe ojo wu pe wa ma take for granted. So they need to balance, strike balance between two of them. See, so I'm being a suspect anyway. Go, I already on already. So there is no need for them to be having a lot of misunderstanding. But any yellow, you can walk towards until we reban she to bat him or go on she all wrong. Go apologize. Talking about the girl, what is she? You don't really know. Go on, cope with cope with a case here, quit.
9: Eso my kale o.
16: Ale kale o.
9: Eso e se ko si o.
16: E ko to.
9: Se n gbo mi o.
16: A n gbo yin sir.
9: No ba yin wa private se ko si.
16: Eyo ah oye mo te kan lo phone ni. Awon so be. Mo te kan lo phone ni ba bi lo.
9: O da ko se wa la n gbo
16: yin. Ki tara lo ki lati jaregbe.
9: Lati lu jaregbe kale sir.
16: Bene, e kale. E gbe ni mo fe da si nbe ni ti oko to so asi yawo.
9: All right.
16: Shall we lack a corner? And tell that in Bangalore, and tell for us. And the ballot for us, Obaka Yerani, oh, Palo Kong. See, trust Bawa and your party, and that my show you are well. Do you say so? Whether be Pastor Family, that is so. Oh, really, so right.
9: A young Benny Billy, to that, to have a Macawa to Macadie to let. Emo ma fi awon ibeere kankan si kini won pe ni trust bo lokunrin le so pe eni yi o mo trust e
16: bo don ko nje ni pe o da bo si ye mi si ni pe akoko nto ko trust ni pe ti obirin ba so pe o lo bi ibiba ibi to lo yen ti ba ba so ibi to lo gan lo ko ni yabo mi akoko peji phone to bi ni nlu gege bi yawo ile obi o gburo ma hide fun e
9: okunrin nko
16: ọkùnrin sílẹ̀ àìdí fún un
9: lọ́bù
16: ọkùnrin lè àìdí fún ẹ̀
9: bó bí obìnrin rẹ̀
16: ẹni àbíyá whatsapp bóyá whatsapp bí ọ̀kan obìnrin bọ́ obìnrin
9: ẹjẹ́ kó wà balance
16: ẹ máa gbọ́ orí ẹgbọ́ ètò yìí ètò tó ń tò ìdílé ni mo láìkẹ̀ gbọ́ bọ̀ káàkó pọ́ fúnra wa tẹ́gbọ́ káàkó fúnra wa ó ṣe gbọ́ sí tí fún ọkùnrin bọ́ tó bí ilé ìgbẹ́ sí tí o ìjọba sọ̀tọ̀ tàbá sọ pé equal right jọ ni wá ẹ ọlọ́dẹ bẹ́ẹ̀ pé ẹ ìyàwó mi ọkọ̀ mi ságbè máa lọ ságbèrè ó pé ẹnìkan jẹ nìkan lọ gbélé pa fún yín o ẹ̀yẹ kọ́ gbọ́dọ̀ mọ̀ọ́kọ́ tẹ́yẹ̀ ń ṣe àtọkùnrin àtọbìnrin náà agbọ́dọ̀ jẹ́ kó lu àpè ni bọ̀ pé tó bìnrin bá ń dòdò pé equal right ọkọ̀ àtọkọ̀ òjọ ní obìnrin lọ ságbèrè kọ́kọ̀ ẹ̀ka kọ́kùnrin ságbèrè kíyàwó ẹ̀ bá ka ọkọ̀ máa bẹ̀ ìyàwó ẹ̀ ni mọ̀ kò lè tán lọ́kọ̀ ọkùnrin láyé bí kọ́ sọkùnrin. I do do very low. Come up for a while. Okay, do do very low. So, I quit to Jerry. Let me start into
10: La Cola last week over the law. Of Yata, I'm not too well now. But a kid, you didn't move so late to Yatos of the last. Yeah, and try. After your law, at the woman and you have to be a common close issue. I kiss him if I am a big more hour. Down to one little call out to more assist you. Yeah, babe. A kid. Ọkọ̀ wọn bá lọ́wọ́ fẹ́ ṣe rẹ̀ wọ́n tọ́ láti understand ẹ̀ kọ́ wọn gbé sá fún ẹ̀kẹta mr adétúlà gbogbo obìnrin àti gbogbo ọkùnrin kí wọ́n má kàjú láti lọlé ọkọ̀ sẹ́ ìmọ̀ èyí tí ẹ̀rọ fi sùn yìí nínú báìbù ìmọ̀ èyí tí ẹ̀rọ fi sùn yìí nínú kura tó dúró tó pọ̀ tó gbìyànjú kóbìnrin lọ sí ọkùnrin ló san dáwọ́rì wọn ẹ̀kẹrin ẹ tó ti nẹtíwọ́ọ̀kì wọn bàbá yẹn kọ́ mọ́tò bínú lẹ́ẹ̀kẹsẹ̀ fún wa nàìjíríà dé wọn ẹgbà fóònù yẹn kò ṣe dá àmọ́ kọ́ dákò ètò yóò wà fún kọ́ba délé jẹ́ o ètò yóò tó délé sí ni àwọ̀ ọ̀dọ́ ká mú gbàgbé kápísọ̀ kankan àti ẹ̀wọ̀n kan. wọn náà ṣùkè ní ẹkẹ ọ̀hún sí àbẹ̀tì wa ìyá àwọn single mother ẹjọ́ bá jẹ́ single mother gbàgbà pẹ́ẹ́pẹ́ tó lè pè àwọn dàpẹ́ àwọn oṣù àṣàrò pẹ̀lú ìṣòro ní kálukú sí ẹ̀kejì ẹni tí ẹ fẹ́ tọ̀tọ̀ pé mo lọ sẹ́yìn àkọ́kọ́ sẹ́yìn ẹ̀kejì sẹ́yìn kò ní kà sí mi yẹn náà kò ní kà sí ẹ̀kejì ẹ̀tọ́ àbí ọba jẹ́ sí gbọmọdà kó pèsè ní káàárì ní ibi tó sí ọ̀sán láti wá àti orí mi mr adétúlà kò bí wọn kọ́ lé kò sí gbogbo tí yẹn ṣe tó bá di pé kò sọkọ lé ayé màmá pin tí ìdá gbogbo àtúnyí ṣe ẹ̀rọ dákún sábà àwọn àtúnyí
17: Shama kubadwa kusina alekum. Bata subino na mudia wabe. Tuga kao. Nama jesi gumada kutu bali. Kutu zawu skuwa malikiki. Kutu araizi kutu ipu. Bawa address. Sigumada udada kutu tipo koko.

0: Miss Tati, she's married.
1: Not all.
0: Okay, all right.
1: But yeah, Ojiyelo, we be happy. Tomorrow, we be Ojiya, Oleara, Ojiyima. Be out here. If we be Ojiyin, can it?
0: All right, it's all right. It's sure. Oh, Ekale. 0916159 1011 Ekale. I don't know who I'm going to see. Baba, I want to go. Only I want to pay. See, I recall one. Be Emma Bino. Emma Bino. I didn't know. Lati she did it. But I'm calls to Bamoli. But I am a WhatsApp message. See what see the one here in Tari. Bamu. When I like me, you like my mother. Yes, sir. Yes, sir.
2: Yes, sir.
0: Yes, sir.
2: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Sheri obirin to ni okan won bere pe ta lo lo si nkan to ma sele si iru obirin be ni pe obirin ti o ba si lakasi ti o kan kan kun so oogun lo ma ni irun irinajo bee because awon okunrin re ni o ma n ni obirin to se pe binu re ba ti plain bee so won ma wo pe se bi won si nkankan won nikan papo pelu awon okunrin but I won't go maru longa open yesum. Good long of his ignis over the layers of Corey. However, so for me, not bend by his sorrow. Not to talk my blue sorrow, ma. Where could it tell you? To the queen, you know, by our calling with you. So, they him and can't go me. Long about me, did to the queen to her.
0: A shell. Wọ́n ní kí arábìnrin kó ní àkàṣe ẹgbìyànjú láti máa gbọ́rọ̀ sí ọkọ̀ ìlẹ́nu bá ṣe sọ lẹ́ẹ̀kan torí awọkùnrin àwa emotional a máa wà lọ́jíkà kí ló wá rà kí ló wá ṣe mbẹ́ kí ló ń ṣe mbẹ́ má pẹ́ mbẹ́ mi láìka àwọn kan báyìí ọkùnrin mọ bó ṣe ń lọ ọkùnrin láti wọ ọkùnrin lójú kó má mọ bó ṣe ń lọ ẹ̀yin lẹ máa súnmọ́ kọ yín láti jẹ́ kó ṣàlàyé fún yín. Ọpọlọpọ ọgbà ni àwọn èèyàn wa pápá jùlọ ọkùnrin àti obìnrin àwọn kan máa ń rí wọ́n máa ń sọ pé control tí ọkùnrin máa ń fún obìnrin obìnrin máa ń rí bẹ́ẹ̀ ni pé kì í ṣe kí ẹ̀ mọ̀ pé ó ti kọjá kẹ́ ẹ̀ torí control in form of care lọkùnrin máa ń fún obìnrin ìyẹn ìdáàbòbò nípa wípé à ń fi ọ̀nà tọ ẹni tí à ń bá rìn ṣùgbọ́n àwọn obìnrin míì wọ́n máa ń wò pé a ṣe ọmọdé wá ni mí ni tí mi ò mọ nǹkan tó kàn torí òun ló fà tó jẹ́ pé èdè àìdè máa ń wáyé láàrin lọ́kọ̀láya wípé mo ní kó kúrò ńbẹ̀ yìí ṣé mi ò lè báyìí sọ̀rọ̀ ni kí ni wọ́n ṣe ẹja gbìyànjú láti fi àyè wípé mò ń tọ́jú arábìnrin mo dẹ̀ tún ń tọ sọ́nà kì í ṣe pé mò ń tọ́jú arábìnrin ṣùgbọ́n mo fẹ́ kó ṣe nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi torí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n fẹ́ràn láti tọ́jú ìyàwó ṣùgbọ́n wọn ò mọ kan tíyàwó wọn fẹ́ bí àpẹẹrẹ ọkùnrin mi ò tí ì jí láàárọ̀ ọjọ́ kan kó sọ pé ṣé o tiẹ̀ láìkì kan báyìí láti gbọ́ èsì kọ́ lọ báàgì wo ló tiẹ̀ láìkì kan náà àwọn nǹkan wo ló tiẹ̀ láìkì ló nífẹ̀ẹ́ sí ṣé ti ń bá wo aṣọ yìí gẹ́gẹ́ bí ọkùnrin ṣó láìkì ẹ̀ èèyàn gbọ́dọ̀ máa seek opinion ẹnìkejì èèyàn méjì ló wà nílé kí ló fi nípa wardrobe yìí àwọn nǹkan kéékèèké tí ẹrù bí kò nítumọ̀ ṣùgbọ́n nítumọ̀ létí obìnrin nígbà tí ẹ bá wa máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin ẹ máa sọ gẹ́gẹ́ ni pé ẹ ṣetán láti dáàbò bọ́ ẹ dẹ̀ ṣetán láti tọ sọ́nà ṣùgbọ́n kì í ṣe gbogbo ọkùnrin ló ní àǹfààní yìí ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ sá ìṣó ẹ̀ṣọ́ ọmọdé pẹ́tẹ́ ìpò wọlé o.

0: Es sí, un puesto. Es sí, un san. Es sí, un puesto. Papa, olórò kan tí mo fẹ́ bẹ yín tẹ́ ń gbọ́ mi, ṣé lóòótọ́ làwọn obìnrin máa da lálẹ́ tí wọ́n bá ti wà ní ọkọ̀ tó jẹ́ pé má kàn múra bó ṣe wù wọ́n? Ṣé torí pé àwọn wọn ti lọ́kọ ló fà ni àbí ọkọ wọn balẹ̀? Ẹ jẹ́ wá sọ àṣírí kan fún yín lálẹ́ òní. Ẹni tó fẹ́ gbọ́kọ lọ́wọ́ yín, ó máa pe ọkọ yín láàárọ̀, ó máa pọkọ yín lọ́sàn-án, ó máa pọkọ yín lálẹ́. Ìwọ tó lọ́kọ o ò pé nígbà tó débi iṣẹ́ láàárọ̀, o ò pé lọ́sàn-án, o ò pé lálẹ́. Ó túmọ̀ sí wípé àwọn nǹkan wà téèyàn lè maintain, ṣùgbọ́n èèyàn máa ń gbìyànjú láti máa ṣe. Ẹlòmíì ò mọ nǹkan tọkọ ẹ jẹ ní ilé iṣẹ́, ẹlòmíì ò tiẹ̀ mọ nǹkan tọkọ ẹ lákọjá, ẹ káàbọ̀ jẹ́ dídé nìyẹn ni. Ṣùgbọ́n tó fẹ́ pọkọ lọ́wọ́ yín, ayayaya, ó ṣe tán láti gbọ́rọ̀ sọ̀kan yín lẹ́nu. Ẹ má gbàgbé ara yín gẹ́gẹ́ bí ìyàwó, ẹ má gbàgbé ara yín pé mo bímọ fún ọkùnrin, pé ìyẹn túmọ̀ sí pé kẹ gbàgbé ara yín pé obìnrin náà lẹ̀ ẹ ká lẹ́sà.
1: Mo mọ̀ dúpẹ́ tẹ gbé kọ́ọ̀lù rẹ lẹ́yìn
0: lóru. Ẹ̀yin lẹ ṣe jù tẹ pé wá. Yes.
1: Bàbá wa Adélátọ̀ fà.
0: Bàbá ẹ ṣe mo dúpẹ́ o. Èwo lẹ́ mọ̀ bẹ̀rẹ̀ báyìí?
1: Obìnrin tí ó ní ọkọ̀ múra wọn lóru kò tó sí òun. Tó sì tún ṣe bẹ́ẹ̀ bí ọkọ̀ ẹ̀mí wà tó tẹ́ fi ń sọ gbogbo tó ń sọ yẹn. Ó ń mì ní ọkọ̀ ẹ̀yìn obìnrin ní ìfẹ́kọ̀ lẹ́rù.
0: Kò lẹ́bọ lẹ́rù.
1: Ilé ìtọ́kùnrin kò lẹ́bọ lẹ́rù. Ilé ìtọ́kùnrin yẹn kàn sí. Olùgbà tó tún ní ẹgbà fóònù. Fífún kó kàn rọra sọ ọmọ aráàlú ní fi ń bi nínú.
0: Ó bá ti ga jù.
1: Ìgbà ti ga jù.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ wá rí ọkùnrin yẹn ní parọ́ ọkùnrin tí máa ń gbọ́ mi o. Mi fẹ́ ń wò yí o, mi kà lè ṣe pé tẹ́lẹ̀ ìlú náà ti lọ sí sísè. Yorùbá ní wípé ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ láàpà mú kúrò pẹ̀lẹ́. Ẹni tó bá dẹ̀ fẹ́ mú máa mú lórí ọwọ́, ńlọrùn ọwọ́ rẹ̀.
0: Mú lọ́rùn ọwọ́.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ rí obìnrin tí ohun tí èèyàn bá fẹ́ mú. Tí sùúrù bá pọ̀ jù fún ọkùnrin yẹn pẹ̀lú àṣẹ Ọlọ́run, Ọlọ́ọ̀gá ìṣọba alábòsí.
0: Yóò bọ̀ síwájú rẹ̀ dédé.
1: Yóò mú sẹ́kún báyìí.
0: Bẹ́ẹ̀ni.
1: Bọ̀ àìníṣùrù ọkùnrin yẹn ní ìdáláàmú, owó ní ìdáláàmú.
0: Bọ́kùnrin bá ní owó ńlá, owó jù gẹ́gẹ́ bí ọkùnrin. Báwo lọkùnrin ṣe lè yọ owó kúrò lọ́kàn rẹ̀ tí ó fi ara rẹ̀ balẹ̀? Tọkọ ya balẹ̀ lórí ìyàwó ẹ̀.
1: Yóò dà fún ìyá. Ṣé ẹ rí gbogbo ní àwọn àti níyàwó tí ọkọ yéèyàn téèyàn ti wà máa rí téèyàn kọ́kọ́ inú tán rẹ̀ yàn. Ṣé òun múra kan ṣe kinní kan kí ṣe gbogbo obìnrin tó múra bákan náà ló ń tètè kí ṣe? Bọ̀ kò róbìnrin yẹn ká má bì kankan. Nǹkan wọ náà àbáyọ rẹ̀. Tó ń wò bá fẹ́ darẹ̀ láàmú bó ṣe wà rẹ̀. Lẹ́yìn kó máa bá gbèsè ayé ẹ̀ lọ. Àbí kó ọkùnrin yẹn náà kó dákun kó ṣàforíjì fún mi. Ó yàn wò ó ní fẹ́ gidi kan lọ́wọ́. Ẹni ó bá ní fẹ́ gidi lọ́wọ́ òun sóbìnrin.
0: Ẹ dákun, ẹ jẹ́ ń fi léèkún. Ìbéèrè mo fẹ́ bẹ yín o. Ǹjẹ́ sáwọn ọkùnrin máa ń ronú ìjákulẹ̀ wípé ìyàwó yìí lè fi mí lẹ̀ lọ́jọ́ kan? Sáwọn obìnrin, àwọn ọkùnrin máa ń ronú wípé ó ṣeéṣe kóbìnrin yìí fi mí lẹ̀ lọ́jọ́ kan?
1: Pé ṣé ó ṣeéṣe kó ronú pọ́ obìnrin lè fi mí lẹ̀ lọ́jọ́?
0: Nítorí ẹni bá ń sọ́yàwó rẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ tó ń ṣèpè fún, ó ti ń ronú pé ìnìyí ó máa forí sọ́pọ́n.
1: Ìyẹn o kò lè mú owó rẹ náà ipò pé kò ní dá yóò padà dá sí. Ó yẹ kéèyàn fi rẹ̀ yàn lọ́kàn balẹ̀ ni.
0: ko fira e lokan
1: ba eyan ora ma ba lo be ni wala e tolo be ni teyan da fi nu kan to ba tu asiko pe boya o re ni yan ti dale so okunrin abodirin ni olo da isi oba ka
0: be ni
1: to ba ti fi nu kan ti fi n ba ti e lo ti n fi eto re pe eto okunrin si obirin si omo re olo ba ni o kan le fa le lowo
0: e seun mo dupe o e seun sir.

0: I found someone new and you have forgotten me.
1: Nigba mi eya ma nwa ona lati tole e asire kan wa ti ma so fun la le oni ti yan ba ti le gbe bi aye ti yan ba ti le gbe bi aye ti ko le pe nu ti o di egun nu la rin lopo laya ti yan ba ti le gbe bi aye wi pe oko mi ma jeun ma dana fun bo se mi bi o se mi ma dana fun ti yan ba ti ni ti yan ba ti le di iforiji fun yawo ma fun lowo nje ikan kan ni di mi lowo lati ma soje se mi ti yan ba ti ni bi aye wi pe we mo kan binu ni yawo mi na ni ti yan ba ti le ni lokan wi pe ma gba kini imora ti yawo re o sagbere ko gbiyanju lati to yawo esoro ti ba lo afas ko so fun gbogbo awon loko laya ati awon to lafoju sun lati loko tabi ni yawo e ba ra yin soro awon kankan te ba fe e so fun ra yin e so fun oko yin ma se pe fun mi o bo ba se pe fun mi je mo e jo mo ma fi mi gegun mo lejo gbìyànjú láti mọ̀rọ̀ èèyàn tí mọ̀ jẹ́ ká tó wọ ọdún wọn ìyẹ̀wò lọ ká lè gbé lọ́kọ láyà a nílẹ̀ ìjọba ìlọ lásìkò tó ní à ń fásitì kò í sọ fún gbogbo àwọn tí wọ́n jólólùfẹ́ ètò yìí wípé ẹja gbìyànjú láti fọ ìjìra wa ẹja gbìyànjú láti bára wa rìn nínú ìfẹ́ ẹja wa gbìyànjú láti sọ fún àwọn tá a jọ ń gbé wípé nǹkan yìí nǹkan mi ni kò sí kankan tó gbọ́dọ̀ kọjá rẹ̀ látọ̀dọ̀ gí wa ilé iṣẹ́ ìyàdúpẹ́ lọ́wọ́ yín àjọṣe wa ò ní bàjẹ́ o ẹ má gbàgbé láti gbé ìpolówó ọjà yín wá sí kan ní diamond fm ẹ̀yìn iléèwé pọ̀túnsọ́lẹ̀ kan sí o orúkọ tèmi ni adéolú adétúlá ó náà yẹ lásán o ọ̀kankan làájì ọ̀daràn o.